0: for you.
1: Ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ nítorí pé ẹ ṣe torí pé àánú irú lálẹ́. A dúpẹ́ pé ẹ mú wa jísílẹ̀ láyé lónìí, Olúwa gbọ́ pé wa. A dúpẹ́ pé kò jẹ́ kí ewu orúkéwu wa. Ọlọ́run gba ẹ̀yin wa. Ogo ni fún orúkọ yín. Orúkọ mi ni Àlùfá Mósè Adémọlá Pupọ̀lá. Ìwé Ezekiel orí 37 ẹsẹ̀ 5 sọ pé báyìí ni Olúwa Ọlọ́run wí fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi lára yìí, tí egungun yín ti gbẹ, tí ọ̀rọ̀ pé ayé yín ti dàrú. Kíyèsí, èmi ò mú kí èmi mi kí ó wọnú yín, ẹ̀yin ó sì yè. Lónìí ẹ máa yè. Gbogbo ẹni tó ti dokú gbọ́ ọ̀rọ̀ Olúwa wàá jí padà. Iṣẹ́ yẹn tó kú ó máa jí. Ẹ̀kọ́ yẹn tó kú yẹn ó máa jí. Ara yẹn tó ti kú yẹn tí ó jẹ́ kó rọ́mọ gbé ó máa jí padà. Ní orúkọ Ọlọ́run tó dá ayé àtọ̀run mo sọ nípa ẹ̀mí mọ́. Fún ẹni tó rí àmì ńlá ṣe bí ó ti ń lọ gbogbo ohun tó di òkú máa jí padà sí ààyè. Ògo ẹ̀ á jí, ọlá ẹ̀ á jí, ìbùkún ẹ̀ á jí. Ògo tó sọnù máa padà, ayọ̀ tó sọnù máa padà, wà á di ẹnu ńlá. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Jésù Kristi Olúwa wa.
2: Alhamdulilayi ladi khalaqa kulla shay'in faqaddarahu taqdira. Wa abda'a ma khalaqa wa atqana ma sana'a ikmatan wa tadbira. والصلاة والسلام الأتمان الأكملان على الحبيب محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين أما بعد أكراوا كوجمة نبي السلام عليكم ورحمة الله وبركاته يجب يسوى لوني يتعمى في براوصر هنا نبي من لم يتغذى قلبه بنور الإيمان فسيرى الإزة في الأموال والأشياء لا بالإيمان والأعمال وكاومية gẹ́gẹ́ bí ọlọ́run ọba ti dá àwa mùsùlùmí bá a ti ń jí lónìí ọlọ́run ọba sí ọkàn ọmọ èèyàn ní ọkàn tó ṣe wípé ní òun náà máa ní bùkátà sí jíjẹ òun náà máa ní bùkátà sí mímu kí wá ní jíjẹ ọkàn kí ni mímu ọkàn òun náà ní àwọn nǹkan tí ó máa jẹ́ ìmánì tí ó máa jẹ́ ọ̀rọ̀ tí ó máa mú súnmọ́ ọlọ́run ọba tí ó máa jẹ́ ọ̀rọ̀ tí ó máa fọkàn mọ́ gbogbo ọkàn tá a bá ti wá fún ní ìmọ́lẹ̀ ọlọ́run jẹ tá a bá ti fún ní ìmọ́ni ọlọ́run ká gbìn sínú ọkàn náà gbogbo nǹkan tí ò tó nǹkan òun ni ó máa rí tí ó máa bàbàrà rẹ̀ yóò máa wá hàn níbi iṣẹ́ wa yóò máa hàn níbi iṣẹ́ wa bẹ́ẹ̀ bá rí èèyàn tí ń jalè inú ọkàn rẹ̀ ni ẹ wò bẹ́ẹ̀ bá rí èèyàn tí ń gbé nǹkan bẹ́ẹ̀ bá rí èèyàn tí ń da nǹkan rú bẹ́ẹ̀ bá rí èèyàn tọ́lọ́run tí ó kú láre má bá ní mọ́ ba kíní ìjẹ́ aníkíní fi ṣe èèyàn ọkàn rẹ̀ ni ẹ wò lam yatagadda qalbahu bi nuril iman ọkàn tó bá mọ ọlọ́run tó bẹ̀rù ọlọ́run in tọ́lọ́run ọba fẹ́hun ni ibẹ̀ lẹ́ ti máa rí ara rẹ̀ tí ó máa ṣe èmi náà ni ọmọ ìyá yín muhammadul maruf abiodun bin abdul malik mudiru daril qur'ani wal hadith italimi al arabi wal islami

0: ẹgbẹ̀rún àjàgakọ màálù àti ẹgbẹ̀rún abo kẹ́tẹ́kẹ́tẹ́ ó sì ní ọmọkùnrin méje àti ọmọbìnrin mẹ́ta now ní verse 15 àti ní gbogbo ilẹ̀ náà a kò rí obìnrin tó ní ẹwà bí ọmọbìnrin Job bàbá wọn sì pín ilẹ̀ fún wọn nínú àwọn arákùnrin wọn lẹ́yìn èyí Job tún wà ní ayé ní ogóje ọdún ó sì rí àwọn ọmọ rẹ̀ ọkùnrin àti àwọn ọmọ ọmọ rẹ̀ ọkùnrin àti títí dé ìran kẹrin bẹ́ẹ̀ ni Job kú ó gbó ó sì kún fún ọjọ́ somebody hallelujah things to do to be a successful person in life awon nkan to le se to fi je alaseyori ninu aye yi akoko na kin n pe ni aseyori aseyori ki se oro lasan oro aye yi ta fojuri ise rere tabi orire ki se nta le fojuri lasan na n pe ni aseyori biblical success is the progress achievement of god's purpose for your life ta ba so nipa aseyori ninu bibeli ni ni wipe ko tesiwaju ninu nkan tolorun tori e da isaye ki se ko kan waye balabala bo ko se ntan ni ko wa se laye ko ti si eda kan tan to wonu aye yi ti o ni asame tori e omo kan ma ku lodun meje o ti pari asame te omo mi ma ku ni 70 years o ti pari asame te ki se gbogbo eni to ku ni ajepa ki se gbogbo eni to ku ni okuku pa o le pari ise jesu na wa saye lati sawon ise kan o de pada jesu ku ni omo odun 33 years bo pari gbogbo ti o se tan o ku ni o lo juanu oni tebo mi o sise tan ni ko wa se kogun tan tori e ni pe ni Elizabeth fi bi in tan fi jo waye ni pe ko le waasu ki Jesu to daye o de ni o baptist Jesu so ni o si waju Jesu lugbala bo de si pari e ko pe si gba yen to be ori e e pa ton fun Jesu Christ e gbọdọ understand pe gbogbo wa yi a o wa saye by mistake o ba se si fun eyan loyun omo yen o ko se si olorun ti ran ba yen o ma ni nto mo yen wa se e ba bi mo ta e ba bi mo nu ile e ba bi mo nu gbo e ba bi mo la america e ba bi mo nu kota omo yen ti ni to wa se laye enikan sami meta o to wa se laye wa ri se anti mabo anti te te pupa te gbe bagi lowo e come here God love you. How are you, ma? Sobu en ko because mo ri sobu ye won ran iji sinu sobu e.
1: O kan da won. Ile ni mo wa to pe mi pe atagun ti

ọ̀rọ̀ ìtìní owó kéde sẹ̀ sàápá bí àti sápá tọ̀ à á jẹ́ pé kí n máa bókó lọ fà sẹ́ńblì bìkọ́ owó kéde tí jésù mẹ́ ń gbé ẹ̀yìn olólùfẹ́ tẹ̀tẹ̀ lórílẹ̀‐èdè lọ́wẹ̀ lọ sínú ìdíje fẹ́yẹ àgbáyé ní tìtórí àlàní pamọ́lẹ́kún ẹ̀ẹ́lì brọ́tàlà owó kéde kú yẹ kú iṣẹ́ takuntakun ọjọ́ tànà gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé ẹlẹ́bàní láti yọwọ́ kílà ńkó ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀‐èdè brazil kúrò nínú ìdíje ní ifeyẹ àgbáyé ọdún 2026 lẹ́yìn tẹ́sọ́bà tẹ́yà mọ́ wọn nídìí pẹ̀lú ẹ̀mí ayò méjì sẹ́yọ kan nẹ́wájú àwọn èrò olùwòran tẹ́ wọ́n tó ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rin àti ọ̀tàlélẹ́gbẹ̀ta ó dín mẹ́ta ìyẹn 80,663 ní pápá àṣeré new york new jersey stadium tẹ́ ń bẹ nílẹ̀ amẹ́ríkà gangan patrick beck òun ló kọ́kọ́ láǹfààní láti gbá bọ́ọ̀lù wọnú àwọn èèyàn níṣẹ́jú mẹ́rin àmọ́ débọ̀ ṣùgbọ́n ẹ̀rọ amúnimọ̀dábí wọn ní kò dẹ̀ rí bẹ́ẹ̀ nítorí pé wọ́n mú ọ́fsáìdì nìyẹn lẹ́yìn náà lórílẹ̀‐èdè brazil táwọn rí goli wò mí gbà sí ọ tẹ́ ó jẹ́ wípé wọ́n rí goli wò mí gbà sí ọ ilé tẹ́ mọ̀ sí pẹ́nàrúru àmọ́ débọ̀ ṣùgbọ́n bruno gumare owó sọ goli gbòmí gbà sí ọ yẹn owó sọnù nìyẹn o gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé aṣọ lórílẹ̀‐èdè norway ìyẹn ọjà linan owó ló láǹfààní láti bò mú nígbà tó wá dídèdè ìṣẹ́jú mọ́kàndínlọ́gọ́rin ìyẹn 79 minutes owó ní ẹni brọ́tàlà àlàní pọmọlẹ́kún tó ṣídìí ọjà tó gbá bọ́ọ̀lù kan wọnú àwọn kò tó di pé ó tún fọ padà fọba lé ẹ̀yẹn nídèdè àádọ́rùn ìṣẹ́jú 90 minutes àmọ́ débọ̀ ṣùgbọ́n orílẹ̀‐èdè brazil wọ́n kẹ́dẹ̀ gbìyànjú wọ́n láǹfààní láti gbada padà ìyẹn láfikún ìṣẹ́jú ẹ̀ṣọ́ mìnì ìyẹn 90+10 minutes nìyẹn pẹ̀lú bó ṣe jẹ́ wípé nema junior òun gbá goli wò mí gbà sí ọ pẹ́nàtì ó gba wọnú àwọn àmọ́ débọ̀ ṣùgbọ́n aṣọ orílẹ̀‐èdè brazil kò dẹ̀kẹ́dẹ̀ padà bọ́mọ yẹ wọn mọ́ sẹ́ńblì bìkọ́ ọmọ yẹ orílẹ̀‐èdè brazil wọ́n padà wọ ìwòwò ìyẹn ìwòwò wọnú kiri wọnú mákẹ́ẹ̀tì nìyẹn o tàbá wà ń sọ̀rọ̀ ìyẹn nípa àjọ̀nú agbábọ́ọ̀lù atamátàsí ọmọ bíbí orílẹ̀‐èdè norway yẹn ẹ̀ẹ́lì brọ́tàlà ẹni ọdún 25 ìyẹn 25 years of age tó jẹ́ wípé tó bá ti di ọjọ́ kọkànlélógún oṣù tá láǹfààní láti máa bẹnu rẹ̀ ni yóò máa pé ọmọ ọdún 26 ìyẹn 26 years of age ó ti gbá bọ́ọ̀lù méje ilé tó jẹ́ wípé owó kọ́ngbẹ́kọ́ngbẹ́ wọnú àwọn nínú ìdíje ìfẹ́yẹ àgbáyé tí ń lọ lọ́wọ́ yẹn nìyẹn lórílẹ̀‐èdè amẹ́ríkà canada ti mọ́ mẹ́síkò bákan náà àpapọ̀ góò ilé tọmọ yẹn tó ti láǹfààní láti gbá wọnú àwọn nínú fẹsẹ̀wọnsẹ̀ mẹ́rìnlá tẹ̀léra wọn ìyẹn 40 competitive game orílẹ̀‐èdè norway owó jẹ́ 27 ìyẹn 27 goal kò tí ì sí agbábọ́ọ̀lù kankan tó ṣe láǹfààní láti rí irúfẹ́ àkọsílẹ̀ ìtàn bẹ́ẹ̀ ìyẹn orílẹ̀‐èdè norway bákan náà ìgbà àkọ́kọ́ nìyí o torílẹ̀‐èdè norway tí yóò máa láǹfààní láti dé ìpele oníkọ̀mẹ́jọ tá a mọ̀ sí quarter final nínú ìdíje ìfẹ́yẹ àgbáyé bákan náà tàbá tún wá ń sọ̀rọ̀ lórí ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin orílẹ̀‐èdè brazil tí mọ́ orílẹ̀‐èdè norway owó ti di ìgbà márùn-ún táwọn méjèèjì yóò jìjọ láǹfààní láti pàdé ara wọn látọdún 1998 ilé tí wọ́n ti kọ́kọ́ láǹfààní láti pàdé fúgbà àkọ́kọ́ nínú ìdíje ìfẹ́yẹ àgbáyé lórílẹ̀‐èdè faransé ìgbà náà tẹ́ wá fẹ́ gbọ́ nínú ìgbà márùn-ún ọ̀hún orílẹ̀‐èdè brazil kò tí ì láǹfààní láti ní ìjáwó olúborí kankan sẹ́ńblì bìkọ́ wọ́n pàdánù mẹ́ta ìyẹn sọ́wọ́ orílẹ̀‐èdè norway wọ́n tún gbá ọ̀mì méjì
te ba gbagbe lori lede na lori lede faranse eyan lodo 1998 eje leyin mo we pe bi won se gba eyan lojo tana eyan esi abajade to je tuwa ba kan na lo mo se turi eyan lojo tana bakan na igbele keji dere o ele torile de brazil yo ja kuro ninu idije fe ya agbaye eyan ta ba nsoro ni ipele oni ko merin din ni ogun eyan random 16 eyin pe to je pe won ni lafani lati de quarter final odun 1990 eyan ni gba gogo ele ti won ja ni ipele random 16 eyan lori lede italy ne gba ti won padanu ami ayo kan dondo so we ko gba bo lori lede argentina gba na bo je je niyan eyan laarin norway atori lede brazil eyan la letana ba kon na eje sare fese kan ya ni bi fese won se alagbara ele toka de waye loru loru moju me ni gogogo niyan laarin orilede mexico te won je ikan laarin orilede te n gbale jo idije be ya agbaye tin lo lowo yen atorilede england ki ma ton yen ki ma fololo fun orilede mexico won ti japo ropo eyan kuro ninu idije won bo ti le je wi pe won gbianju agbara wa lati bori ifesewose ohun sugbon omi pojo ka won lo orilede england won pada fagba won pelu ami ayo meta si meji niyan awon ti won lanfani lati gba bolu wonu awon mi awon lojo tana yen abi loru moju me ni oje eyan lati ri jude bellingham ami ayo ni beji ta n pe ni brace o lo gba wonu awon bakan na o ni arike Arike, o gba goli wo mi gba so penalty o gba wonu awon o emi fori lede gesi niyan ori lede igilandi te wa fe gbo awon ti won gba bolu wonu awon ori lede mexico o la ti ri tare junior kunes ati rojiminez awon mejeje yen ne won sapa bi tan ton seye bi eyin ton kede se bi okunrin te won gba bolu meji wonu awon gege bi kan se wa n lo lowo ta wa ye orilede norway atorilede england igilandi ne won jo ma lanfani lati pade lojo kokola osu ta wa ye eyan ni ipele oni ko mejo ta mo si semi final quarter final bo je je niyan o ba kan na e ma gbagbe loni ni ko ni di ni tomorrow ta gadagidi yo ma gbagba ta gbobre yo ma woja kaje kankan na yo ma koju kankan na laarin orilede spain atori lede portugal ni pe loni ko merin din ogun random 16 gogogo niyan o

pẹ̀lú 3SC Olúyọ̀lé Warrior Shooting Stars làwọn kan dẹ̀kẹ̀dẹ̀ tún pé All Shooting All Stars ń gbòrò ayé lọ́wọ́ tá a wà yìí ìròyìn ti jẹ́kọ́ di mímọ̀ wípé wọ́n ti lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù Canopy lọ wọ́n ti lọ gbéràwọ̀ agbábọ́ọ̀lù kan eléyìí tí múchẹ̀múchẹ̀ tó dá múchẹ̀múchẹ̀ nìyẹn o tó ní jọ̀bọ̀jọ̀bọ̀ la

pẹ̀lú àdéhùn ọdún kan dondo nìyẹn ó ṣe jẹ́ nìyẹn lágbára bẹ́ẹ̀ bákan náà. Ẹni tó jẹ́ aṣọ́lé ipa gbábọ́ọ̀lù Katsina United Zaali Abdullahi Zaali Abdullahi ìròyìn ti jẹ́kọ́ di mímọ̀ wípé ó ti ṣe gírí ó ti pín gàárì pẹ̀lú ipa gbábọ́ọ̀lù Katsina United ó sì jẹ́ wípé lọ́wọ́ tá a wà yìí àwọn ipa gbábọ́ọ̀lù bíi mẹ́ta. Ó ní wọ́n ń ṣe bẹ́ẹ̀ tẹ́ wọ́n ń tọ pinpin aṣọ́lé yìí wípé kó wá darapọ̀ mọ́ wọn. Àwọn ipa gbábọ́ọ̀lù tí wọ́n ń tọ pinpin ẹ̀ ó látírí Enugu Rangers Rivers United tẹ́ má Kano Pillar. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe ń lọ lápá abẹ̀ yẹn ó lè mí jáyìn tèmi lóní fẹ́rẹ́ ń jogi ó yẹ mo fi yẹn làwọ gédéńgbé ó tún kàwé sápá iwájú nìyẹn ó dínú ipa gbábọ́ọ̀lù ti Naija Tornado. Lẹ́wọ́ tí a wọ̀ yìí kì í ṣòro yẹn mọ́ nítorí pé má jẹ́ gbọ́ kan kò sí ńbẹ̀ mo ti gbé sọ ẹ mọ́ ẹ bẹ́ta ẹ̀yẹ lọ́sẹ̀ tó kọjá wípé ikọ̀ agbábọ́ọ̀lù ti Naija Tornado sì wọ́n ti kéde olùkọ́ nígbà kanna fún ikọ̀ agbábọ́ọ̀lù Kwara United tó lọ sá ìgbábọ́ọ̀lù 2025-2020 nínú ikọ̀ agbábọ́ọ̀lù Ekanami Warriors. Mo ń sọ nípa Kabiru Dogo lọ́wọ́ tá a wáwà wọ́n ti wá ṣíṣọ lójú gbogbo technical crew àwọn tó jẹ́ wípé wọ́n máa ṣeṣẹ́ lágbọ́nrin olùkọ́ni nínú ikọ̀ agbábọ́ọ̀lù ti Naija Tornado. Kabiru Dogo ó gẹ́gẹ́gẹ́ ni yóò máa jẹ́ technical adviser nígbà tí Abdullahi Umar yóò máa jẹ́ chief coach ngboraye Ibrahim Mustahu Mutulayu Okiki Ola yóò máa jẹ́ first assistant coach gangan nìyẹn. Umar Faro ó gangan ni second assistant coach. Ọlátúnjì Ebaruwa òun ni yóò máa jẹ́ goalkeeper trainer ẹ̀yẹ goalkeeper coach lápá abẹ. Bello Mohammed òun ni second goalkeeper trainer. Gẹ́gẹ́ bí ìròyìn ó ṣe wá láti ìpínlẹ̀ Wori ìpínlẹ̀ Naija nínú ikọ̀ agbábọ́ọ̀lù Naija Tornadoes ó lè mí farabalẹ̀ jẹ́yẹ bẹ́ta ó yá mo ti bì yẹn lẹ̀ ó dínú ikọ̀ agbábọ́ọ̀lù ti Bedden Insurance nìyẹn. Lọ́wọ́ tá a wà yìí àwọn náà ti pín gàárì ìyẹn pẹ̀lú balógun wọn èéfì ẹ̀nábùlélẹ̀ ìyẹn ṣáájú ìdíje NPFL 2026-2027 wọ́n ti jẹ́kọ́ di mímọ̀ wọ́n ní efe ẹ̀nábùlélẹ̀ wọ́n ti fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé kì í ṣe agbábọ́ọ̀lù wọn mọ́ lọ́wọ́ tá a wà yìí o wọ́n nítorí pé kíre kò nílé láǹfààní láti darapọ̀ mọ́ wọn ìyẹn nísà ìgbábọ́ọ̀lù 2026-2027 ìyẹn NPFL Nigeria Premier Football League gangan. Gẹ́gẹ́ bí ìròyìn ilé tí wọ́n fi léde nípa ti balógun ikọ̀ agbábọ́ọ̀lù Bedden Insurance náà tó jẹ́ ògbóǹtagì agbábọ́ọ̀lù lápá yìí ìyẹn defender. Ó lè mí láǹfààní láti farabalẹ̀ jáyìn tèmi bẹ́ta bó tilẹ̀ jẹ́ wípé ikọ̀ yẹn wọn àti ìfi official statement ìyẹn ọ̀rọ̀ àfilédè wọn àti ìfi léde ìyẹn lórí ìpinnu yìí àbí ta ni yóò jẹ́ adérọ́pò gẹ́gẹ́ bí olùkọ́ gẹ́gẹ́ bí balógun wọn. Bọ́rọ̀ ṣe jẹ́ nìyẹn kò bẹ́jọ́ dé ó fi yẹn lẹ̀ ó dọdọ àwọn agbábọ́ọ̀lù lóbìnrin tọ́jú orí wọn bẹ láàrin ọdún mẹ́tàdínlógún orílẹ̀-èdè wa Nàìjíríà Flamingo. Mo bálẹ̀ kankanka ìga tán ọdọ ẹni tó jẹ́ olùkọ́ ni wọn Akeem Busari ó ti jẹ́ kó di mímọ̀ ó ní gbogbo ẹ̀yìn agbábọ́ọ̀lù mi ẹ dẹ́kun ẹ lọ padà jáwé sóbì yín o ẹ̀yẹ ṣáájú

balẹ̀. Bẹ́ẹ̀ni bá tẹlẹ̀ fún. Ti gbọ́ ti jù á mì títí. Àtúpalẹ̀ dé. Ẹ̀kọ́ ń bọ̀ kì. Ẹ̀dọ̀ kì í ròyìn. Níbi tá ti mọ fọ́ngbà yẹn gan. Àwọn ìròyìn lẹ wa kálékáko káàkiri àgbáyé. Gẹ́gẹ́ bó ti ń gbóná. Yorùbá

sọ́tọ̀ wọ́n pé irinrin lónìgbò ẹ̀fọ̀n lọ́lọ́dàn kinu tẹ́ẹ̀rí yẹn lọ́lọ́làájú ta bá ń sọ̀rọ̀ nípa àwọn ètò tó gbóúnjẹ fẹ́gbẹ́ tí ò gbàgbé pléètì sápá tọ̀hún ìkànnì ìgbóhùnsáfẹ́ diamond ìkànnì kejìdínní àádọ́rùn-ún ó lé ọwọ́ méje tó ta kànmọ́lẹ̀ lè lọrin ó náà ni ọba òkè tó dirí ẹwà fún nísà tá a wà yìí ká máa wá fìyẹn kíra wa wípé àtúkù dédé àsìkò yìí o ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ètò títọ́ba tìjòyè tí wọ́n ń tẹ́tí sí lójoojúmọ́jòojúmọ́ rẹ̀ láti ọjọ́ ajé tí mọ ọjọ́ ṣẹ́gun ọjọ́rú ọjọ́bọ ọjọ́ ẹtì ìyẹn gbogbo àárín ọ̀sẹ̀ pẹ̀lú àwọn àkòrí ọ̀rọ̀ àgbéyẹ̀wò lónírúurú nítorí pé ètò ẹ bá wa dá sí alọ́sẹ̀ ẹ̀ka ètò òṣèlú ètò ààbò ètò ọrọ̀ ajé ètò ẹ̀kọ́ bíbílì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀ka ètò ìròyìn àtọ̀rọ̀ tó ń lọ ó náà lè tọ̀ ti ń jáde wá o ǹjẹ́ ló kọ ọ̀gá àgbà lẹ́ka ọ̀hún ọgbẹ́ni taiwo adédìran tí ì mọ gíwá ìkànnì yìí tó jẹ́ alábòjútó ètò náà alàgbà michael abiodun ọ̀làríwájú òun lèmi ayọ̀dèjì ayọ̀lá ọmọ bàbá tíṣà tọ́lọ́wọ́n bá fún lórí ọ̀fẹ́ láti jẹ́ atọ́kùn ètò ẹ bá wa dá sí gbogbo ọjọ́ ajé bí eléyìí fi ń kí wa wípé àràjẹ jẹun o àlàjẹ lọ́wọ́ àní báwọn ni lọ́rùn láṣẹ ìdúà ayábẹ́lẹ̀ ó bẹ́ sẹ́rẹ́ ṣùgbọ́n nù kúlù tá a gbé wà ń dédé àákò yìí iṣẹ́ ó náà ló bẹ́ sí nítorí bẹ́ẹ̀ bá wojú agogo yín báyìí ìṣẹ́jú mẹ́ta ó ń kọjá agogo mẹ́wàá yálẹ̀ta lónìí ohun tí aláǹfààní láti máa ṣe àgbéyẹ̀wò rẹ̀ ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò òṣèlú nítorí pé àákò tá a wà yìí ẹ rí i pé boníwa ó bá wí balẹ̀yìn ó bá sọ wọ́n wí ìwé-ìwé ní tónílé ìfọ̀nfọ̀n òun tàlejò ọ̀rọ̀ òṣèlú ohun gbogbo wa tá à ń jẹ́ lẹ́nu lórílẹ̀‐èdè nàìjíríà ní ìpínlẹ̀ kwara tí ò yọ ti alẹ̀ ìyẹn ṣáájú ètò ìdìbò àpapọ̀ ọdún 2027 èyí yóò wáyé wọn lóhun tó wá kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì bí ìlú gángan òun ni ọ̀rọ̀ ilé ayé rí ṣùgbọ́n ju gbogbo rẹ̀ lọ́wọ́ ní ìṣíwò ìkorowó wọn abájìjọ wò a yóò bá bọ̀ wọn ní gígún nígún ìdí abáre tó fi jẹ́ pé a tún gbé ìgbésẹ̀ lọ sínú ẹgbẹ́ òṣèlú tí ń ṣe ìjọba lórílẹ̀‐èdè nàìjíríà àti ní ìpínlẹ̀ kwara ń bí ẹgbẹ́ òṣèlú all progressives congress apc ṣùgbọ́n lónìí o ìjọba àbílẹ̀ moro ńbẹ̀ náà ni agbóríwọ̀ ní pàtàkì jùlọ megida world ńbẹ̀ la gbóríwọ̀ lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ẹkùn ìdìbò sílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ kwara eléyìí tí ó pa agbègbè ìpàyẹ màlété àtolóoru papọ̀ kí ló ń tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ ẹnu mi kọ́ lẹ́ẹ̀ ti gbọ́ àlejò mi ń bẹ lórí ètò tí wọ́n máa bá wa yànnàná kí ló ń tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú apc lẹ́kùn ìdìbò ìpàyẹ màlété olóoru mo wá láyọ̀ láǹfààní láti sọ fún yín pé èèkan pàtàkì nínú ẹgbẹ́ òṣèlú apc ní ìpínlẹ̀ kwara tí wọ́n wá láti wọ́ọ̀dù megida wọ́ọ̀dù láti ìjọba ìbílẹ̀ moro wọ́n bẹ wájú mi alhaji yunusa ìṣọ̀lá mo kíyìn ẹ kú dédé àsìkò yẹn sì káàbọ̀ sí ìkànnì yìí bàbá. Wọ́n ní tí ò bá nídìí wọ́n ní obìnrin jẹ́kúmọ́lú mo fẹ́ bí yín báyìí pé kí ló ń tó ṣokùnfà tí ẹ fi ń bẹ lórí ètò ẹ bá wa dá sí ní ìkànnì.

0: Ìgbọ́n sáfẹ́ Diamond FM láàkó yìí.
1: Ok. Adúpẹ́ fọlọ́hún. Àyìn ànábì wa Muhammad. Àkọ́kọ́ mo kí.
0: Ẹ túbọ̀ bá súnmọ́ ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà òun kí ẹ sì gbọ́n sókè díẹ̀ káwọn ará ilé bá lè gbọ́ yẹn
1: dáadáa. Àkọ́kọ́ mo kí ẹ̀yin olóòtú.
0: Ẹ ṣeun.
1: Mo tún wá kí bàbá tí Ọlọ́run fi lé iṣẹ́ yìí rán. Torí olóore tèmi ni wọ́n rí. Wọ́n lè mọ́mọ́ mi o, àmọ́ wọ́n sóore fún mi rí.
0: Kádúpẹ́.
1: Ọlọ́run ọmọ tẹ̀yìn síwájú. Iléeṣẹ́ yín ò sì ní jóná. Ọlá àwọn ẹni Ọlọ́run.
0: Àmì.
1: N tó ṣokùnfà èmi tí mo wà níwájú yín yìí. Àkọ́kọ́ ní orúkọ mi ni Alhaji Yunusa Isola. Léyìí tí mo jọ ọmọ ẹgbẹ́ APC.
0: Èkán pàtàkì.
1: Ní Moro local government. Ní wọ́ọ̀dù Megida. Èyí tí mo wá láti ìpàyẹ́mọ̀lété olóoru constituency. So n tó sún wa wá tá a fi wá lónìí kò kọjá yìí pé a wá ra ọwọ́ ẹ̀bẹ̀ ni.
0: Ọwọ́ ẹ̀bẹ̀ bíi ti báwo.
1: Sí ọ̀gá wa chairman wa ní state a sì wá ra ọwọ́ ẹ̀bẹ̀ sí gọ́vnà wa gọ́vnà Abdulrahman Abdulrasaq. Kí wọ́n ó ti ẹ̀wọ́ láǹkan méjì tó wà lára wa bọ́yá wọn lè mọ́mọ́ bẹ̀tẹ̀ èmi yìí mọ̀. Nǹkan àkọ́kọ́ ni yí pé èmi tẹ́rí tí ń sọ̀rọ̀ wájú yìí mo ti wà pẹ̀lú chairman wa ọmọọba Sunday Fagbemi mo ti wà pẹ̀lú wọn tipẹ́ nínú ẹgbẹ́ òṣèlú. Kódà mo ti jẹ́ kan nínú delegate wọn jọ tí wọ́n wá state chairman lọ́ndà PDP tí wọ́n camp wá sí Dims Hotel ní ẹgbẹ́ kínní bẹ̀. So ọ̀kan nu mo ti tún wá jẹ́ kan lẹ́ni tí tún bá gọ́vnà wa Abdulrahman Abdulrasaq bọ̀ tipẹ́ látàyè ìgbà tí bàbá wa Mutawali tí wọ́n ti láwọn wá gọ́vnà ni. Ìgbà wọn là ń ṣe mítìnì ní ọmọdá nílé lọ́ya Sadiq Ọmọdá tí mo ti wà pẹ̀lú wọn. Mo tún wá wà pẹ̀lú èyí ń lọ bẹ́ẹ̀ mo tún wá wà pẹ̀lú wọn nígbà wọn ṣe CPC. Kódà rẹ́gísítà CPC ń bẹ lọ́dọ̀ mi dì sí tí mo jẹ́ ọmọ ẹgbẹ́ wọn. So ọ̀kan nu ẹ̀kejì tí mo fẹ́ jí kí wọ́n ó fi sàánú wa òun ni yí pé nígbà tí wọ́n ń kàǹpé àkọ́kọ́ a mú wọn lọ́dọ̀ wa lọ́hùn-ún Megida World. Megida World yìí tẹ́ ẹ bá tiẹ̀ débẹ̀ ẹ lè pé ara Kwara State ni bí ìgbà táwọn ò níjọba.
0: Bàbá Alhaji Yunusa Isola ẹ dúró náà o. Mo fẹ́ sáré bìín ìbéèrè kan ni. Ẹni ẹ wá ra ọwọ́ ẹ̀bẹ̀. Ẹ sì ní ó pẹ́ tí ẹ ti ń bá alága ẹgbẹ́ òṣèlú APC lọ́wọ́ nípínlẹ̀ Kwara ọmọọba Sunday Fagbemi rìn bọ̀. Ẹni ẹ ti jẹ́ alátẹ̀lé gómìnà Abdulrahman Abdulrasaq ọjọ́ pẹ́. Ṣé ẹ wá ṣẹ̀wọ̀n àwọn méjèèjì yìí ni? Àbí agbègbè tẹ́ ẹ ti wá tẹ́ ẹ ń sọ pé kínní ṣé àwọn agbègbè yìí ló ṣe àwọn méjì ni tẹ́ ẹ fi ń rawọ́ ẹ̀bẹ̀ àbí kí ni ìdí tẹ́ ẹ fi ń rawọ́ ẹ̀bẹ̀ yìí gan nísànsàn?
1: Ìdí tá a fi ń rawọ́ ẹ̀bẹ̀ yìí ni pé àwọ ọmọ o bá a bá ṣẹ̀wọ̀n àwọ ò lè sọ. Àmọ́ ìdí tá a fi ń rawọ́ ẹ̀bẹ̀ yìí ni pé ọmọ wa ọmọ mi ọkọ̀ ń tẹ̀sí ọ̀nàrẹ́bù House of Assembly.
0: Ọmọ tiyín.
1: Pẹ̀lú ògo Ọlọ́run. Ìyẹn ọ̀nàrẹ́bù Káfáyà Akẹ́jú. Bẹ́ ẹ bá dẹ̀ rí constituency wa wọ́ọ̀dù mẹ́wàá lọ́wọ́ àmẹ́.
0: Ok.
1: Nípa ìyẹ́mọ̀lẹ́tì olóoru constituency. Wọ́ọ̀dù mẹ́wàá yìí a káàkiri torí pé àwọn náà wọ́n ní ká lọ gba fọ́ọ̀mù ẹni tílù bá ń fẹ́ ká mú wá fáwọn.
0: Ẹ̀ta ló sọ bẹ́ẹ̀.
1: Sunday
0: ti àwọn ọmọọba Sunday Fagbemi àwọn náà ní pé kí ọmọ yín kó lọ gba fọ́ọ̀mù.
1: A sì lọ gba fọ́ọ̀mù.
0: Wọ́n wá fún wọn fọ́ọ̀mù ni.
1: Wọ́n fún wọn fọ́ọ̀mù.
0: Ok.
1: Wọ́n fún fọ́ọ̀mù òun náà ra fọ́ọ̀mù ó sì fi ilẹ̀ koda ngba won tun jayan won ni ohun lo convive ati honorable ayansola to wa nbe awon meji ti won ni won convive awa ni okay adupe lodo olohun so mo wa ti e convive awa na wa jade agbomo yi kakiri word mewe wai won si dibo fun o si win primary election o winni primary election but areti yi pe e a no si wa jade e a no si wa jade e a no si wa jade titi disin ai gbo nkaka
0: e ko ma je pe won se se le lori ti won ti foko awon oludije egbe oselu APC lati lo dupo ilegbimo asofin lede ni o ti je keyin o mo
1: se wa mo pe eni tin ba wa nkan orisirisi ni omo gbo won si ni mo foko mi dana ijo kan la mo nko o ija faransi ni eyin agbalagba lo lewu
0: omode lemi
1: to ita wa ngbo on ba wa nuje so ita ngbo in ba wa nuje a ngbo pe ayansola yi ni won fe da pada ayansola yi gbogbo wodu to si dibo won o dibo fun omo wa ni won dibo fun omo wa ji won dibo fun yi won o pe a gbo pe won a ba pe yi pe to kafaya se won ti pe o ni wa se won ti pe o leyin ale nikan ko pe un a wa hu gbo yi pe ayansola yi ni won fe da pada to bi won ba si da ayansola yi pada ibanuje wa loje tori yi pe akoko na number 1 kini ya npin ni ipo onarebu yi a npin ni o yi ti kodo wa ti pe ti won tin fun wa ni bi ba ni siso teno keji ni la yan so la loyi to ti kan wa ngbo onarebu pa ku se to nwa lati malete district awa na lo kan nipa e won ni won ra wo ebe fun wa a si gbo ngba ta ni ku onu egbe asidibo nbo tun di ti pakutu lo tan atun dide won tun ni sam ka tun ni suru o wa ka yan sola atun dibo fun koda sente mi gangan ti tin soro yi boroko center ibo meji pere legbe PDP ri nbe le ti resort re wa lo ayan sola loko yoku so nba toro wa nlo bayi to wa di pa yan so la nlo tan yi e ba wa gbe nkan to kan wa ti nkan ba kan yan to ba je pe yan pin bo ni se mo pe ti nkan ba ti kan ti won si fun suru pa le kini pa le keji eleketa yi koju omo wa fo rabaraba nboju bonu e ba wa gbe nipa e a tun wa ngbo pe ayan so la yi won fe da pada ndi ebe wa ta wa nbe won ni yi pe ki won dakun ki won sanu wa ki won wo bilu wa se ri te ba ni ma ka won kan ti
0: Alhaji Yunusa Isola alaye oro yin bo ti gbo mu wa fe biyin bayi ele n yo gbo ni ko ma je aye so oro leyin fe ma sise le lori bayi ko ma je pe iroyin eleje o le n gbo pe honorable Ayansola oni won fe da pada se yoruba si bo won ni lahan mi on batandun bai je le fi di oro ti e so mule pe o jo bi pe looto ni o honorable Ayansola ni won fe da pada ati wi pe on bo le ti gbo
1: to yo da fun yin a le fi di e mule tori yi pe teyan meji ba nwa nkan to ba di pe nikan gbalu ngbajo bi pe won ti fun mi se ma pe ni keji o ye ko fura ko se ti se gbese ati jo ni lati ri awon ayen so lati ngbajo gbalu koda won tin kira won congratulation koda omo kan lodo wa omo kekere kan bayi to lohun tele ayen so la ohun tin ki awon eyan lori social media pe congrats ayansola won fun so awa na si segbese anto awon eda wa lo a ngbo pe ayansola yi ni won fe fun
0: le ngbo e ti le fidi re mule eni won gbalu pe won gbajo
1: ben
0: ti e gbagbe oro kan ni nu egbe oselu yin na ni o ti won ni honorable seriki oni gomina yan layo ti awon kan tin gbalu ti won gbajo toro di ojo keji ti o di abenugan legbe ma sofin ehn ese eyin owoye pe ko ba je pe awon ti won gbalu ti won gbajo te ni pe won be ni ati honorable tin se joba lowo won kan se lati danu ara won dun ni
1: se wa mo pe ngbati won so yi pe awon gbe yaya seriki kale ti honorable danladi ta won na ba dake ti won joko sile ti won osoro
0: won ki ambassador yaya seriki pe won ko rire
1: won le ki iki oju aye nu awon odake eyin le le mo ro pe won dake awon odake n lo fi yi kan
0: en ro be
1: ah won odake ni oke ngba tani kan jo tin gbalu ka wo wa dake ka wa no akuku wa be yan ni a wa be won ni bu won
0: ada Alhaji Yunus Aishola mo fe de ka polowo oja baba de lati e ka polowo oja won bi yin pe ona ibu ayansola ti e menu ba eni ti o ba ja won ni won pada gbe pe ibanu je nla ni o je fun yin mo wa bi yin pe lona wo nitori pe ona ibu ayansola sa kan ni won shin se gege bi honorable ni agbegbe eto idibo yin ipaye maleti oloru yi ati gba won kan na ti won se sa mejiri honorable ayansola sa kan ni won shin lo ko ba je pe sa ekeji lawon na o pada se eja de ka polowo jana e ba wa fesi sui eyun bi abade lati eka polowo oja eyin ara ale mo kiyin o en le nbe won e ku kale

0: It's multivitamin drops and syrup, specially formulated for babies and growing children. It contains essential vitamins for growth, immunity, and brain development. It's NAFDAC approved.
1: Give them AfraVite every day.
0: AfraVite is a product of AfraChem Limited, makers of Panda Paracetamol.
2: Orúkọ mi ni Yeye Lua Toyin Adegbola. Mo sì ti lé ní 50 ọdún. Láyé, láyé, àtàyè ìdẹ̀ra. Ìgbòkègbodò mi pọ̀ gan nínú iṣẹ́ tí mo yàn láàyò gẹ́gẹ́ bí òṣèré orí ìtàgé. Kì í sì rẹ̀ mí, bẹ́ẹ̀ ni kì í sú mi. Àwọ̀ mi sì ń jí pépépé sí bí tọmọ tuntun lójoojúmọ́. Ẹ fẹ́ mọ̀ di abájọ. Monomi Plus, atẹ́jẹ̀ṣe oògùn tán fi epo ẹja cod liver oil ṣe joy full supplement ni. Èròjà ẹ peléke, ó ń tara ṣe, ó ń máradán, ó ń jẹ́ kọ́mọdé dàgbà dáadáa, ó sì ń jẹ́ kí àgbàlagbà máa ta kébé kébé. Monomi Plus.
3: Monomi Plus. Fún èròjà tó ń tún inú ara ṣe lẹ́yìn ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ a tún fi èròjà cod liver oil epo ẹja sí ló fi wádìí oògùn méjì tá a papọ̀ sínú ẹyọ kan ṣoṣo la fi ń pè é ní Monomi Plus. Iléeṣẹ́ Tuyi Pharmaceutical Industries Limited àwọn tó lórúkọ tó ṣe gbẹ́kẹ̀lé níbi ká kóògùn òyìnbó ló ṣe é Monomi Plus.
4: Monomi Plus.
5: Tọ mo kí yín pé ẹ̀ka bọ̀ padà láti ojúde ọjà wa ìkànnì kejìdínní àádọ́rùn ó lé ọwọ́ méje Diamond FM tó ta kàmọ́lẹ̀ ilé ìlọrin ní ìpínlẹ̀ Kwara òun náà ni ẹ̀sìn gbọ́ Ayọ̀dèjì Ayọ̀lá ọmọ bàbá tíṣà olóko mi àlejò mi àwọn náà ni Alhaji Yunusa Ìṣọ̀lá tí wọ́n jẹ́ ìkan pàtàkì nínú ẹgbẹ́ òṣèlú All Progressive Congress láti ìjọba ìbílẹ̀ Moro ìyẹn ni Megida Ward. Ohun tí à ń gbéyẹ̀wò òun náà ni ọ̀rọ̀ lórí ẹkùn ìdìbò lọ sílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Kwara ìyẹn látẹkùn ìdìbò ìpàyẹ mọ̀létété mọ́ olóoru. Tọ́ Alhaji Yunusa kó tó di pé àlọ́sẹ̀ka ìpolówó ọjà yóò bá wọn pé mo kù a máa lápẹrẹ. Ẹ ń sọ àwọn ọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ẹni àbí ẹ bá fẹ́ ṣojo wọn ní sàkátàpàrà làǹsítọ́ ojú àfọ̀ọ̀fọ̀ tán ìjà ní ń dalẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ ṣojo gbogbo nǹkan tí ẹ fi ń ṣe báníkeye kí ẹ kú tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ ọ̀lẹ̀ ká lè láǹfààní láti mọ ibi tí a gbégbà.
6: Ẹ ṣeun olóòtú Ọlọ́run jẹ́ àrí yín pé ẹ ń ṣe hun.
5: Torí kíni?
6: Torí yí pé òṣèlú ṣe mọ̀ pé ojú ńlá sí ni. Ní Nàìjíríà ojú ńlá sí ni. Irú ibi tá a wá yìí. Irú àwọn bàbá tó bí àwa wọn ò láǹfààní àti wárú ẹ̀. Ṣe mọ̀ pé ojú lílà ni. Ojú ńlá sí ni. Ilé mi nísìn. Wọn ò tiẹ̀ ní ti ń jẹ́. School sat mbẹ won tin ni professor mbẹ bayi oselu ta ba mọ pe ohun te ri ti mo se ni ta ba fe campaign ni Megida Ward fe gbe APC ta si fe win ta si fe ji won le awa ti a n se gbe APC loko aya fe ni un luva kale ka gbe fun sáwàlá ni wọ́n lọ dìbò àwa la sì kó wọn jọ wípé ìwọ ọya lágbájá contest làkàṣègbè contest làdọ́là contest ẹ dìbò fún wọn ẹni ọlọ́run bá ló ń win nínú ẹgbẹ́ APC a sì dìbò ọlọ́run wa lẹni tó win tí ò sí já tí ò sí kan tá a bá wá gbé fún ṣé òun ni wáyé ń bẹ́ torí èèyàn méjì ní gbẹnu ókè o ni òwí òwí àwọn méjèèjì wọn gbẹnu ókè.
5: Ẹni bẹ́ẹ̀ bá polongo fún ẹgbẹ́ òṣèlú APC
6: bẹ́ẹ̀
5: ní Megida wọ́ọ̀dù
6: àyàfi ká gbé ẹ̀tọ́ wọn fún wọn
5: pé kán má bàá lẹ́yìn lóko
6: yóò wá
5: ìṣèjọba gómìnà Abdulrahman Abdulrazak ṣé ẹ̀yin ò rò bíi pé iṣẹ́ tí wọ́n ṣe tó yẹ pé ìpínlẹ̀ Kwara ò tí ì ní irúfẹ́ ìrírí bẹ́ẹ̀ láti ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn ó tó fún yín láti pé ká polongo
7: fẹgbẹ oselu APC
6: baba dada baba dada won si se musiki governor wa e ri pe mo ti so yi pe emi te ri ni waju yi omo abe won ni mo je mo tin ba won bo ti pe bi governor wa na ba wo ni sin o ri po odun ti mo da ko yi pa se meeting ni lo mo da wo chairman ni mi koda ninu eni to ko donate fegbe PDP ni Kwara state ni baboko ngba won wa se launching PDP Abraman Abrasaki ni governor wa yi 5 million won gbe kale njo na won si fun gbogbo ward lapo rice kokan
7: ko to di pe won wa sinu egbe oselu
6: ko to di pe won wa sinu egbe oselu APC so a tin ba won bo ti pe lo to won sise ama se won yi ko dodo ti wa ta nwi yi ko dodo wa mo le ka awon ilu kan fun yin ni si debi jo je pe be ba nlo lu okay e je se example kan fun yin lai pe yi awon lekuku ngbo mi mato kan bo lati ban ni o ko awon alajapa nbi ona ururu ngbo to to nbi ona ururu ngbo to koja megida tan tin bo wa lo ri ibe ni mato ohun ti to ti subu o subu de gbogbo eru to di atawon eru to joko leri eru da won eyan marun loku eyan marun loku odo wa be ba rodo wa nbi emi ba ma so mo ni elomi na tun le wa yin ti o tun wa so ju temi lo awon ori kankan odo
7: se e wa ro bi pe ohun ti yo mu ona abayo wa oni pe ki e mu ayi pada ba omo ilegbe ma sofin tin
6: ejo agbe yo da fun o baba ta ba lo ma nbe a le bu omo wa so yi pe tori ta fi campaign na ni for mo yi igbe eleyi o se bu so igbe to ma lo roga leti o ma lo roga re leti o so omo ilu to fi le
7: se bi n ba bi yin bayi Alhaji Yunisa ri honorable Ayanshola ba won soro ni ke so fun won pe awon kan bayi o la nilo lagbegbe wa o ibi bayi o ni bata tin gbe ta wa lese e je ki fele ikun eni e tin tele Gomina Abdulrahman Abdulrazak ojope eni e tin tele omoba Sunday Fagbemi ojope lori igbese ti e wa n gbo hunrun were yi to je pe le fi die mule sansan yi enje te ti ko sawon mejeji pe nkan ta wa gbore o se be lori abi be ko
6: baba dada alagbara ni mo je won erita ni bi owe awon agbalagba
7: ko ye mi
6: iru wa yi ta tin tele won bo ti pe yi nja ti e rodo won wo ni a rodo won de
7: e si ni pe en tele won
6: walaya tin tele won bo ti pe ama se ti governor ba de nisin iwe melo lati ko
7: o ja si pe won
6: mo yin nu awon mo wa kan eni suru awon mo wa kan local community ko si offices ti won ti ko ti won ti gbewe wa de ipe anfe nkan bayi megida anfe nkan bayi megida anfe nkan bayi megida anfe nkan bayi megida won o da wa lohun ni be ti eni ngba te ni ti won wi won ni joba ti wa ti wa ta wa na ba lo mo nbe to mo wa yi ba de be se yo sese ni di awon oga kan lo
7: e se ohun ti e n gbeyanju lati so ni pe e ri honorable Ayanshola lati ba won soro pe nkan bayi lebo
6: ba soro ko ro ohun se si ari ohun ari dada
7: esi wo ni won fun yin
6: e lo ni suru na ni awon ti gbe si waju ijoba awon ti gbe si ko do oro ta nso yi gbogbo anything se commissioner lo lo yi John Bello gbogbo e lati gbe siwaju won ati dodo ti won na e sa lo ni suru awon na si ni suru wi pe bo ba sa ya yo kan wa na to ba kan wa ti wo wole wa ba wa so awon omo ara wo ebe si gbogbo omo Kwara ati gbogbo omo Moro local government ki won dakun turu Olorun kafaya yi eto wa ta won Moro dibo fun wa ni ke je pa sese ra wo ebe yi pe edibo fun wa ko won ti di already to si ti wole ninu egbe APC
7: ni woye ti yin
6: bo se ri nu ni mo so fun yin ki won wa dakun tori olohun ki won dakun tori olohun ki won ma je ki akude kan o tun wo ma ki won ja ri le wa wo ki won ja regbe apc se ki won ja regbe apc gbe wo wodu
5: ada
6: tora wa la gbe wo
5: ada ah e je ki a si ojo opo le fun awon ara ile ka won na ki won le lanfani lati da si oro ti a ngbe yewo yi nitori pe won aba pe ni e ba wa da si e mo pe to lori telemu o na ni yo lanfani lati da si sugbon ah ti oni ni oro alufansa an yo situate an soro kubakugbe si ijoba abi enike ninu e ma gbagbe ero bani soro te le to tojo tu pona te le gba wonu bi 0913 655 6952 bakana ele fi ateranse sowo siwa lojo opo whatsapp wa 0813 655 6864 iyan ni ojupona te le gba oju opo ayelujara whatsapp wa sugbon lowo bayi e je nsi oju opo nle awon eyan tin be lapa bi hello eku yale ta o
8: hello eku yale ta o
5: e seun
8: e ku eto ko te ni ni alaji abdullahi nkan se da lati baboko mo ki alejo ti e gbe wa
5: onje
8: seri ijoba isisi bentai nigba de yan jeun yo tan tipun re wa le papapa o wa jari rita o wa ni ose nikan mo o ise sele si awon pdp 2019 o ko re la won na nlo yi aro gomina wa gugu awon ton be legbe won won tan wa ni o e wa awon moro ton pariwo yi ya te nje moro pupo ko si kankan lo gbe fun wa ba da lu so pe nda won fere ki lo le te ni te si won e wo gugu awon oye ti won yan na si primary leleyun oto le ni ta gigo fun won wa gbe lo mi osu meji e wa mu elo mi wa se ba se ba se ba wo general election na nu ama da lu ku na le igbo de won gugu an se rally kaun
5: yon ko entikalu kula entikalu ko se nbe nu kaluku ekueto esho adukwe fun idasi tin 0913 655 6952 iyan lojo opo ti o je ojupona te le gba wonu yara igbon sa ife yi lojo opo whatsapp wa saka oniyo murita lalata lore oni won ki wa esho oni sugbon alejo wa won je agba ninu egbe oselu apc won ni o ye kowe si awon oloye egbe oselu apc ni ijoba bile moru ati awon adari egbe oselu apc lapapo ni lati so edun okan yin oni ko lohun obukun le nigeria ba won se ro sinu won lo ye kowe ni
6: ati ko ako akowe ti won ni kako
5: ko ma je pe eduro gbesi
6: awon e mesi wa ni ki won mo mesi ti o te wa lorun fun wa ni n ta n se yi
5: eja wa ni to wa nbe hello e ku yale ta o
9: hello e ka re pe to
5: e seun
9: alaji atagi soro ni lataga kan
5: e te waju
9: ki baba yinusa te gbe wa sori tu olorun yo ba wa pelu won e ka te na ka fe so fun wa ni pe ni ka so pe ni court oba le da fi won ba fe kan gba le ejo lo kanabari fat and figure lori pele kafaya ni to je omo won lo wole tori bi won ba se ba won ko so gbantan fe dasi eni to wu won ni won kanya gbo n te ba de pija fun ni ke fi ja fun e gboro gba e pito
5: esu adupe fun idasi tiyin alaji atagi soro esun 0913 655 6952 whatsapp number tele fi ateranse sowo si 0913 655 6864 yani whatsapp number tele fi ateranse sowo si hello
10: alafia fun yin o
5: alafia fe ni tin pe
10: yes sir wa dagbo fun mi godu lalaji orin
5: angba yin
10: gbogbo yan se lu ja ten ja won yi ki ran mi rara ani kere so do mi ni mi bo e se e wa yen wa ja ki e jira li kiri ani so do mi ni mi bo ki o do gba dada ki le gbadura fun yin
5: ah diamond oni oni on to ba n du ni
7: ni po loro eni
6: olotu
7: mo gbe
6: e je n fi kan kun e ri pe lodo wa ta n so won pelu kan lo lowo hospital be nbe tele ko so hospital mo nbe ilu kan na nbe daji gba won baba wa kan ti e se chairman council gba na won pe ni rami adisa olon ko ba wa ke won gba hospital si dagi hospital ni si ti dile eran asi ni owo ijoba awa iti rowo ijoba
7: ko ma je pe ile iwosan ni won ti ba yin tu se awon ile eko won ti ba yin se
6: yo da fun yin se ri ile eko te nwi o se mo pe bi iwosan ba wa lo mo le wi o ko ni po me opolopo awon eyan won ti ku omo won wa si gboro tori pe bi jedi ba momo ti o ba ri un tun se bi mo so yi pe aburo wa kan loyun won gbe bo tani ojo mo re o lo bi te ba lo wo le iwe Megida college ta wi koda njo ni won ni ayan sola o tun class meji se me so bet ebi panu olose npo lowo be eyan ba wo enu ori ti ta wo e baba o we eyan agba so ibi ti teyan o gbe nisin ti o gbadun aye ona je nkan pataki ti o de be bi pe bo ba ti e fe soro ile huya
7: hello e se suru baba
8: hello
7: hello e ku ya leta
8: e ku se o presenter
7: e so
8: Mr. Bayo ni lati Megida omo bibi Megida le
7: e te waju ngoi
8: mo ki baba wa ti won wa lori eto adaji ni sa ki baba o ma la gunjina honorable Ayesola o le dank ta se eni ti kokoro nbe lo ti si tinti na ni gbono wa ki o ba ti wa di pe won ba ndi epi ayan sola ni koko n ta wa fe ni pe eni ta di go fun ko gbe mandate fun so ba gbe fun a igi te yan ba tori e gbodi e ko le suna fun ni ya so ba gbe fun e bibi kan la tin bo tele a si para si be lo ni jo ba yi
7: era eshun adupe fun idasi tiyin e se kin to ojo opo WhatsApp yi eni ni awon ro Alhaji Isola ki won take easy pelu ilana ofin lori oro kafaya yi honorable Abaya Yusuf lati agaka isale Fulani Ilorin awon ni won fi eyun ti won fi showo si wa Alhaji Yunusa Isola e ti rowo ja ijoba lori oro ile eko abi beko
6: won tun class meji se
7: ko ma je pe won se meye bo lapo ni
6: imeye un baba ani se mo po we kan fun yin mo ni ebi npanu olose npo lowo be yan ba wo tinu yo wo tita ajo ba wo tita ori tinu we tinu le yan ko wo e ko to wo tita so ona o se pataki fo me da
7: sugbon omo ilegbe ma so fi o le sona
6: iwo
7: o fi ni won le se
6: eni suru won le sona
7: lona wo
6: yo da fun yin ngba ta na rebo anbale Ibrahim wi wa nbe ona ta pe ni weru Megida loni
7: sawon lo wa se
6: awon won gbe awon to ti wa awon gbe joba wa to wa se fun wa awon lead won koda won fi so won lo ko ni house ipe anbale weru ko se ni ori weru igba tele igba hun la anbale igbe wa igba hun la ni hospital tan wi igba hun la ni school tan wi tori ke jina si wa easy ma wa ke da ke se ri awon ni ki won fo wa ara won se but gbogbo ta wa ro webe yi se bo nere bu se ba won ba gomina soro awon ni won so wi pe tin ja won eyan wa ya ni tin je won ya ni nisin ko si na ko so ko si iwosan ibi ti o ba ti e ti wa si iwosan bi eye ko le yan ma ku nbe lo le to
7: e ja we ni to won be lojo opo
11: hello e ku eto baba omo teacher
7: e seun
11: o se no tura baba ki yin o e ku agba
6: e seun
11: ologbe to yin fun iwo le adele lo so lati airport chairman moro bo la rin arin eyin pelu e se ri de kafaya honorable ten so yi mo wadi tan ti se ni pe so capable so wa competent so ni we ri to yanran lati debe toroju ti la bayi baba be sugbon tan so ni pe moro wa lara awon local government pataki ni Kwara yi e me so pe we te nko ondowo governor melo ni gomina nri won fi we mi jise ni awa gan ti kokopo gba ta la jawo nbe e lo di mo chairman local government moro ko gbe leyin de waju gomina se bi won je njoko ni atawon ese to ro mo odo yin olohun se yanu o eku eto
5: esu adupe fun dasin FFC lori
6: mo FFC ara kesanu wa labe yin na labe awon yin na chairman local government won wi andodo re iyan ajawa Mariam Ablai abi
5: won wa ba yin ri nkan kan se
6: won o ti ri nkan kan se leri awon kan ta wi koda weru wa to janjo ni so won wa ba wa awon na so yi pe to awon ba yin mo leje ni o tori pe jobo ti fa won lowo yi pe e lo ja ke tun si won ba wa mo leje te oko kekeke fin ri rin nisin so andodo won awo si binu si won tori ajo gbe won kale ni asi jo dibo fun won amo omo wa awa believe leri omo wa awon word mewe wa yoku si believe leri omo wa ni won fi dibo fun
5: eh ki awa ni tun be lojo po hello ora anini onki diamond fm oki alejo wa ijoba apc Abdulrahman Abdulrazak Moro ko ora baba okankan dan sokoto alaso oke lati ile baba okankan gaosi bi be se kon ori bakabakan boya ke ba wa tugbe dada anini ako ojumo o lẹyin eto idibo ko mẹsẹ yọ won ni kinrin idi to fi je wi pe won le ma kede esi idibo lẹsẹ kẹsẹ bi won se nse latẹyin wa dare lati ilorin awon ni won fi eyi on sowo si wa awon ni iselu o na ni idalu egun ni gbowo ode osogbo awon ka pe osa nigba ti ile bomi egbe oselu apc ba won se gbe nkan won laako yi onu eje mu pe yo kan si hello
12: hello en karo
5: e seun
12: ola mi ni kan ta ni mo la lati itakunle mo ni
5: oda
12: mo ki baba wa olohun je ka ri fe olohun je ka ji lagbara olohun bo emi gbo lenu ki aro egbe ni ori kan ni na mo ti gbo pe awon do le national list at abuja ìpínlẹ̀ sáyẹn ìsìlẹ̀ àwọn tó lè láti kéde ọmọ yìí àárín tó ń gbọ́ tí wọ́n ń sọ látòkè pé ṣẹ́ẹ̀tì kan kò tí lágbàá àti kéde ẹnì kankan àyàtúntà bá gbé sáyẹn ìsìn jáde fọ́ tó wá rí báyẹn rí pẹ́ẹ́sẹ̀ yìí nìkan ẹ̀ẹ́dì pé lánàá kan ṣe ìdúpẹ́ pàwọn dúpẹ́ pẹ̀lú ẹni tí wọ́n yàn lọ́mọ yìí nípò gómìnà ẹ̀ẹ́dì tó rí pé báyìí náà ìlọrin náà tó ń rọ́ọ̀kì kìkì láìpẹ́ láwọn mẹ́wàá kan náà táwọn ní àwọn àwọn jáwé olúborí ẹ̀ẹ́dì pé kò tí ì farọ náà ni ìmọ̀ràn tí wọ́n bá fún yín tí ì bá fún yín bàbá ẹ̀ẹ́dì pé nìkan ṣe ń lọ yìí àárín arẹwà méjìlá aráàlú wa àwọn ò lè bìjẹ́ nìkan kan ẹ̀dá bá ti mọ̀ pé yóò túlù ṣe tìlú ọ̀rọ̀ rù òun làwọ̀ tẹ̀lé tẹ́ bá ti mọ̀ pé bá ṣe ń dà ní orí tẹ́lẹ̀ bá wu àgbàlagbà ojú níbi tẹ́lẹ̀ àti wàhálà owó tẹ̀ ti ná yìí kéde kékeré o tẹ́ bá tún lọ lọ kóòtù ẹ̀ tún mọ̀ lọ́nà ọ̀nà ni o tẹ́ bá mọ̀ pé bómi ni ọ̀rọ̀ yìí lọ́rọ̀ ẹ̀ẹ̀kan ti gbàdàgbà yín lọ kò sẹ́ni tí ọ̀kọ́ lẹ́tà tí ọmọ káàkiri ẹ̀ ní rí gómìnà ẹ̀ẹ̀dẹ̀ ká lọ bómi tó bá rọ̀ yín lọ́rùn ọlọ́run jẹ́ kẹ́ ẹ jèrè ẹ lọ bómi tó òṣèlú rẹ̀ ṣẹ́kẹ́ yóò kú síbì kan tẹ́ ẹ bá rí dùnú bí tẹ́ wà ẹ lọ bómi ọ̀rọ̀ bómi bá wà ní ọkọ tó bá rí dùnú yóò padà sí bómi ni ọlọ́run jẹ́ kọ́ gbogbo ọlọ́run ẹ lọ bómi ọlọ́run fi tẹ́ lọ yóò fi rọ̀ yín lọ lágbára ọlọ́run.
5: Ẹ ṣeun fún ìdásí tiyín ẹ jẹ́ kí n àwọ ẹni.
13: Dansokoto alasoke náà ló ṣe first call yìí ìjọba Abdulrahman Abdulrazak gbìyànjú kì í sóun nìkan láti dìbò yàn ṣé bá a ní sẹ́nítọ̀ ṣé bá a ní rẹ́pù táwọn náà ṣiṣẹ́ kún ṣiṣẹ́ tó yóò ṣe rẹ́wọ̀n yẹn náà kì í ṣe gómìnà nìkan láti dìbò yàn kán lọ́lẹ̀ bá ṣe bí chairman Moro náà wà bí Alhaji Mariam kán lọ́lẹ̀ bá kọ́ bá wọn ṣètò rẹ̀ ọ̀nà kúkọ́ làwa náà ni a ní kó mú gírédà lọ́wẹ́ kán lọ gírédì ẹ̀ lọ neji ọmọ Moro lè làwa tá à ń bá yín sọ̀rọ̀ ìnáwó náà rọ́wọ́ ìjọba àmọ́ ìjọba Abdulrahman Abdulrazak ń gbìyànjú léyìí díjòdòdò àwọn lómi náà tún wà lérí ipò tá a dìbò yàn ọlọ́run níbi tó jẹ́.
5: Ẹ ṣeun fún ìdásí ti Alistair láti Odò Ọ̀tá wọn ni ngbà tí àwọn ọmọ ẹgbẹ́ tí wọ́n bá ń kọ̀ǹpìlẹ̀n nípa ìṣèjọba báyìí wọ́n ní kí ni ká máa retí látọ̀dọ̀ àwọn alátakò alájì yunusa ìṣọ̀lá ilé ti tó lọ
7: aro amurele ikadi laarin isejo ogbon aya 30 seconds
6: so aro amurele ni pe mo ki gbogbo awon ti won ba wa dasi awa oni gbe governor lo si court amo gaga bi ore teyan ba fe ji otuka tore ni ba ni ba se nkan ti o ba dun mo yan se mo pe yan so yi pe yo le ni afin sun yi pe ore wa dakun gbogbo eni o ba mo governor ba soro abeyin gbogbo omo Kwara to ba mo governor ba soro ti sin gbo oro won e ba wa be won e si ba wa be baba wa Sunday Fagbemi awa be yin ni awa ro owo ebe lo ko Megida World ki won dakun tori Olorun ki won wola nkan beji ti mo ti da ko seyin yi bi yi pe a tin ba bo pelu won
7: oda e seun ah oh Alaji Yunusa Isola ti won yin wa lati Megida World ni ijoba ibile Moro ni ekun idibo ipaye malete oloro awon na ni ati gba lalejo loni ah e seun a ma ri yin balase Olorun
6: e seun
7: ayin ara le gbogbo en ti e dasi adupe amo lori ajosepo wa koko ni baje iwoye idasi ti awon ti won pe atawon ti won ti ateranse wole te ma talejo wa o yato si ti ikan igbon safe diamond 88.7 fm sugbon adupe amo lori lowo gbogbo enikokan yin ajosepo wa koni baje o ayodeji ayola loko temi kaida layo ka pade ni re ka ma dolodi leyin ara wa.
14: Hey, that's multivitamin. Ask yourself, is it giving your child complete nutrition?

0: multivitamin drops and syrup, specially formulated for babies and growing children. It contains essential vitamins for growth, immunity, and brain development. It's NAFDAC approved.
1: Give them AfraVite every day.
0: AfraVite is a product of AfraChem Limited, makers of Panda Paracetamol.
2: Bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bá kàn nínú.
3: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
2: Ètò eré ìdárayá.
4: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
2: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
4: Akinyin o.
5: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
4: Bàrìbà.
5: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
2: Mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi yín sílẹ̀ nígbà kọ̀ọ̀kan. Àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bá kàn nínú.
3: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
2: Ètò eré ìdárayá.
4: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
2: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
4: Akinyin o.
5: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
4: Bàrìbà.
5: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
2: Mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi yín sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

0: ẹni ewa ọrọ lo dinle yi eje ajire ewu mo ki gbogbo ọmọ nigeria mo ki gbogbo ọmọ bibi ipinle kwara papa julọ nibi kibi te ba layo lanfani te tin gbo wa lori eto fun taaro won ni won pe tabi sugbon o si mo gbogbo wa la mo tin ba orilede nigeria tin ba wa poru lowo lo papa julọ ta ba ra won ti won ni boya kokan won se ba won kan lokan ko seni ti oro okan tori pe nta ba npe ni eto ijoba awarawa on lawon oloyibo ngba won otutumo democracy won ni government of the people for the people, by the people e ijoba awarawa awon kan ni o se ijoba le wa lori awa kan ni won o se ijoba le lori o da si pe atapa kini atapa keji gbogbo wa na loro kan awon kan ni won ma sakoso yi debi ti o fi lami ti o la pere ti o fi jo ti o jora won ẹgbẹ orílẹ̀-èdè nàìjíríà lónìí gbogbo làálà ń kókó kuru kẹ̀kẹ́ báyìí lọ́wọ́lọ́wọ́ pàápàá jùlọ nínú oṣù keje tá a wà yìí gbogbo àyí lọ́mọ o títóbi ọlọ́run mi lè dùnmọ́lẹ̀ kọ́dà oṣù júùnù ọ̀fẹ́ jẹ́ ká mọ̀ pé july ń bọ̀ torí pé nínú oṣù tá a wà yìí ó ní gbogbo làálà kókó nípa ètò òṣèlú tó ti gbéra sọ lórílẹ̀-èdè nàìjíríà òun kálukú ń gbáradì àwọn kan bẹ wọn ò lójú ọrun láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn látàrí bó lórílẹ̀-èdè nàìjíríà bó ni ó sì tùbà tí ó fi tù sẹ́ mo kí gbogbo ọmọ nàìjíríà ọlọ́run bí lẹ́dùmàrè yọ jẹ́ kó tù wá lára ọ̀rọ̀ dàbí atẹ́gùn ni bí òjò tó fẹ́ rọ̀ bákan méjì ni ó bójò bá ti sú òun kálukú ọmọ dunú pọ́nà jójò yìí ọ̀rọ̀ ṣùgbọ́n kọ́ rọ̀jò àlùbáríkà ni kọ́mọ fàtẹ́gùn kọ́mọ wọ́jò kọ́mọ wọlé kágbàrọ ọmọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ́rọ̀ òṣèlú rí bó sì ló bá ti ń wọlé bọ̀ gbogbo àlágbára dì fún o àtẹ̀ntọ́kàn àtẹ̀ntọ́rọ̀ pé kọ̀ọ̀kan ṣùgbọ́n àrọ̀wà kan àrọ̀kan tó lágbára gbà ò ní pé ẹjẹ́ á ṣe é ní pẹ̀lẹ́ pòtù torí pé òṣèlú ọ̀wà yóò lọ o ẹnìkan ni yóò gbọ́gbẹ́ orókè ẹnìkan ni yóò fìdí rẹmi bọ́ bá ti lè wù kó rí ìran kan mọ wá ìran kan mọ lọ ni ẹjẹ́ wo ìpínlẹ̀ kwara láti gbà tán ti dá a kalẹ̀ látọ̀dọ̀ 1965 ẹ wò ìjọba tá a ti ní tológun a ti ní talágbádá kọ́dà tó ní sàdá síkí ìran kan là ń lò lọ́wọ́ àwọn ìran yóò tún lọ kàn mí ó tún dé ẹjẹ́ ká tiẹ̀ wá wò ó èmi àti wọ́n tó ń gbọ́ mi lórí ètò láàárọ̀ yìí ẹjẹ́ kà mí ní méjì ẹ mọyì èèyàn tó ti filẹ̀ sasọgbóra látàrí ọ̀rọ̀ làálàá kòókò ètò ìdìbò torí náà ẹ mọ̀ jẹ́ kí n làágùn jìnnà àlejò tá a ní lórí ètò láàárọ̀ yìí a la ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan torí pé ètò òṣèlú ó ti dé agba mi kan tó jẹ́ sí pé láàrín mi ní bàtà pé ẹni ó bá sì mọ̀ dí ọ̀rọ̀ òun là á fọ̀rọ̀ lọ pàápàá jùlọ ọ̀rọ̀ òṣèlú ọ̀rọ̀ ìjọba ń lọ lábẹ́lẹ̀ yí aṣadé ní stadium road ẹ ṣeun ẹ kó àtẹ̀lé gbogbo ìgbà adéasukọ ẹ̀ ń lo rédíò ìbò ti tọ́nu ẹ rí ìjọba ọmọ lọ lápá kan ètò òṣèlú ń bẹ lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí ẹ jẹ́ kí gọ́vnà abdulrahman abdulrasaq torí pé gómìnà tó ṣe pé bá a ti ń san mo tún tún sọ lórí ètò èmi ọ̀fẹ́ ríru ẹ̀ rí bẹ́tò òṣèlú ti ń lọ lọ́wọ́ òkè ìṣèjọba ò sì dáwọ́ dúró àti ẹ̀gbọ́n bàbá tó kú lórí ètò nísìnyí wọ́n ní lọ́dọ̀ táwọn wọ́n ní èyí wá sí pé gómìnà abdulrahman jẹ́dá tọ́lọ́run dá kí ẹ tí mo tún béèrè request community kan lọ́wọ́ tá a pé gómìnà ẹ tí ì ṣe dọ́dọ̀ àwa wọ́n ti parí wa ẹ pa àwọn ìjọba kan wọ́n ti parí ẹ̀ bí ọdún bíi mélòó kan sẹ́yìn táwọn ò ní yà sí mọ́ ṣùgbọ́n bọ́ ti wí mọ̀ pé gómìnà yà sí ẹ má jẹ́ kí n bòpò lọ sílé olóró àlejò mi wà lórí ètò fún tòní ẹ bá ń kí gbogbo ara lé kẹ́ ẹ bá ń dákọ̀ yín.
1: àwọn ọmọ ìlànà mìíràn ṣètàn ìrọ̀jì bisimilahi rahman rahim mo kí gbogbo ọmọ bíbí ìpínlẹ̀ kwara níbi gbogbo tí ọlọ́run bá ní kí a wà ní orílẹ̀ àgbáyé mo kí gbogbo àwa olùgbé ìpínlẹ̀ kwara mo kí gbogbo àwa olólùfẹ́ ìtẹ̀síwájú àti ìdàgbàsókè ìpínlẹ̀ kwara orúkọ mi alhaji abdulwaye dọ́láwálé babatunde tí mo jẹ́ state public secretary fún ẹgbẹ́ all progressives congress èmi ni agbẹnusọ fún ẹgbẹ́ náà nípínlẹ̀ kwara mo kí wa pé a kú àwúrọ̀ àsìkò àsìkò yìí
0: tán
1: ọlọ́run á gbàdúrà wa.
0: ami alhaji abdulwaye dọ́láwálé tí wọ́n jẹ́ agbódegbà fún ẹgbẹ́ òṣèlú apc ní ìpínlẹ̀ kwara ẹlòmíín ó tún wò pé e mo se wo guy tan ni ori television ni sin ni ehe ayoga e no wo pe quality video guy ti dide ni sin e tun ti bo si ori radio bayi olodun be lo mo yo mo teyin si waju
1: eh ni sin sin
0: ise te gba ni olodun o si se lase yo ni mo ki yin pupo a foruko alaga yin ala omoba sunday
1: fagbemi
0: mo tun ti ri won ni leko nigba ti en ti o ju gomina igba keju gomina Lagos State yen ti o pada di gomina ko lohun koko be ngo wa ki gomina alaga wa ton ni ah kwara kwara se eto yin eto tin to abi mo ni yo to na kwara ni case study ah alaja mama wa alaja wa November Express mo ki eyin na e ku atele be tin gbo wa ni Diamond 88.7 FM be na le lori ofe ati dapo mo lori Facebook lati mo wa live and direct alaja bi wa ido lawale mo ki yin pupo ẹyin gẹgẹ bi agbodigba fun ẹgbẹ oselu APC ni ipinlẹ Kwara tori pe eni oro ba mo di oro la foro lo APC ipinlẹ Kwara lorun tin na loni gbogbo e lo gbodo han si kedere ti o si nkan kan teni kan le fi pa mo ko da bo ri pe latoke won ba balaga soro alagbe PRO emi si tele social media lo titi tori pe oro social media ko se ni emi na le kon to ba wu mi eyan le lo be alaji ola abdul wahid ola pro eto apc ipinle kwara ni bo lo de duro gan bayi
1: adupe fo olohun
0: alhamdulillah
1: leni pelu ogbo olohun egbe ti eyan omo oye eyi ti awon eyan wo ma reti ju na ni oro gomina ati ni omoye fun ipo gomina
0: okay
1: eni ti dide loko egbe wa fun gomina ni odun to nbo
0: okay
1: ti a si ni gbagbo pe pelu yanda olohun ati fowosowo po awon mo ipinle Kwara ni o gba eto isakoso isejoba lowo oga wa Malam Abdulrahman Abdulrazak ni 2027
0: okay
1: eni na ni right honorable Saliu Yakubu Danlad gba ye mo si SYD ti won je agbenu so abi abenu
0: kan
1: legbe ma so fin ipinle Kwara lowo lowo bayi
0: okay
1: awon ni omoye wa
0: eh
1: gbogbo awon omoye to ku na eto ti to ni ori won
0: okay
1: a si fe fi da awon eyan loju pe awon oludije wa kokan olukaluku ti n seto lati fi owo si awon iwe to to ati iwe to ye
0: okay
1: ti egbe ofin ni anfani ati fi oruko won sowo si ajo INEC ti won se amojuto eto idibo ni orilede Nigeria
0: okay e shun PRO oduma mi nsin tori be eyan ba nbi mi ma ni enu mi ke ti gbo e ti fi di oro mule pe egbe APC ipinle Kwara won ti yan omo oye ti o dije gẹgẹ bi gomina labẹ egbe oselu APC ni odun tin bo ti se right honorable engineer Saliu Yakubu Danladi ti anpe ni SYD mashallah PRO awon bi medogun ni won du oye yi enikan ko do oye idile omo iya meji omo baba meta won du oye oro da bi moto ni steering enikan na ni o wa ko bi ewute ke yan mo ko wa to eti wa dapo ni awon medogo awon to ku yi ibo loro dido tori n tara ile fe mo gan
1: egbe mo ni igbese
0: okay
1: ati eto
0: all right
1: ti nigba ti leyin igba ti ati yan omo oye tan gege bi eto olukaluku to ba ni ehonu o leto ati fi edo ehonu han
0: okay
1: gege bi omo egbe
0: okay
1: egbe mo pe mo se so pe eto won ni oju si egbe ni lati petu si awo
0: okay
1: ibi ti igbese dele ni ni pe egbe tin se eto lori sirisi lati ri pe ehunu awon eyan wa egbe petu si ki awon ti won dije ki won ori idi to fi ye ki won fowo so po pelu omoye ti egbe yen era tore busalu yakubu danlad asi mo pe igbese won yo so esoro lara igbese ti ati gbe ni pe ati se ati gbe igbimo kale
0: okay
1: ti alaga wa Moba Sunday Fagbemi
0: okay.
1: ti won ti se afilole igbimo yen
0: okay
1: awon igbimo ta npe ni reconciliation committee
0: okay
1: ma pe to sawo
0: okay
1: emi ti abawo owo yoba won ni ore omo baba ojiji lo bo lohun
0: ese
1: ota omo ya ojiji ni
0: lo bo lohun
1: gbogbo awon ti eri ti won fi ife han lati dije gege bi gomina labi asia egbe all progressive congress apc gbogbo won ni won kun oju osun won
0: okay
1: gbogbo won ni eyan dada
0: okay
1: gbogbo won omo egbe wa ni won
0: okay
1: sugbon gege bi eto olorun fun ra e enikan ni o wa nipo kan ni asiko kan eyan mendilogun o ni jade ka wa toju pe mendilogun jade ka wa so ageyo kan di mendilogun fi o ni gba be
0: okay
1: yo ni gba be
0: okay
1: aye na o ri wa bi eni ti o ma nto se nigba ti omo ye ti le jade yi oju si egbe tan si lowo ni sin ni pe ka petu si awon eyan wa ti won dije ninu abi awon ololufe won nitori pe nigba ti a ba ti se eto primary tan ko saburu nbe ki iyapa enu wa die die nigba ti primary ba wa nipa pe mo nife enikan iwo nife enikan
0: okay
1: ko saburu nbe ko pe eyin o te ofin egbe loju
0: okay
1: nipa pe o nife senikan abo nife senikan
0: okay
1: eni ti aye ti ofin ofi aye gba lati fi ife han ni gbangba si oludije kan lawa ta je oloyin egbe
0: okay
1: so gbawo me egbe nitori pe gege bi oloyin egbe gbogbo won patapata omo egbe ni won
0: okay
1: baba o si koda ti baba ba nife si omo kan jo omo kan lo baba na ti o ba fe tule ti o ba fe bare je koni gbe eleju pe
0: o pe omo kan ni ayo mi
1: idi ni e to fi je pe awa ta je oloyin egbe nikan la ni eto lati se be omo egbe to se be ko si aburu nbe o si ti se si ofin egbe
0: okay
1: sugbon leyin igba ti egbe ba ti fi omo oye lede tan o ti di koko o se pataki fun gbogbo omo egbe lati fi owo sowo po pelu omo oye nitori pe ifowo sowo po pelu omo oye o tumo si itele ofin egbe ati ifi ife han si dagbasoke ipele Kwara so bayi egbe tin se to gbe mo se so ati gbe igbimo petu sawo ta pe ni reconciliation committee ati gbe igbimo kale appeal wa si gbogbo awon megbe wa boya en to dije abi awon ololufe won e pe kun wo fowo sowo po pelu appeal committee gbe mo se so si waju pe ore omo baba odiji lo bolohun oto omo aya odiji lo bolohun a omo aya ni wa a ki se omo baba dede si ni pe ki a le bara wa soro ninu ile ka si ri pe ti baale kan o ba ku baale kan ku le je ti olohun o ba fun o lanfani lati je baale le ni o le je pe won ni o kan lola eto olohun o yato si teyan sugbegbe tin se igbese lori e
0: oda e seun gbogbo eyin ti en darapo mo aboya fun igba koko abi ese n wole alhaji abdul wahid olawale ti won je akolu alukoro fun egbe apc ipinle kwara awon na ni won tan mele fun oro ntin sele lowo lowo alhaji abdul wahid mo gba to yin pupo e ti iran oro kan bi ti a fe lo gan lori eto yi o na ni wi pe ofin fi aye gba pe ninu gbogbo awon mo awon oludije yi lagbaja le mi yan layo tamando ni won yan layo ninu egbe kan na gbogbo won jo wa eni o ba ja mo lowo n pe ofin fi aye gba keyan ni alhaji wahid le yan temi o sugbon en te jo loye egbe le ni anfa tori pe le wa ni di nkan gan tori na ki awon ololufe awon ti won dije ka mo ri pe lagbaja nkun lagbaja ko kun eyan temi
1: ile wa dese
0: ko wa di ota ko wa di pa mo kun sinu to lati ri awon mi be nsin pe ati mo bi to wa o si lodo ti wa eleyi ti ni ki je ki egbe o fi ese ni le alaji wa ibi ti mo fe lo lori eto ni ko to di pa tu gba bu mi lo labe nte so awon egbe oselu APC won se iwode kan lana agbaya mi ya mi iwode ni sugbon gba ta won ko to tu iwode yi won ni iwode yi o ja si pe yokolu ko wa tan bi lagbaja fe yin lagbaja lule pe won tun lo pe duro le yi to mo re na tun ni pe eni ta ti yan yi be fe ati yan pe eyin te nbinu e kan nbinu ni ko sin te se ati yan yan pe ah se ru iwode ohun pe e gbo se be ni
1: eni ti yo ba bayan lori je
0: ah ko ni ko bo ni bo lo ni ti ko
1: iwode ana gbogbo omo egbe lo se
0: ah to
1: nitori pe gbogbo omo egbe lo yan awon oludije
0: okay
1: ti won gbe asia egbe nti iwode ana dale lori ni pe akoko a fi dupe fun are wa Asiwaju Bola Ahmed Tinubu fun ifowosowopo won
0: okay
1: pelu gomina wa
0: okay
1: lati je ki dagbasoke to ni lori ko ba ipinle Kwara
0: okay
1: akoko
0: dupe ni
1: yen
0: okay
1: awa tun fi iwode yen se afihan bi a se nife Asiwaju Bola Ahmed Tinubu to pe afaramo ki won tun di are ni elekeji
0: sakeji tembo
1: Kwara
0: okay
1: a si tun iketa ni pe a tun fi iwode yen se afihan pe awon omoye egbe wa ti ati yan lati dije ni ipele kokan
0: okay
1: a si fi ha awon aralu wi pe pelu gbogbo bi awuyewuye bo se le wo koto okan ni egbe All Progressive Congress ni pe le Kwara
0: okay
1: igbagbo ti ipinle Kwara si ni ninu wa o si duro digbidigbi kini igbagbo yen ni pe itesiwaju Kwara bawo la ni se pada si ana bawo ni a se tesiwaju pelu gbogbo awon se digbidigbi ti gomina wa Malam Abdulrahman Abdulrazak ti won ti se ni ipinle Kwara
0: okay
1: ati ha awon yen pe a si wa lodidi
0: okay
1: bi gbogbo ogun ba wa latari oro idibo komese yo ya bi mo se so omo iya ni wa
0: okay
1: a si yanju e laarin ara wa a si ti yanju e so ki se pe a fi goji ka si enikan ti o nwa ipo ti ko ri
0: okay
1: en to ba ro be ero ara re lo fi di won ero gbogbo eyan tori pe egbe kan o ni se be o ye wa pe afi ki ajojo orin po ko ba ni ai ko wo orin ejo ni je omo ejo ni ya a ni gbagbo pe ifowosowopo gbogbo wa lai ta enikan ka danu en lo le mu itesiwaju ba egbe wa lo si le mu itesiwaju ba ipinle Kwara
0: okay to e seun Alhaji Abdul Wahid Olale gege bi alukoro egbe APC ni ipinle Kwara odumo mi bi ti a boro de pelu nte so yi awon kankan sele ti mo wo po gbon le rida si ti ba tin soro yi na pelu pe awon tin petu sawo mo wa ri pe gbogbo awon oludije yi pata bo ti le wo ki won ma fa pa janu to bo ti wo ko ma fi ehonu won han pe ah o da n pe mi lo ye ki kini yo jamo lowo o ti o jamo lohun gaga bi PRO yo ni asiri kan bo le se to ni gbogbo mo na se do ndu pe egbe APC se egbe ta won ni ah to da ti ri bayi pe bomi na re ni ti o ti ya pa emi ngba ti nu bi mi yo ti binu pe mi o segbe yi mo mi ti bo bomi lo ti ba tin soro yi de bi pe awon reconciliation committee si wa ogbon le da bo le se boya kin ni won garu le ku e se bo le se to gbogbo awon ludije yi won si duro di bi pelu egbe pa gbadu on kalu se ni gomina ri pe ah leader wa ni gomina
1: kini kan lo pa gbogbo wa po ninu egbe All Progressive Congress
0: e sawo
1: ike nto pa wa po yen ni idi te fi ri pe bi o se je pe gbogbogun ba wa nigba ta se idibo komese oyo awon ti won fi ehonu han won fe ehonu han labi asia egbe idi to fi ri be ni pe ìdàgbàsókè ìpínlẹ̀ Kwara ló jẹ wá lógún.
0: Okay.
1: A sì ti rí ìpínlẹ̀ Kwara ti rí pé ọ̀nà kan gbòógì tí ìdàgbàsókè fi lè tẹ̀síwájú ni pé ẹgbẹ́ All Progressive Congress ni kí gbogbo wa fi ọwọ́ sowọ́pọ̀. Ìdí nìyẹn tẹ́ fi rí pé gbogbo àwọn tí wọ́n fẹ̀hónú hàn náà wọn ò fẹ̀hónú hàn pé káwọn ò bàǹkan jẹ́. Àsìkẹ́ mú dẹ̀ sí sọ. Gbogbo wọn a náà kójú òṣùwọ̀n. Èèyàn pàtàkì ni wọ́n.
0: Sẹ́ńtì ò tó gbangba sùn lọ́yẹ́
1: gbogbo
0: wọn. Ọ̀sẹ̀ntì ẹgbẹ́ fún tí ọ̀ka ojú ẹ̀.
1: Primary tẹ́rí tá a ṣe kájọjọ́ dún nǹkan yẹn. Sáyìn democracy ni àpẹẹrẹ ìjọba àwa ara wa ni. Tí kì í ṣèjọba àpàṣẹ wa. Ìfẹ̀hónú hàn yẹn náà àpẹẹrẹ ìjọba àwa ara wa ni. Ṣùgbọ́n gbà tí ẹ ti rí tí àwọn èèyàn wa tí wọ́n díje fún ipò tí wọn ò máa sáré kí nǹkan bàjẹ́ tó jẹ́ pé wọ́n sì ń fẹ̀hónú wọn hàn nílànà pẹ̀lú òfin ẹgbẹ́. Wọ́n sì fẹ̀hónú wọn hàn gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́. Tẹ bá rí wọn tán bá gbé fúlàgì kan lónìí ẹni pé fúlàgì APC ni. Tẹ bá rí nìkan ẹni pé ìrìn APC ni. Ó fi hàn pé wọn ò sọ n tó wà láàrin ẹgbẹ́ APC àti ìpínlẹ̀ Kwara wọn ò sọ nù. Ó tilẹ̀ jẹ́ pé inú ń bí wọn. So ọmọ ẹgbẹ́ wa ni wọn. A sì mọ̀ pé gbà tí ìgbésẹ̀ ìpẹ̀tùsáwọ̀ ń bá ń tẹ̀síwájú ẹ mọ̀ rí ìyàtọ̀ lóríṣiríṣi. Mo nígbàgbọ́ pé it's a matter of time. Gbogbo wa apapa jọjọ tọ̀ sójú kan
0: tó
1: lè ba àhó papọ̀ ni.
0: Ọyìn ẹ̀hún àti ẹ̀ǹgbọ́ wa ń lé alūkkóró ẹgbẹ́ APC All Progressive Congress ìpínlẹ̀ Kwara Alhaji Abdulwaheed Ọlawalẹ̀ àwọn náà ni àlejò wa lórí ètò lélẹ̀ tẹ̀rí tán tàn mọ́lẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ pàápàá jùlọ nínú ọ̀rọ̀ olùdíje fún àwọn ètò òṣèlú tí ń bọ̀ ní ọdún tí ń bọ̀ yìí. Kódà n ti ẹnìkan sọ ní ǹgbọ́ mo oyè tẹ́yìn méjì du oyè tọ wa bínú jáde ní tọ bá palace jẹ bọ́ọ̀ náà bínú wọn fẹ́ lọ jà nígbà tó wá padà dé mo lọ́wọ́ adarí sí mo bá balẹ̀ jẹ so fi hàn pé one family ìdílé kan ni àjẹpẹ́tọ̀ ẹ̀yìn ni ẹ̀rí ọgbọ̀n dá tó Alhaji Abdulwaheed Ọlawalẹ̀ gẹ́gẹ́ bí n tí ẹ tó mẹ́nuba níwọ̀n ba ọ̀rọ̀ ti olùdíje gómìnà ọmọoyè ti ẹ ní syd ni àti gbọ́ì a ní sínítọ̀ mẹ́ta tí wọn ó ṣojú wa nípínlẹ̀ Kwara a ní house of rep mẹ́fà ní ìpínlẹ̀ Kwara a sì ní 24 member kọ́hún fún house of assembly gbogbo àwọn wọ̀nyí náà ni wọ́n ti dìbò kọ̀mẹ́sẹ̀ ọyọ ṣé gbogbo àwọn mòye àwọn eléyìí náà ni wọ́n ti wà dìbí tó ti pé gbogbo wọn náà èyí tó ti wà lórí wọn báyìí.
1: Ẹ jẹ́ kí n mú wá sí ìrántí pé ètò ẹgbẹ́ wa àti òfin ẹgbẹ́ wa àwọn olórí wa ní òkè National Working Committee àwọn ni wọ́n ṣe ètò ìdìbò kòmẹ́sì ọyọ fún wa kì í sì ṣe Kwara nìkan gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti ṣe ètò yẹn. A ti parí ètò lórí ọ̀rọ̀ àwọn candidate wa gẹ́gẹ́ bí National Public Secretary ṣe sọ nínú ètò kan n tó jẹ wá lógún nísìnyí ni pé ká fi okọ àwọn ọmọ ẹgbẹ́ wa tí ó díje ká fi ṣọwọ́ sí àwọn elétò ìbò pẹ̀lú ìlànà tí wọ́n gbé kalẹ̀ wọ́n ní time frame náà expect pé kí ẹgbẹ́ kọ̀ọ̀kan kó fi
0: okọ ọmọ ẹgbẹ́ ṣọwọ́ sáwọn
1: tí ó díje kò fi ṣọwọ́ ṣùgbọ́n mo fi dá àwọn èèyàn wa lójú pé gbogbo àwọn olùdíje wa ni wọ́n ti ń ṣe ètò yẹn lọ́wọ́ báyìí. Mo lè má ní àǹfààní kí n máa ka 1, 2, 3, 4 mo lè má ní àǹfààní kí n máa ka ṣùgbọ́n gbogbo ètò yẹn ó ti ń lọ.
0: Ẹ ṣeun lára àwọn tó darapọ̀ mọ́ lórí Facebook náà ni Peacemaker. Ẹ ṣeun àwọn ìbéèrè kan ń jẹyọ lábẹ́lẹ̀ PRO ìbéèrè ẹ lè dáhùn. Mo mọ̀ pé gẹ́gẹ́ bí olùwòye ọ̀jọ̀gbọ́n ẹgbẹ́ òsèlú APC ìpínlẹ̀ Kwara àti awuyewuye ayan ọmọoyè àṣegbá àṣàwo wọn ṣe reconciliatory àwọn ọmọoyè wọn ń fi ẹ̀hónú lọ́nà tọ́tọ́ kí ni ẹnìyẹn béèrè pé ṣé ẹ sì rò pé ẹgbẹ́ APC wọn jáwé olúborí ní ètò ìdìbò tí ń bọ̀ ní 2027. Ó ní pé wá pẹ̀lú gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí ni o.
1: Ẹ rí pé mo sọ síwájú pé ìjà ọmọ ìyá òjijì ló bọ́ lọ́hùn-ún a sì parí ẹ̀ ngba ti awon ti won nfe onu han ti se pe won o leto ati se be ti si se pe won so megbe ati so si waju ninu eto yi pe bi won se nfe onu han to won ma so pa won ri so megbe yi
0: be ni
1: bi gba ti tegbon taburu ba ja ni olukaluku ma reti ki baba awon dasi baba nikan lo le yanju oro igba ti baba ba ti wa pe wa joko to ba dasi se mo pe eni ti o ba gbagba na ori baba fe nu mo si mo pe awon ti won fe onu han won yi se ge mo si so won o kin se yan ri apere ibi ta si ti n bo lana oye won mo fe ka mo pe ipinle Kwara ati mo iyato ana si oni ko si sene kan e ri pe ti beyan ba ma ke opa yo ma fatia beyan ba de odo afari yo sa ma gbo idi na sirata mustaqim gba te yan ba fi onu ara re so pe idi na sirata mustaqim olohun o fi mi ma ona to to ke mo pe le igba to olohun ba fi yan mo ona to to mo eyan ni gogogogo ku to wa ti ra re wo inu ngbe
0: tabi
1: olohun ti fi ona to to ati be lohun olohun si ti gbadura wa
0: okay
1: nikunle Kwara pe ati mo ona to to iru ona ta nfe lati ri idagbasoke a si ti ri idagbasoke yen ni inu ni Nigeria leni gugu wa acknowledge development stride Malam Abdulrahman Abazak
0: okay
1: koda awa Kwara to ri pe ijoba Malam Abdulrahman Abazak yato de bi pe ko ti si gomina kan ti yo wa sise daada ni sa akoko ti o ni mo se mana mana ni sa elekeji ti Malam Abdulrahman Abazak ori be nitori pe n to je egbe APC logun to je awon asiwaju wa logun to si je Malam Abdulrahman Abazak lori pe won ri pe a need idagbasoke won o si fe fi akoko sofo lati ri pe a ri idagbasoke yen since to je pe iyen na lo je gbogbo wa logun lapapo enu ba wa pe ati nti Kwara nfe won ri ninu egbe APC
0: okay
1: won ri ninu isejoba Malam Abdulrahman Abazak won ri ninu isejoba Asiwaju Bola Ahmed Tinubu need ya tun ti boju eyin mo
0: okay
1: gbogbo awon nkan ta ri to sele yi fun gba die ni ariwo ni gba to ba ya overcome e aden tin overcome e
0: okay
1: so ko ni si iyonu emi si mo pe omo ipinle Kwara ati wa we are politically duty tele lo
0: okay
1: o ti ku oni pe kenikan ti agbagbagbagbagba beyan ba ke ma nisin a ke mo ni ogambo o si mo o ogambo oga so pe nkan bayi oga ni ta
0: okay
1: ile Kwara ti yato so okan wa ti bale a si ni gbagbo pe as long as ti ile Kwara ta ba fe mo tan si waju pelu idagbasoke won yi a si tun dibo fun egbe
2: APC
1: emi o ti ri pe egbe mi wa dandan mi o se mo pe oju ta fi ma wo nkan ototo ni
0: okay
1: emi o ri pe egbe mi wa dandan ati pe Kwara mo ta nse pupo
0: adura egbe oselu tin be ni de pe pele Kwara
1: eyin re en so be be oju temi fi wo
0: okay
1: le ri ti emi so yen
0: eni o gege bi PR egbe APC egbe kan ni be atawon to ku
1: a ba si ni ẹran kan yan pa ise mara gbin
0: bi te yan fọkan si ngba mi won mo ni kini kan ba foju di kini kan mo le abi bo e ro lo be
1: tori ai foju di nkan kan ni je apetu sa wa laarin wa
0: okay
1: ai foju di nkan kan ni je ki Malam Abdulrahman Abazak tun ma tesi waju ninu eto idagbasoke re en to fe lo odun mejo to si ti lo meje gbogbo na mo bo lo se lu se mo se tele tele ki Malam Abdulrahman Abazak ki to de pe tan ba ti ni suru pari odun merin yi to ku alaba Musa ni sugbon adupe fọlọrun pe every time every moment ko si mo ma so pe o le rin half a kilometer ni Kwara to fi ri owo ijoba Malam Abdulrahman Abazak wherever you go Kwara state
0: eda Muhammad Admasa awon na dara pomo pi abre nkan so gun ni a tele ni awon ma wo ntijoba se lati fi dibo fa awon eyan o ni sin olohun kaluko lori ntori e mo ni pe oro won te enikan si nte da ko pe ah won mo ti wo mo pe joba mo gbianju a wa tori edibo olohun kaluko o ya ba ke ko po ere ni nti o dun jo won loju ni pe awon wa rinu ati nfa pa janu boye yin o le da boya ko won sawa pe ko te se n to gba le ejo lo abe fofin de won pe won gbodo lo ni
1: se mo pe and to the dik ko gbe ni bi ta koko yen
0: eh
1: oju teni e fi wo that person mo sure pe is not speaking for anybody other than himself
0: okay ka gbe
1: n to je omo Kwara Logun ati olugbe Kwara ni pe bawo ni bi dagbasoke o se wa keyan so pe oni tori awon idagbasoke orisirisi oni tori redibo se tori ya tori kini wa fun fidibo tori kini afi se joba so iyen je be eh awon omo egbe wa yen e ri pe mo ti so si waju
0: okay
1: won isi omo kekere oloselu won mo ofin egbe papa julo olufe ipin olufe dagbasoke ipinle Kwara ni won omo Kwara ni won ti won o fe ki Kwara baje idi ni yen te fi ri pe gbogbo ti won se meso meso mo si fe ki kini kan da wa loju
0: okay
1: ki gbogbo ara le gbo awa gege bi oloye egbe a fi aye gbe nikan lati mo bu enikan ko wa so pe nitori pe enikan ti gba ase egbe gege bi olodije ko wa so pa mo to ku a fi ka mo bu won a ran yan niru ise be a si ni fi aye gba iru iwa be laarin egbe wa
0: nitori
1: pe a mo pe ija omo ya ni gege bi mo se tenu mo
0: okay
1: ti o ba si ti aba si ti bura wa le buku a le ja ija kuja
0: oda e je nse mai e ri e wo lapeto baba pada de bi te moro ban be gangan ni coco.com nipa message ti an gba nisin e ri e wo lapeto an bo wa

0: Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi yín sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
1: Ìkànnì tó jálejako tó tàn kárí ayé.
2: Gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń ààbùn.
3: Àpọ̀pọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì. Ìgbà tí gbangba tó wà jẹ́ gùn gedere.
1: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ.

ẹjà pẹ gàntì káfọ ọlọrun bá mi síbi tọlọrun bá bá wà ní adúpẹ àyàn ọlọrun bá edumare torí pé òun ló tún sọ wa òun ló sọ wa títí dọjọ tòní bó bá jẹ èèyàn ni gbogbo yín lẹ mọ pé èèyàn ó ti ṣe kí ni èèyàn ó ti ṣe èrègùn òmòfin ẹjà pàtẹ gàntì ẹjà gbé gbogbo ẹ báyìí ẹjà gbé fọlọrun òun gangan òun lọba tó ń pani mọ òun ló ń sọ ni ọlọrun mi dúpẹ o ẹ sọ bàbá àbejì yàn ìdòwòmọládẹjọ ń dúpẹ o ṣẹkẹrẹ sọ pé ọlọrun mo dúpẹ o ṣe o.

0: lẹ.
1: Ọlọ́run ọba Olawagbejule.
2: Olawagbejule o.
1: Àwọn ògbọ́kànlé lòmíràn.
2: Rárá àti rárá.
1: Ẹ torí pé ìgbọ́kànlé ènìyàn gan.
2: Asán ni.
1: Asán lórí asán ni.
2: Asán nínú asán.
1: Ẹ gbà tó dìjẹ ìjọ tá a dìde lórí ètò yìí. Àwọn aṣọ fọlọ́hun.
2: Ọlọ́run tó bá fi sọ wa
1: o. Tó bá fa bíbọ̀ rẹ sẹ́yìn.
2: Eba.
1: Dákun Ọlọ́run.
2: Tó
1: sì jẹ́ ká dé àlàyé
2: ọkàn.
1: Ẹ̀wọ̀ gbẹlẹkun rẹ ti ọlọrun dakun
2: ami ọlọrun aṣẹ
1: wide mọ jẹwa ọlọrun debẹ nikan kan ti n ṣiṣẹ n le iṣẹ yi
2: aṣẹ o
1: debi ba wa titi ilẹkun pe a ni ṣiṣẹ lori eyin wahala ti o wa de ba ileiṣẹ diamond ti o de ba ileiṣẹ gtech ti o de ba wa naa ta fi wa ti ileiṣẹ ta la ṣiṣẹ ọlọrun dakun
2: mọjọ
1: de ba wa o
2: aṣẹ ìdúró rẹ
1: ìdúró ládẹjọ yín yẹn ni ṣèkèrè one olólùfẹ yín pàdé yín
2: ìmọlẹ
1: yín ọrẹ yín àbúrò yín
2: ẹgbọn mi le sọ pé sí gbogbo èèyàn
1: ọkọ rẹ
2: ọkọ ẹyọ kan
1: ọhún náà ló jẹ ní ọkọ rẹ
2: báwa sí mọ
1: ọkọ rẹ
2: torí mi ṣe ìyàkọ bọ́n fi jà kí n
1: tẹ́lẹ̀ wúwa nígbà bá rí mílíọ̀n kan
2: ọlọ́run máa jẹ́ ráì ṣe dédé owó ń bọ̀
1: mo mọ̀ pé mi náà mọ̀ pé owó ń bọ̀
2: owó ń bọ̀ wà nídìí láti nira wa lára
1: bí 1 million kan bá yọ pé
2: èmi kọ́ èmi 1 million
1: èmi ọmọ ṣẹkẹrẹ kú kàn
2: èmi ládùrú ọmọ tó dúró retérété ọmọ rente tó fáyìn tó
1: onímọ̀ kankan
2: èmi kọ́ ọlọ́mọ
1: jẹ
2: èmi lolówó orí rẹ
1: èmi rò pé ká tó fi bọ́n fi tálẹ̀
2: èmi kọ́ ọlọ́mọ jẹ ń dáná rẹmúrẹmú lọmọ ọlọ́mọ máa kọ́lẹ̀ fún mi rámì èmi kọ́
1: ìpínlẹ̀ ti yóò yá
2: ó ti yó mi ó ti bref mi mo ti yó.
1: Ẹ ti ri pé ẹnì kankan ọmọ wà lórí ètò bọ́lá ọmọláwòye yìí ó ti jòkó lọ́dẹ̀dẹ̀ wa wà ó ti ṣe kí ó ti jòkó
2: ó ti dẹ o. Ẹ o akọ́nilé akálejò akí gbogbo ọ̀tàn kò lùlù aṣọ wípé ẹ kó kalẹ̀ mo mọ̀ wípé ẹ̀yin làwọ̀ mọ̀ bá àwa náà lẹ́yìn náà ó sì mọ̀ gbọ́ àwọn tí wà ò ní lọ ètìtì yín náà ò ní di bọ́lá ọ̀làwòye lórúkọ tèmi ẹ̀ṣọ́ one ajílẹ̀tẹ̀.
1: Tọ́ ẹ wo àwọn ọ̀rọ̀ bá tíá náà dénú ọkọ̀ wọn sinmi torí pé ogun ò jàjàjà
2: kó gbó mọ̀ṣọ́
1: tó
2: ẹ̀ṣọ́ bẹ́ẹ̀ kọ́lọ́ sáwọn jẹ́ wọn padà wá kó wa yányán
1: mo
2: mọ̀ páwọn bàbá ńlá bá bá wa wọn sùn lórí
1: ìtẹ̀
2: wọn ní rí wa kó
1: láíláí
2: ìtọ́ náà ti ẹ̀kọ́ nǹkan ó ṣe sí ni torí ronú ti sáré mú mi bó ti sọ
1: ó dà bó bẹ́ẹ̀ ní mo sọ pé mo mọ ibi tí ronú yẹn lọ sọ́tọ̀ jáge kú omi
2: rẹ
1: iléeṣẹ́ alálùbáríkà yẹn iléeṣẹ́ g technology iléeṣẹ́ tọ́lọ́wọ́n bá mi gbà fún
2: g technology
1: iléeṣẹ́ tí ó ní ṣe pẹ̀lú tá à ń pè ní solar
2: g technology
1: ó ní ṣe pẹ̀lú panels
2: g technology
1: ti inverter ni ká sọ ni
2: g technology
1: ti solar cctv ni ká sọ ni
2: g technology
1: ti solar freezer ni
2: g technology
1: inverter ac
2: g technology
1: solar fan
2: g technology
1: solar generator
2: g technology
1: gbogbo tó ní ṣe pẹ̀lú solar pátá
2: ẹ bá
1: iléeṣẹ́ g
2: technology
1: òun náà ní ká ẹ ṣe kíni
2: ẹ
1: bá ń gbọ́ ẹ má yà sọ ọ̀tún ẹ má yà sọ sí
2: o
1: gtech ni kẹ ẹ gbà lọ
2: ẹ mọ ọdọbẹ lọ dá rárá orí ìdẹ́ni náà tó kàn yẹ sí àdékásá ọdọbẹ lọta rárá
1: ẹ sàmọ lọbẹ ta rárá ẹyin ẹ máa lọ sádojúkọ owó ni boys
2: bẹẹni
1: lẹgbẹẹ eco bank
2: ní
1: taiwo òkè ẹ ti rí iléeṣẹ g technology ẹ ti rí lókè téńté
2: báyìí
1: àwọn ò bá nǹkan mi wálé ayé o ìrọ̀rùn gbogbo ẹ̀yìn
2: olólùfẹ́ yóò ṣe rọ gbogbo èèyàn lọ́rùn
1: gbogbo ọmọ nàìjíríà pátá yóò ṣe rọ̀ yín lọ́rùn
2: táwọn ọkọ̀ yìí kan náà ẹ̀wẹ̀
1: ọlọ́run tẹ́ ẹ bá wa lọ sí àdójúkọ
2: mtn office ọlọ́run o
1: ẹ tún wá rí iléeṣẹ g technology
2: ìdòwú ọmọládé ìjọ
1: ẹ tún rí lára ọ̀tọ̀
2: ọpọlọ rí òní ìjọba
1: ẹ wà rí g technology electronic solar gadget ẹ rí níbẹ̀ lágbára lọ́wọ́ ọlọ́run
2: ókun bẹ́ẹ̀ bàbí sọ
1: kí wàá lẹ wá débẹ̀ tẹ́ ẹ rí
2: kó tí ẹ yé mi
1: tó níṣe pẹ̀lú electronics ni
2: bẹ́ẹ̀ni
1: tó níṣe pẹ̀lú bóyá ẹ fẹ́ ra power bank
2: bẹ́ẹ̀ni
1: ẹ fẹ́ ra smart watch ẹ fẹ́ ra solar generator
2: anything called gadget
1: pátápátá
2: ó wà ń bẹ
1: ẹ bá ti débẹ ẹ bá
2: ó wà ń lẹ
1: lè bá bi lóríṣiríṣi ṣé ti kámẹ́rà tó jẹ pé ṣé ti ìgò ojú
2: ṣùgbọ́n
1: tẹ ẹ bá gbé sójú ó tún ní kámẹ́rà
2: ó tún ní kámẹ́rà tí
1: gbogbo ẹ tó ebi tẹ ẹ bá jòkó sí àwọn onímọ̀ pé gbogbo tó wà ń bẹ
2: gbogbo ẹ lẹyìn ti ń rí
1: lẹ ti ń rí kọọdù
2: sí ọpin
1: wọn onímọ̀ pé gbogbo ọ̀rọ̀ tá ń sọ
2: ó
1: lẹyìn ti ń gbé
2: gbogbo ẹ ti yé
1: tẹ ẹ bá ti dé iléeṣẹ g technology
2: g tech
1: ọlọ́run bá mi gbọ́ ẹ bá ń bẹ̀ ìrọ̀rùn wa ni iléeṣẹ́ yẹn gbé wa fún gbogbo èèyàn àti fẹ́ àwọn tó lówó lọ́wọ́ ni o ati fun awon to je middle class
2: to je pe won fe ma se die die eba
1: eyin te ba fe ma san wo yin die die
2: aye wa
1: aye wa ni je
2: technology ti fi ro wa lorun
1: gbo te fe ra
2: eba
1: e ba fi ra 100 million ni je technology
2: alaye ni o ba wa
1: alaye ni o ba wa be ba ti san 10-30% down payment
2: eba
1: patapata te
2: sa ta 30% gradually
1: you go come on son instrumentally
2: ewo igba ti e fe ma ri e ti ri pe ti san wo
1: ta olohun oja te ra te san 30% o na ni o pawo ti o san wa re bo ba tun wa san to san tan e ba tun fe upgrade o na pawo upgrade
2: awon na ni o tun yanju
1: e mo na ile se ji technology o tun wa se kini won tun wa yanju e fun yin loko kan ijeji lasete dumari be ba ti ile se ji technology nipa pe ina any power failure ladugbo yin abi oja te nta gbogbo omura won ko jora won ko sira won e ti mo pe be ba ti dile se ji technology
2: ji technology yin na ni
1: lo lo pade
2: oh mo kan so wa ri ba ti la ti ano engineer no ah olohun engineer so mo bi pe mo kokon so mo ni ko mo je pe oro latiano pe ka ma so loju re oro egbe yemi ka mo je ki gbogbo won na o
1: gbo
2: pe ka so so mo pe oro asiri ni gbogbo ero ti mo ti koro ni pe ibo ni won lo bo ara won
1: mo ni weekend
2: ni weekend tori lati gba tan ti wa lori eto won sa n woran won ti e wa ti soro won wi nkankan ma ya pe de ki le ti alo do soro tori ko soro lati aro ga ti joko
1: o mama mama soro ni se mo bi beyan ba ti lora e bi se ko lora re weekend
2: o ti lora re lora re lokun
1: boya boya installation lo de fa
2: o to
1: abi
0: abi
1: extra installation
2: eh
1: yo ma boya wo wo wo kasa kafile
2: je kafile kafile
1: e bi asa ni lo sa bala ti product ati services wa ke gbo latenu engineer wa lati le se ji technology latiano o ti wa lori eto boya latiano e ba n gbe soke
2: e soro
0: e se gan ni atoko eto e ku dede asiko yen yan ara le mo ni ni abala titi product and services mama mu ni ni se tele tori pe kini a rojo muso lokun fafa ni awon ti won sese n darapo mo wa ni ori eto ni ojo titeni mo laye lati so fin pe gbogbo awon products wa ti o wa nle ma wa pe ni eyo kankan ati ejeji ko to di pe mo bo sori awon services ti a render se panel ni se inverters ni se solar gen ni se so solar CCTV camera ni ko si biru ti efe ti ko si ni ile ise wa ki wa ko ki ko ko lori e ki bo sori package ta nse ta npe ni solar freezer mo tin gbo ti e tin so ti atokun mi tin so tele npe ma nfani so die die wa be ni be ni nfani so die die wa lo to 30% down payment fun gbogbo gbogbo nkan te ni lo lati fi le je pe a ba yin ko gbogbo awon nkan te lo te fi
2: se installation
0: be ni a ba yin ko a si ko wa si se shop yin ni abi ile yin le ti fe ma lo ni ko si bi te fe ti a ni ko wa ni da ti so owo le kankan fun eni kankan te ba ti nkan te ba ti se se registration yin ba 30% yen ka wa ko lo se registration ni 2 battery one single 3000 watt inverter pelu 5 panels ati freezer ni package yi ba wa ka tun ma foro le soro ka tun soro lori electric bike ti alailuwa yin oga wa to tun sese
2: to sese pe chacha to tun sese pe je
0: beni e ti ma gbo tele fanfani awon ti won tin gbo gbo eto yi lati bi ose kan ose meji seyin nisin won ti ma gba fanfani yi bayi nisin bo tori awon ti won sese n darapo mo wa lori eto leni mo laye lati so fin pe iwo ti o ba nlo to ba nlo electric bike to de je n pe boya oju ona o wa won pe ah mo nilo lati charge kini beni free power station o wa ni odo wa ti o le wa charge ko a ni gba nkankan ni owo re ki iwo ko wa ko ko charge boyo ba do po ri ni o abo ba do po ri o ko ko so gboke ati de se radio
2: ati radio
0: ohun ni o ti gbo ti wo ba ti debe ki iwo ko charge ni ko si pe boya eyan ko mo question ya be boye eyan ko mo wo pe ah iwo iwo o ba wa raja ki lo de to se fe wa charge ko si yen ni bibe so bo se wa niyan
2: sugbon ninu awon akoyo ya water ati ko na tele ta si to fe kopolopo elomi le je pe won sese ndarapo mo wa ni eni ya to fun pe boya won le wa se free charge lodo tin bye pe an tun ti pese ohun mi boya ni e ti travel ti ko ni anfani ati le dodo to gangan to je pe agberin ni o mo gbe
0: ohun na ni be ohun na ni ohun na ni iyen ni won pe ni power up power hub ti eyan gbe kale le sile re to de to je pe iyan ma servers power station na ni bo bank na ni ohun na to je pe yo mo charge kini re nile re
2: fun ra la re le
0: yo mo charge ko si gbe boya yo lo si ile epo kan
1: abun wa bi ti o ti mo
0: charge ti o ti be charge ko si gbogbo iyan mo iyan ti di afeyin ti egun fi
2: iyan ti duro dada to ti duro dede mori popo we ah ka mo pura ka mo gbe sense kere alabo si ni o ngba tori bi pe owede to wede le ki le mi to wa na wo si se mi oja ni emi oja oripa
1: mo mo pe mo fe gbo to ba lo lori eto yi I ma rorun lodo iya ni ma ja
2: aja
1: mo wa ri pe owe latiano loni
2: oripa o la fi eyin te won fi so amo o kokon fe ha ibi to ti fe ha lowo re ti goke emi na ti gba wa wale
1: to gbogbo eyin ololufe Diamond FM gbogbo eyin ololufe Lesaji Technology gbogbo eyin ololufe Bola Omolawe gbogbo eyin ololufe Secret patapata gbogbo eyin la kisi ba wi pe e mo gba Lesaji Technology lo etete elora gbogbo te ba fera ai ba wa mo bi e fe bere ikeyo ka bi meji e fe pele se G Technology number te pele se G Tech si ni 070 0703 7 37 69 77 77 77 0070 0703 7 37 69 77 77 77 number te pele se G Tech si nu yen tabi ke kuku ma lo tarasa si adojuko MTN office
2: ni
1: Taiwo oke e ti dile se G Technology ko ba si je pe ladojuko
2: owo ni boys ne ba lo
1: ibele se ti yin yasi e ma lo adojuko owo ni boys legbe
2: eco bank lo ke tente
1: yen na number kan yen na le pele se G Technology si e ti gbo nipa electric bike e to se wole de bayi ona ba mi mo pe e si le dele se G Technology ke wa wo pe nte ra pe ofege ni
2: olomo mo
1: original le ba nbe
2: ba tan ni ba won ira ti olomo nu
1: o ti je tolohun o je lacaster ba n so fun gbogbo awon ajum patapata
2: ajum
1: bi pe to
2: ajum won na gbon pa
3: e o pa ni
2: play on
1: ba n so fun o je ba so fun gbogbo ajum patapata ba n pe dileke ba n pe tunde
2: glad
1: ba n pe habi o e ba n pe gbogbo ba n pe
2: yomi glory ko wa ba
1: ko wa ba yomi johnson na wa nbe ko wa ba n pe femi luli ko wa pe gomina yin ko wa pe ona wa gbogbo na wa nbe
2: ko wa pe temi special na wa
1: ko wa pe akobi gomina yin
2: akobi
1: electric bike o ti wa to se pe te ba gbe lo ode won mo pe oko ja be
2: o ni so fo de ton ba tin pe mo ki an pe ambassador dan
1: o to ni pa ambassador
2: baba
1: gbogbo an de po si generator wa lode
2: in da wa la e kan ha so wo
1: ni se G Technology
2: o di tin yin
1: e lo so fun won pe n te fe mo lo ni e mo ri lo o je la caster mo gore o ya ko gbera
2: gbera ja wa
1: e je ki n bo mi la e ja lo sa ba la
2: o to ra ti
1: e ja ta to ri pe won ni e ta ni ta o ma ko mi ko to ta o ma o ba si ko wo dele bayi
2: wala en lo bi oyin
1: o lo je ma soro 1 million lenkan
2: lo ki lo
4: Adio kilo de ti gbogbo nu shop yin run bayi e tun le jo ko nbe e be ru ilera yin
5: kini kin wa se nigba tawon ni namana mana ko ti won muna wa awon eje ti mo ra sinu freezer ti mo n ta gbogbo e lo ti baje mo be ilo forun afi ko lo mo je ri gbese ni
4: abalajo iti ogede wanu ti o to n ta lo ada be G Technology electronic solar gadgets la won toro ye nkan si nibi ti won tin ta awon nkan bi inverter freezer solar freezer ati fridge fun awon to fin ta ja tabi awon to fe lo nile won tun ta solar ac solar fan solar generator washing machine oven àti blender tí wọ́n sì tún ta battery náà pẹ̀lú glass camera wireless land phone hidden camera power bank drone àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ọjà tẹ bá sì rà lọ́dọ̀ wọn ló ní warranty lórí all their products are directly from company G Technology Electronic Solar Gadget ti wà ní àdójúkọ MTN office Taiwo Oke Ilorin fún ẹ̀kúnrẹ́ àlàyé ẹ máa pè sórí 0703 769 7777 G Technology Electronic Solar Gadget ti dé fún ìrọ̀rùn gbogbo ènìyàn.
1: Tọ G Technology Solar o ti dé fún ìrọ̀rùn gbogbo ènìyàn. Tọ ó yá engineer ẹ já lọ sí abala ti self check torí pé àwọn ọjọ́ mọ́sọ lókun ká wá mú wọ ti solar talk àwọn tí ó bá pè wá sórí ètò bóyá ní bèrè kan àbí méjì tí wọn bí wá kan bí wá ọjọ́ wa ti lọ àwọn ọjọ́ mọ́sọ lókun.
0: Ẹṣẹ́ gan ni atọ́kùn ní abala ti self check yẹn mo máa nílò láti sọ àwọn ọ̀rọ̀ ẹyọ kan àbí méjì kí àwọn aráalé kí wọ́n máa take note of it gan. Alákọ̀ọ́kọ́ bíbẹ̀ ni gbogbo iná fault ó ní iná ó ní oríṣi iná méjì àbí mẹ́ta tí inverter máa ń tàn tí inverter bá ti ń ṣiṣẹ́. Iná green wà iná yellow wà iná red wà iná green yẹn mìíní pé ó ti tàn iná yellow yẹn means àwọn inverter mi nínà yellow yẹn tó jẹ́ pé tó bá ti tàn báyìí ó máa tanná yellow yẹn dàtí tí ń pé ó ti ń ṣetán láti gbéra láti tàn iná red yẹn ni pé ó tàn. So iná red yẹn gangan ni mo máa ní láyọ̀ láti ṣe pẹ̀lú àwọn aráalé ní ọjọ́ ti tèmi nítorí pé kí ni gbogbo nǹkan náà kọ́ ni ó nílò pé kéèyàn ṣẹ̀ṣẹ̀ máa fò sókè fò sílẹ̀ there are some little things tó jẹ́ pé tí èèyàn ò bá mọ̀ àbí òye kan tí kò bá yéèyàn èèyàn mọ̀ náà necessary owó àbí kẹ́lòmíì kó sọ̀yàn di jẹunjẹun nǹkan tí ètò yìí wà fún gẹ́lẹ́ nìyẹn so that káwọn èèyàn lè máa kọ́ ẹ̀kọ́ kan bí méjì ṣẹ́rí iná rẹ́ẹ̀dì yìí ọ̀nà méjì ló pín sí alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni pé ìgbà míì wà tí inverter yín bá tọ́nà rẹ́ẹ̀dì ẹlòmíì ò rò pé inverter ti bàjẹ́ ni tó sì jẹ́ pé yóò wá lọ pe installer míì àbí yóò lọ pe installer kan wá tó jẹ́ pé tí ìyẹn bá wá dé ìyẹn wà ní ó ti bàjẹ́ ẹ rà míì ni a lọ tún ṣe ni irọ́ kò sí kankan tó ṣe inverter yín ìzáìdà kó jẹ́ pé bóyá ẹrù tẹ́ ti gbé lé inverter yẹn
2: ó ti kọjá agbára rẹ̀
0: náà bó ṣe kọjá agbára rẹ̀ yẹn òun ò lọ́nà tó kò lẹ́ni tó fi lè sọ̀rọ̀ kò ní ọwọ́ tó fi lè pariwo ń pé ẹgbà mi ò ẹrù yìí ti pọ̀ ju ọ̀nà kan ṣoṣo tó nílò láti fi lè jẹ́ kẹ́ mọ̀ pé ẹrù tẹ́ gbé lóhun ti pọ̀ ju òun ní iná rẹ́ẹ̀dì tó tàn yẹn yóò tanná rẹ́ẹ̀dì yẹn yóò wá bíp tó that is ó tó
2: ìtumọ̀ rẹ̀ nù ìwọ gẹ́gẹ́ bí òun gbí fọ́ rẹ̀ tó ń sọ òtò.
0: So bọ́rọ̀ yẹn ṣe rí nìyẹn so tó bá ti wá tanná rẹ́ẹ̀dì yẹn àwọn kí àwọn aráalé kí wọ́n gbìyànjú dàtí kí wọ́n endeavour láti reduce àwọn lóòdì yẹn tó bá ti reduce àwọn lóòdì yẹn bóyá wọ́n lọ tan AC 2 horsepower lórí 1.5 kVA àbí 2 kVA kò balance torí kí gbogbo àwọn appliances tí gbogbo wa wò yìí àwọn wọn ní surgical current tí wọn gbogbo wọn bá ṣiṣẹ́ surgical current yìí ó jẹ́ nǹkan tó jẹ́ ń pé tí ó bá ti kọjá nǹkan tí inverter máa gbé ẹ ṣe tó bá ti kọjá rẹ̀ kíní yẹn ó lè dédé trip off kó paná padà kó ẹ̀hún lẹ́yìn mọ̀ọ́mọ́ rí tí kíní yóò mọ̀ tàn tí ó mọ̀ kú torí pé kíní surgical current yẹn dàbí bíunísì kí wọ́n rate nǹkan ní 200 watts kí surgical current yẹn máa jẹ́ bí nǹkan bí ọwọ́ 1005 watts that is tẹ bá kọ́kọ́ tanná mọ́ ẹnu kankan ó ní iye wáàtì tó máa sáré jẹ á sáré lọ sókè surgical current ẹniyẹn tó bá ti fi lè wá ọ̀ntì tó bá tó wá sílẹ̀ òun ní iṣẹ́ ẹ máa tó balance tí ẹ bá ní inverter tí ó ní agbára láti fi lè gba àwọn kiní yẹn sára ó máa dédé trip off òun ní ó ṣe máa ń da kí èèyàn ṣe kíni kí èèyàn máa wo àwọn ẹrù tó fẹ́ gbé lé orí inverter
1: kó tó ṣe installation
0: ẹ ti gẹ́ ti ẹ bẹ́ẹ̀ but in a situation where èèyàn wá wò tó wá wò pa kíní yìí tanná rẹ̀ ló ń tanná rẹ̀ ẹrù tẹ́ ẹ gbélé inverter yín ó ti pọ̀ nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe solution rẹ̀ ni mo fẹ́ sọ báyìí ẹ̀yin ẹ kọ̀ pa kíní yẹn kẹ́ ẹ pa inverter yín kẹ́ ẹ sì tún tàn inverter mi tẹ bá tiẹ̀ ṣe pa lóòdù yẹn lori e boya e ti tan na to heavy e ti tan freezer e ti tan pumping machine te ba ti se pa won kini yen to ba ti de lo level ibi ti inverter gbe inverter mi ma tan automatically inverter mi o ni tan e ni lati pa ke tun to e ti get be so awon nkan keyeje keyeje to wa loro awon kini ni yen ibi de ma wa to ba ina ready yen kede re yi ko nse pe looto o ma tan na fault that is imi ma nje pe boya inverter ti baje o but ko to le de level yen a je pe e ti resign e ti avoid design o di dodo ke ri wonder e ti get be e wu avoid design we see wonder so boro yen se ri niyan
1: resign ati wonder
0: be
2: o tele ra won
0: be
1: so o na ni e ti gbo lati enu engineer latiano lati le se g technology e mo gbagba ni e mo pe le se g technology e mo ko won sori ago bye
2: 070 0703 7 6 9 6 9 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7
1: MTN office ni Taiwo ki e ti le se G technology electronic solar gadget sagbe kale sibe tabi ke lo si adojuko owo ni boys legbe eco bank ni Taiwo ki yen bakan na e ti wi le se G technology solar depot ona wa
2: ni Taiwo ki na ni gbogbo
1: e so do si ara e je kin gbogbo ya le gbe call eyo kan abi meji
2: to rojo tin re bi ana
1: number te pe wa si lori eto bayi ati wa labala ti solar talk number ti e pe wa si lori eto bayi oni 091 0916 36 55 69 52 number te pe wa si lori eto bayi bayi niyan boya ni bere te fe bere lowo engineer wa ni papa wa
2: ati ti wole ati fun eyin na Daddy Bio, Daddy Bio.
3: I'm going to go to the house. Ti ko ba je se le ba yo do repair do do yin saye wa
2: o ya e dan papo
0: eh beni beni
2: esun ko legbe radio daddy esun all right
0: eh fun ibere ti won bere yen eh repairing center na wa ko si biru nkan to ton mo solar ti a tin se nkan to wa nbe niyan for every issue ti inverter yin abi ti boya solar setup yin ba ni eyan kokon si wa ni ile ise wa ni adojuko MTN office ni Tawoki abi ke wa si adojuko wo ni boys ni egbe eco bank eh ko si bi te wa nibe ti e ti ba wa te yin ba ti de be ke yin ko so pe nkan bayi le fe se awo yan engineer ati abi installer to ma ba yin lo wo setup yin ti o di si fun wa ni abo to da ti a si se proper load audit fun setup yin to ba si je npe boya repair na le se eh gbogbo re na nbe nle teyin ba ti ko si wa ni ile ise wa gbogbo re la ba yin se lagboro olohun
1: to daddy wa na le si kini o na le ti bo yin
2: hello eyin na ti wale
1: Ekaro.
6: Okuito.
1: Olorun ba lo se.
2: Hello? Ah. Ti rebete.
1: Won ti rebete. Se le ti rebete ni abi won ko ti ebete. Eh tori.
2: O join.
1: Gbogbo esa gbogbo esa.
2: Rebete
1: o ma. O ni e ti gbon yen. Tori bi ojo wa ti wa lo.
2: Ojo
1: musulukun. Ile se ji technology. Awa ladoju ko MTN office. Ni Taiwo ki. Ibe ni ile se ji technology wa. Ebe ba ti debe gbogbo to ni se pelu solar. Abi keke gbogbo e pata.
2: Hello, e ti wole.
1: Gbogbo e pata e ti ba nibe babi gbogbo tin je tolorun ta si ni jan yin nitan mo e mo si je pe
2: Taiwo kekan yin na ni o
1: eh to ba wa je pe ibi tese ti yin ya si o la dojuko owo ni boys ni Taiwo ki eh legbe eco bank e ba ti gori oke yen tente bayi e ti bi le se ji technology solar depot e ri wa nibe
2: gbogbo te ba fe na le bere
1: gbogbo e pata ona
2: ola koko ti e tun wa jina sira won to ba je pe te bere ni bi yi boya loke ni bi yi lo wa ni o boya ni adojuko mtn office ni o won o dari yin sibe boya lowo ni boys na ni won o dari yin sibe sugbon e sa ti mo pa ni ba won yera ti
1: olomo nu number kan soso te si pe le se wa si ona ni 070 70 37 69 79 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 dupe o
2: awon ta tun fa yo je na aku aibinu omo egbe ye mi abe ri nkan ni gbogbo e so an se nlo ti gbogbo e lo dede dan yen pa lawon lawo yi loruko ti mi eso ajile te ba kan na se kin so pe partner sekere abi kin kin ti so fu ori kan dudu gan dudu angleta o je pa ola ojo to ti lo ni e le tun anfani lati le tun pe wa boya fun okan tabi omiran eyin sa ti rora pe lori
1: 0705 0705 81 81 15
2: Kasha next week.
4: Adio kilo de ti gbogbo nu shop yin run bayi es tun lejo ko nbe e beru ile ra yin
5: kini kin wa se niba ta won nina mana mana ko ti won muna wa awon eje ti mo ra sinu freezer ti mo nta gbogbo e lo ti baje mo be ilo forun abi ko lo mo je ri gbese ni
4: abalajo iti ogede wanu ti o to nta lo adabe technology electronic solar gadgets la won toro ye nkan si nibi ti won tin ta won kan bi inverter freezer solar freezer ati fridge fun awon to fin ta ja taba won to fe lo nile won tun ta solar ac solar fan solar generator washing machine oven ati blender ti won si tun ta battery na pelu glass camera wireless land phone hidden camera power bank drone ati bebe lo gbo ja te ba si ra lodo won ni warranty lori all their products are directly from company G technology electronic solar gadget ti wa ni adojuko MTN office taiwo ke ilorin fun apre alaye e ma pe sori 0703 769 7777 G technology electronic solar gadget ti de fun irorun gbogbo eniyan

0: nígbà kan rí àwọn èèyàn a máa ṣùgbọ́n ẹni tó bá wà nínú ìṣòro ni láti ràn wọ́n lọ́wọ́ ṣùgbọ́n ní ìsìn ọ̀pọ̀ àwọn èèyàn kùnà kí wọ́n máa fi fóònù rìkọ́ọ̀dù tàbí ya fọ́tò ìṣẹ̀lẹ̀ apanilẹ́kún láti fi sórí ayélujára. Kàkà ká máa rìkọ́ọ̀dù tàbí ya fọ́tò tá a fẹ́ fi sórí ayélujára. Ẹ jẹ́ ká kọ́kọ́ yára pè fún ìrànlọ́wọ́ láti dóòlà àwọn tó wà nínú ìjàmbá. Lẹ́yìn náà a lè wá rìkọ́ọ̀dù tàbí ya fọ́tò fún ẹ̀rí tó dájú.
1: Ìmọ̀ràn yìí ló ń dé sétí ìgbọ́yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.
2: Ẹkún rẹ̀ rẹ̀ láti ilé iṣẹ́ Diamond FM.

Eka bakwa da hiro yonre, le kumere, late no o la yinka ajani ajibade. Ile America atike de wikbe awon yo mojuto eto idibogbogbogbo hodun 2027 ti yo waye lorile de Nigeria. Orile de America ni won je ko di mimo ipe iranlowo owo eleyi ti awon se fun ile Nigeria ati eto abo eleyi ti awon yo se fun ile Nigeria ipe ohun ni yo tunbo je ki awon o le mojuto eto idibo alalaafia orile de Nigeria ki awon o si ri bi eto idibo ohun bi yo se lo se won je ko di mimo ipe awon fe boju wo bi orile de Nigeria se ndabo bo awon eniyan orile de ohun ati bi won se fun won ni eto lati se esin to hun won nigba to nsoro ni bi eto iforo wa ni lenuwo kan okan lara awon mo egbe ile igbimo asofin orile de ohun really mo o je ko di mimo ipe ile America un woye si awon to nlo orile de Nigeria ba kona to finish pelu eto idibo orilede yi o tesiwaju ninu oro re wipe awon ti tari iwe aba kan siwaju ilegbimo asojusofin ile America ipe iwe aba awon bi won ba buwolu tan yo tun ni se pelu eto abo ati ajosepo ojo iwaju laarin ile America ati orilede Nigeria mo tesiwaju ninu oro re ipe ijoba ohun tin gbe igbese lati se ipade pelu aare Donald Trump iyen lori oro to ni se pelu ile Nigeria to si je ko di mimo wipe awon ifikunlukun ati ababo iwe aba ti ohun tari yi ohun ni yo so ajosepo ojo iwaju ti yo ma waye lorilede Nigeria ati ile America. Ijoba apapo tun ti tawo gba awon omo ile Nigeria ti won fi ogbon din ni odun 270 lati orilede South Africa iyun ni ojoro gege bi won ti je ko di mimo ipe eto kiko awon omo ile Nigeria wale lati orilede South Africa se n lo lowo gege bi won ti je ko di mimo ipe awon eni won yi ni won yo ma bale se papako ofurufu ti Muritala Muhammad to nbe ni ipinle Eko ni nkan bi owo ago marun owuro ojoru ni ipele miran awon eniyan yi yo ma bale sorilede yi ati jade ti minister foro ile okere eleyi ti obuwolu gba ti owo eni ti o je agbenuso re kimi ebi imomo timo ebi enfa o je ko di mimo ipe okojo ofurufu ti earpiece ohun ni yo ma se be ko awon eniyan hun wale gege bi okojo ofurufu awon ti se gbera kuro ni ipinle Eko ni nkan bi owo ago meta abo iyen ti yo si se be je ko di mimo ipe yo ma bale si ilu Johannesburg iyen ni ojo isegun tin se ojo keje osu keje odun ye o te si waje o pe oko ojo ofurufu awon ni yo ma bale pada si orilede Nigeria bi yo ba fi di ojo ru o wa te si waje ipe eyi yo je lekerin eleyi ti won yo lo ko awon ile Nigeria ti won be lorilede South Africa pada wale latari lasigbo eleyi ti o nsele lorilede na tẹlẹri lórílẹ̀-èdè Nigeria Goodluck Jonathan ti kéde àwọn ìròyìn kan tó ń lọ kiri nígboro wípé wọ́n fún òun ní owó bílíọ̀nù lọ́nà 500 náírà láti lè fi díje tako Peter Obi lọ́dún 2027 òun ní irọ́ pátágbà òun ní ìròyìn ọ̀hún òun ní ó ń kéde wípé wọ́n gbé ìgbésẹ̀ yìí láti lè fi ri wípé wọ́n pín ìbò eléyìí tí yóò máa jẹyọ ní apá gúúsù gúúsù orílẹ̀-èdè Nàìjíríà nínú àtẹ̀jáde eléyìí tí ẹni tí ó jẹ́ olùrànlọ́wọ́ rẹ̀ lẹ́ka ètò ìròyìn Ikechukwu Eze tó fi léde níbẹ̀ ni Jonathan ti tako ìròyìn ọ̀hún eléyìí tí ó ní ó ń tàn kiri ká lórí ẹ̀rọ Facebook bákan náà ó tẹ̀síwájú ó ní irú àwọn ènìyàn tí wọ́n ń gbé ìròyìn ẹlẹ́jẹ̀ bẹ́ẹ̀ káàkiri wọn ò sọ ibi tí wọ́n ti gbé owó àwọn fóun àwọn tí wọ́n gbé owó àwọn fóun àti ìgbà tí wọ́n gbé owó náà kalẹ̀ ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè yìí Jonathan wàá jẹ́ kó dìímọ̀ pé ìròyìn ọ̀hún jẹ́ ìròyìn tó jìnnà sí òótọ́ Eze ẹni tí ó jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì sí Jonathan lẹ́ka ètò ìròyìn ọ̀hún wájú kò di mímọ̀ pé kí àwọn ilẹ̀ nàìjíríà má ṣe gba ìròyìn ọ̀hún gbọ́ gẹ́gẹ́ bí ó ti jẹ́ kò di mímọ̀ pé èyíkéyìí ìròyìn tí wọ́n bá máa gbé jáde kí wọ́n rí wípé wọ́n rí àwọn ìròyìn ọ̀hún láwọn ojúlówó ààyè tí ìròyìn ògidì tí ó ti máa ń jẹ jáde yìí.

ele ti banki ayanilowo ti agbaye World Bank ti won ti se be buwalu fun are Bola Ahmed Tinubu tin lo bi billion 11 le owo merin dollar eyan laarin osu kefa odun 2023 si osu kefa odun 2026 banki agbaye je ke di mimo yi pe owo yi o tin se be o tin sunmo owo billion 14 o le belenja eyan $14.59 billion. Ele iti mwa buwalu fun are teleri Muhammadu Buhari lang igbedeke odun mejo. Wipe apapo owo yi o tin suma apapo owo ele iti Buhari ya ni gbedeke odun mejo owun ni owo to sebe ti are Bola Ahmed ti ya lang igbedeke odun meta yen onu osu kefa odun 2023 si osu kefa odun 2026 igo yin fi hon wipe won ti sebe buwolu ida meji dini ogarin 78% ninu apapo owo ti Buhari ti o ya lasiko ti ohun fi nbe lori ipo won te waju ninu iroyin ti won fi lede ipe awon eto eyawo yi ohun ni won buwalu lati le lo si eka itoraje eka ti eto eko ile iwosan to fi mo eka ti ise ogbin eka ipese ina oba eka imo ero ati be lo Ìgbìmọ̀ aṣòfin ilẹ̀ wa ni wọn yóò máa jíròrò lórí àwọn àìfọ̀rọ̀yérọ̀ àti àwọn làásìgbò tó ń jẹyọ lórí owó bílíọ̀nù kan lé ọwọ́ mẹ́ta eléyìí tí wọ́n fún àjọ kan tí wọ́n pè ní Presidential Foreign Intervention Promotion Council eléyìí tí wọ́n ní wọ́n máa ṣèpàdé lórí ìjíròrò yìí èyàn lọ́jọ́ ìṣẹ́gun ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n bèèrè pé ibo ni o àjọ yìí eléyìí tí wọ́n ní ó jẹ́ àjọ tí wọ́n dá kalẹ̀ lọ́nà ayédèrú níbo ni wọ́n ti ń rí owó ọ̀hún nígbàtí kò kí ń ṣe pé àjọ tó jẹ́ ti ìjọba ojúlówó àjọ kan tó jẹ́ àjọ lábẹ́ ìjọba òun ni àjọ ọ̀hún ipe báwo ni ètò ìṣúná àjọ tí wọ́n pè ní ayédèrú yìí ṣe ń wọnú àbá ètò ìṣúná pàápàá jùlọ ti ọdún 2026 nígbà tí wọ́n jẹ́ kó di mímọ̀ ipe ilé iṣẹ́ ta mo si Presidential Foreign Intervention Promotion Council yi lo je ayederu ile ise kan eleyi ti won ni ayederu leta igbani sise to ni ibuwolu eni ti o je olori awon osise si are Fami Gbadabi Amila ninu won ni ibuwolu ayederu ibuwolu eni to je olori awon osise si are Fami Gbadabi Amila ninu won ni ohun ni ogbeni ta mo si Prince Adeniyi Adeyemi Matthew won ni ohun lo lo lati fi gba aye ibi ta mo si office sinu ogba federal secretariat to be nilu Abuja nitori idi eyi ohun ni awon eniyan se nigba wo pe ojulowo ile ise ohun ni ile ise ohun to tin sise lati nkan bi odun kan seyin bayi gege bi won ti je ko di mimo pe ile ise are tin sise papo lati se awari àwọn ohun tí ó rújú nínú ọ̀rọ̀ ìdásílẹ̀ ilé-iṣẹ́ yìí pàápàá jùlọ bí wọ́n ṣe tún fi ilé-iṣẹ́ yìí sínú àbá ètò ìṣúná tọdún 2026 ènìyàn mẹ́rin ni wọ́n ti jáde láyé tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ sun ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé-ìgbé lásìkò tí àwọn ikọ̀ kan ti àwọn ikọ̀ méjì kan tí wọ́n dojú ìjà kọ ara wọn tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tún ṣe àkóbá fún ilé ìwòsàn ìyẹn níjọba ìbílẹ̀ Rafi ní ìpínlẹ̀ Niger àkọlù yìí òun ni wọ́n ní ó jẹ́ àkọlù tuntun eléyìí tó ń wáyé láàrin ikọ̀ Fulani àti Kumuku ìyẹn gẹ́gẹ́ bí wọ́n ti jákòdì mímọ̀ ipe àwọn ikọ̀ méjèèjì yìí ni wọ́n ti jọ ń ta kàngbọ̀n láàrin ara wọn wọ́n tún tẹ̀ wájú wípé ìṣẹ̀lẹ̀ eléyìí tí ó wá ṣẹlẹ̀ láìpẹ́ yìí níbẹ̀ ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa ènìyàn mẹ́rin tí ọ̀pọ̀lọpọ̀ ilé tí wọ́n sì tún dáná sun wọ́n àwọn tí wọ́n ṣe àkọlù yìí ni wọ́n lọ sí agbègbè tí àwọn ẹbí àwọn Fulani ń gbé tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ lọ ṣe àkọlù sí wọn gẹ́gẹ́ bí àjọ ogun ti ṣe balẹ̀ sí ojúkù ọ̀hún láti dá àlàáfíà padà sí ojúkù tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀
kodi ni eniyan mewa ni won jade laye ti awon mefa si fi ara gbogbe lasiko ijamba oko kan to waye ni asale ojo Aiko ni ori afara sapade ni oju ona marose Eko si Ibadan ni ipinle Ogun ajo to mi si eto aboju popo jakodimo pe isele lo waye lati owo oko inla ti Dangote ati oko bus Toyota eleyi ti o ko eniyan 16 sinu lara awon ti won jade laye yi ni ati ri awon okunrin mesan ati omode kan awon mefa miran fi ara gbogbe nigbati awon meji ti won moribo ajo to nri si eto abo oju popo jekodimo pe ri asapajude ati aibikita eto iwako loju popo lo sokunfa isele ijamba oko ohun iroyin lo tin te ti esi gboyin lati le ise wa Diamond 88.7 FM ilorin leyin danduran pe ri lekati lokiri ati ti re daraya lamamo ati ti gboyin han padabo like me.

ìròyìn lẹ́kànrẹ́ ìdárayá àwọn ikọ̀ oníbọ́ọ̀lù aláfọwọ́jù sáwọn tamọ̀ sí basketball team ti orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ fi àgbà han ilẹ̀ rwanda pẹ̀lú níní àmì tó fi mẹ́fà lé ní ọgọ́rùn-ún kan ìyún 106 points ìyẹn ní ọjọ́ àìkú gẹ́gẹ́ bí wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé eléyìí ni ó ti mú kí orílẹ̀-èdè nàìjíríà lọ sí ìpele tí ó tún kàn nínú ìdíje ọ̀hún kí a tó máa dánu dúró nínú ìròyìn ẹ̀kúnrẹ́ fún ti ọ̀sán tòní ẹ tún tẹ́tí gbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i orílẹ̀-èdè nàìjíríà yóò tún máa ṣe bẹ́ẹ̀ tẹ́wọ́ gba àfikún àwọn ọmọ ilẹ̀ nàìjíríà tí wọ́n fẹ́ lọ kó wá láti orílẹ̀-èdè south africa lọ́jọ́ ọ̀sẹ̀ yìí ààrẹ bọ́lá ahmed tinubu tún ti tẹ́wọ́ gba ìbuwálù owó eléyìí tí ó jẹ́ ètò ẹ̀yáwó látọwọ́ báńkì àgbáyé wọ́n jẹ́ kó dímọ̀ pé àpapọ̀ owó bílíọ̀nù mọ́kànlá lé ọwọ́ mẹ́rin dọ́là ohun ni ààrẹ bọ́lá ahmed tinubu ti gbà látọwọ́ báńkì àgbáyé láàrin gbèdéke ọdún mẹ́ta ilé ìgbìmọ̀ aṣòfin ilé wa yóò máa jíròrò lórí owó bílíọ̀nù kan lé ọwọ́ mẹ́ta eléyìí tí wọ́n fún iléeṣẹ́ kan tí wọ́n ni wọ́n dá sílẹ̀ lọ́nà àìtọ́ èèyàn mẹ́wàá jáde láyé nígbà tí èèyàn mẹ́fà fi ara gbọ̀gbẹ́ lásìkò ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ kan nípínlẹ̀ ogun àwọn ogún ènìyàn ni wọ́n pàdánù ẹ̀mí wọn tí lásìkò tí àwọn ìjà bẹ́ sílẹ̀ ní ọgbà ẹ̀wọ̀n kan ní sri lanka ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ fún ti ọ̀sán tòní kò ní mọ jù báyìí lọ adéyẹmí adéwálé ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí lédè gẹ̀ẹ́sì ọláyinka ajani ajibade ló ti lóka lédè yorùbá ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ́tí gbọ́ wa ní ìkànnì yín ìkànnì wa ìkànnì tó ta wọ́n yọ jùlọ ìkànnì dá monday 88.7 fm lọ́rin your shining supreme odigba

0: happen.
1: As papa omo papa oni moji igbati gbangba to wa debun gedere
2: ayo ati idunu yin lo je wa logun
3: we are people we make you happy we are
2: pẹ̀lú Diamond FM ìgbádùn tí ò lópin ni.
4: After working kílókù, ìgbádùn lókù tá wá jẹ́. After working.
2: Àní nínú ohun gbogbo, ayé ọpẹ́ tún yọ.
5: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́?
6: Àwọn tí wàá yọ.
2: Diamond FM ìkànnì aláyọ̀ ni wá.
5: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́? Obìnrin mi sọ̀tà lẹ́nu.
7: Diamond FM.

0: fẹ́ dún extra lẹ́tọ̀ kan tó kí n gbà kan jù kálọ̀ tó máa dé sétí gbọ́ yín ní kò ní diamond 88.7 fm ní gbogbo ọjọ́ ajé monday ọjọ́ ìṣẹ́gun tuesday ọjọ́ ẹtì friday àwàdà ẹ̀fẹ̀ orin lọ́lọ́kan òjọ̀ kan lórí ètò gbẹ̀dú extra. Gbẹ̀dú extra ní kò ní diamond 88.7 fm wo bó ṣe lálẹ̀ wo bí àṣẹṣẹ yóò sumari ó mọ́lẹ̀ rokoṣo bí ojú ọmọ tuntun ó ń já lálá ó ń kú rírì ó ta lẹ́nu bí kí lè ṣe kí rin ṣe gbẹ̀dú extra tọ̀sẹ̀ yìí yóò dùn.
1: kọ́mọ́ fapájo fẹsẹ̀jo foríjo fẹ̀yìnjo àwa lè lulu àlùjo adẹ̀tún lè pèdèsẹ̀ jasa gospel dòde fẹ́mi sólà ń pèdè ara lórí gbẹ̀dú extra oya kẹjẹ kájo gbẹ̀dú mare a máa tún gbà má lọ gbẹ̀dú extra re a máa jasa má lọ gbẹ̀dú extra lórí diamond 88.7 fm ó dùn jù ẹ máa gbádùn ẹ.

lásìrí kí mo ti gún wà sórí ẹ̀tọ́ nìyẹn. Olúwa ọba tó ní ògo tún máa gbògbó lọ lọ́sọ̀ yìí. Kò ní sú wa kò ní rẹ̀wá. Kàkà kó rẹ̀wá máa múrẹ̀ rodò ewé ajílẹ̀ ti pé ni wọ́n fi gbéra pa. Ọmọ tìyá ológi ń lé ìlọrin ojúmọ̀ kan àrà kan fújì àmà piano.

0: Oh yeah now. They can say anytime come here this room on bow, I must embury to ni. Eku kale, eka son. Oshe ọmọ ìyá mi. Ilé-iṣẹ́ ńlá yẹn, wọ́n ti darapọ̀ mọ́ mi lórí ètò. Ilé-iṣẹ́ ńlá. Ẹ káwọ̀ sórí ètò gbẹ̀dú ẹ̀sà. Àtijọ́ wà ní ìsìn. Ah, ó ti ṣe díẹ̀ o. Ọlọ́run gbọ́, ó ti ṣe díẹ̀ o. Àtijọ́ wà, akínyẹ káàbọ̀ sórí ètò. Ẹni ó bá mú orúkọ lè ṣe yẹn. Kí n ṣe giveaway. Ẹni ó bá lè sọ orúkọ lè ṣe yẹn tó bá gbà. Kí n bọ ẹni yẹn 5,000 wò. Kán fi wọ́tọ́ lọ́sàn-án yìí. Kán fi wọ́tọ́. Eti ẹ̀ náà. Ìwọ láyé ẹ̀. 091-3655-6952. Ẹjẹ́ ń tibẹ̀ ń kó. Káti bẹ̀yẹn bẹ̀rẹ̀. 091-3655-6952. Ẹ tó bá mú ó kọ ilé iṣẹ́ yẹn, ẹ̀yìn kí n fún 5,000 kó fi wọ́ ta. Hello? Yes.
1: Ẹ káàsán. Emmanuel sọ̀rọ̀ láti tàdà mú
0: sá. Ah, Emmanuel, mi ti dábàlà yẹn.
1: Mo fẹ́ gẹ̀ẹ́sì ilé iṣẹ́ yẹn ni.
0: Ah, okay.
1: Èmi náà fẹ́ tẹ́lẹ̀ sí.
0: Ó yá.
1: Femtech ni.
0: Ah, Femtech ti wà pẹ̀lú wa tipẹ́tipẹ́ lórí ètò ìkòkò ń bẹ́. Ẹ tún sọ mi.
1: Vitamin healthcare.
0: Ẹ tún sọ mi.
1: Ai, idea mi ti tẹ.
0: Ah, ilé-iṣẹ́ yẹn ti wà pẹ̀lú wa, ó ti lé 10 years. Àwọn àti ìpolówó wọn tẹ́lẹ̀ lórí ètò ìrí. Wọ́n dẹ̀ ti wà pẹ̀lú wa tipẹ́tipẹ́. Àwọn tó bá ti ń bá wa bọ̀ ti máa mọ̀. Hello? Hello? Hello?

0: e ka bo pada e ma binu oju opo un lo nse baka baka oju opo un pe ma perform mi o fe ma pa hello
1: hello e ta so pa
0: e ba n pa radio yin e ba n pa radio yin ma mhm ki le so
1: emi ni mo pe yin ana ti mo so fun pe time o ni n bere program sa ti ara si
0: e ma o ko yin ati bi te tin pe
1: emi ni e mo pe yin lati amoye
0: okay ma a n gbo yin
1: okay sir why is there no sir life sir
0: okay
1: so koko mi de ti sir life mo ni awon omo meji ni le ri ta jo ran lo si school o ti won sir ni n de ti o fi lo ni na koko mi de wa ku o to ri pe won ti mo won si awon are gun ti de pe gbogbo won ti mo ni ni shop ati n jo jaji ti won na ni mota la fi n toju won ti ku sa ma di ti di gba ni won ta fi sa isi mi na ni gbogbo won shop ni palapata ni a na lori are mi so da ta mo ni de wa fe ma pada si si leyin ku ba de mi ti gbogbo won ti mo ni ni shop gbogbo ja to ku ti mo ta ni mo ta ni mo fi e ko ma lo ko wa si ko kon ni shop ni mo ni si bai mo fe ko mo Nigeria ko ran mi lowo oja yin ni nkan ni mo fe se ma ra awon mo mi so ka awon mo mi jo pa
0: kí lẹ̀ ń ta irú àtẹ̀ wo
1: àwọn bíi mílìkì bíi ṣúgà bíi atáwọn bíi gbogbo bíi ráìsì yẹn wà
0: gbogbo àwọn nǹkan tẹnu jẹ ìyá mo kọ́kọ́ ẹni sùúrù mo nígbàgbọ́ pé lágbára ọlọ́run àníyàn yín tẹ́yìn náà fi gbìyànjú pé kẹ́ ẹ dúró ti ọkọ yín ọlọ́run bá mi èdùmarè kò ní fi yín lẹ̀ lẹ́yìn ikú wọn ṣe ti gbọ́ mo nígbàgbọ́ pé ọlọ́run ó sì ṣèyanu fún yín bẹ́ẹ̀ ti sọ yìí àwọn èèyàn ń gbọ́ wa tó àwa náà ń rọ ọmọ nàìjíríà báyìí bẹ́ẹ̀ ti sọ yìí torí n tẹ́ ẹ sọ yìí ẹrù tó wúwo ni àmọ́ mo nígbàgbọ́ pọ́lọ́run ni mo bá ní gbé yóò bá yín gbé lágbára ọlọ́run ìgbàgbọ́ tẹ wá ní tẹ fi pè sórí prógráàmù yìí sẹ́yìn kí kò sówó lẹ̀ ìgbàgbọ́ tẹ níhun ọlọ́run ó jẹ́ ká rí àánú yẹn ọlọ́run jẹ́ ká rí gbà fún yín lágbára ọlọ́run báwọn ẹ máa gbọ́ mà síbẹ̀ tí ṣé o ti kọ́ lẹ̀ kí lẹ kó kọ yín lẹ́ẹ̀kan sí kẹ́hìndé láti amọ́yọ̀ àbí pẹ̀lú ògùn ọlọ́run báwọn ọmọ nàìjíríà bá ti rán wa sí yín á jíṣẹ́ ṣe ẹ ti gbọ́ ẹ bá ń pe nọ́mbà méjì tó bẹ̀rẹ̀ nọ́mbà yín àti nọ́mbà méjì tó parí ẹ̀
1: 091-090
0: ló bẹ̀rẹ̀ nọ́mbà yín 090 ní kóòdù nọ́mbà yín àbí kí ló wá bẹ̀rẹ̀ rẹ̀ 090 kí ni
1: 76
0: ló bẹ̀rẹ̀ rẹ̀ kí ló parí rẹ̀
1: 67
0: ló parí nọ́mbà yín
1: 96
0: ṣé 96 ló parí nọ́mbà yín
1: 96
0: bọ́lọ̀ bá ti láwọn ọmọ nàìjíríà ran wa sí yín á jíṣẹ́ lórí ètò yìí agbára wa ọ̀kan kankan a máa nígbàgbọ́ pé ọlọ́run tó kanlẹ̀ dídì gbé ètò yìí lẹ̀ kì í sọgbọ́n wa o ọlọ́run ló gbé ètò yìí kalẹ̀ ọlọ́run bá wa gbé hello.
2: hello sir ẹ káàsán.
0: ẹ káàsán ma.
2: yẹn sà ẹ kú ètò sà.
0: ọlọ́run ní n tó orúkọ yín àti ibi tẹ̀ ti ń pè.
2: ẹ pàtàrọ̀ ganiya láti tàlámù ni.
0: ok ma àǹtí ganiya.
2: ẹ jọ sà àkàndá ni mí mo sì fẹ́ káwọn ọmọ nàìjíríà kan ràn mí lọ́wọ́ mo fẹ́ mọ̀ ṣiṣẹ́.
0: kí lẹ̀ ń ṣe tẹ́lẹ̀.
2: télò ni mí mo dẹ̀ ṣe freedom gbàgbà tí mo wá sí ṣọ́ọ̀bù àwọn olè wá jí mẹ́ṣìn mi lọ.
0: ìyá
2: látìgbà yẹn kò wá sí nǹkan kan ọkọ mi nìkan náà ló ń ṣe gbogbo ajáàmù.
0: máṣí ẹyọ kan náà lẹ ní ṣọ́ọ̀bù àbí.
2: bẹ́ẹ̀ ni onìkan náà ni mo fi mánéjì.
0: wọ́n tún wáá jí lọ.
2: wọ́n jí lọ sà.
0: so kí ni tẹ̀rù pọ̀ ọmọ nàìjíríà lè fi ràn yín lọ́wọ́ ní ìsìn báyìí. ẹni sùúrù ó ṣe ṣíkọ́ ẹ́ pé ní tẹ́ ẹ ní ìdìbọ́yẹ́ni tó ní tó lè fi ṣe yín láàánú gbọ́ báyìí gẹgẹ bẹ tun se so pa kanda ni yin she get me akanda pa ti kini
2: ese ni
0: ni pa tese okay she electric machine le wan lo ni
2: rara o ese kan lo ndun ese kan to ku yen na ni mo manage
0: kabiyesi olohun kabiyesi olohun agba lowo olohun e si ni toro je
2: amen amen sir
0: kile ru po mo nigeria le se fun yin boya leni to le ran yin lowo tan gbo wa bayi
2: mo ba re n to le ra machine fun mi
0: tan ba ra machine fun yin
2: be ni ti o ba de si yen tan ba de rowo na tan le fi sanu mi ti mo fi le mo taja
0: but ise to wu yin ju o wu yi ke mo continue ise ti lo yin e
2: be ni sir
0: olohun o si sinanu lagbara olohun ba si n so yi Olorun ja re ni ti o pe wa pe e wa gba machine fun anti ganiya. Mm, Olorun ja ri lagbara Olorun. Iru request bayi lo da ke se pe nte je lo ni le nwa, nte fe mo je lo lai lai le nfokan si.
2: Mo fe mo je titi lai lai ni o.
0: E pe number yin, number meji to bere ati number meji to pari e.
2: 68
0: Kilo bere re, 0 kilo bere.
2: 081.
0: 08168.
2: Is 081
0: 39 eh ni suru
2: eni
0: suru e ma pe number yin tan o
2: okay sir
0: 081 39 ni number yin kilo a pari re eh
2: 52
0: lo pari e anti ganiya lati ta lamu abi
2: be ni sir
0: oda olohun ran se anu si yin o lagbara olohun se ti gbo
2: amen
0: yo ran se anu sa wa na lori eto yi ati gbogbo eti to n gbo mi esun esun esun network lo sojoro ago meji kojo ogun seju sa ago meji abo la ma gba call yi tele ama network sojoro lekan eh sim yen lo perform wa won gan fe kajo wa hello e ti wole e ka san
3: hello
0: e ka san en gbo yen soro soke o
3: e ka
0: bo oruko yin okay fasila bi kilo pe
3: fasia fasia
0: okay fatia to pe fun freedom sha ti ni full number re so the message wa
3: mo message
0: ni last week order I'm a check if you full number re to lo fe se freedom abi ora olohun o sha nu ati gbo ma ati gbo

0: This is our promise. We've made up our minds to do something new, something different, yes. Do more, wow. Do the impossible, do better, do big, do good, do it again and again and again. Do what no one else has done with radio. This is our promise at Diamond FM. Diamond 88.7 FM, shining supreme.
1: Gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó. Diamond 88.7 FM, ẹ lọ fọkàn balẹ̀. Bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yẹrin.

0: ọgbọ́ yorùbá o, ọgbọ́ yibo o, ọgbà haúsá.
1: Kò sẹ́ni tí wọn ò lè gbà á mọ̀ pé wọn àìmí àmú smart bàjẹ́ bàjẹ́ wọn ò lè gbé mi ìwọ wọn ni wọn ò lè gbà á mélòó lára rẹ wọn ò lè gbọ́ wọn láyé òun òun wà ní ta ló máa wá mi ọ̀pọ̀ ẹ̀mí tí ẹ̀rọ ọ̀pẹ máa ṣe tó yín lọ jọ èèyàn kan máa gbé mi bí mo ṣe wà mo ṣe smart tó yín mi tí mo smart wà lọ́wọ́ smart nǹkan kan wọ́n gbọ́.
2: If you want cook soup,
1: wọ́n ń gbọ́ ọmọdé wọ́n ń gbọ́ àgbàlagbà wọ́n ń gbọ́ ọkùnrin wọ́n ń gbọ́ obìnrin.
2: Torí bá ń gbóná òhò omi lẹ̀rọ rẹ.
1: Omi ni wọ́tà náà ni.
2: Ife ọ̀hẹ́ di hot.
1: Kódà kò síbi tí wọn ò ti lè gbá àyàn. Jẹ́ ẹ tó sọ yẹn fún ẹ.
2: Tọmọ bá ń dàgbà omi ló máa lò.
1: Ìbàjẹ́ nínú àǹsẹ̀sì ni àbí nílé iṣẹ́ ni ọ́fíìsì ni okòwò ní ìrìn àjò ni inú ìfẹ́ ni lọ́kọ láyà ni àbínú ẹbí. Gbogbo ẹ̀ kò síbi tí wọn ò ti lè gbá àyàn. Bọ́ọ̀bà tí ìbọ̀wọ́ dúpẹ́ o káwọ́ lórí kọ pé mo dúpẹ́ tèmi o.

ẹ̀ tí mò ń bá bọ̀ lórí ètò yes kẹ́ wọ́n gbọ́ yóò bá ìbà sọ́rọ̀ àwọn arábí pọ̀ ń gbòòrò ìbínú pé wọ́n gbẹ́lòmíì òun náà tún máa gbáyàn míì ẹlòmíì wọ́n gbà nípa owó ẹlòmíì ara kódà obìnrin míì wọ́n gbà ẹlòmíì tó yẹ pé wọ́n gbà owó tún gba ara rẹ̀ wọ́n gbà méjèèjì rú wọn náà máa sọ pé mo fara ṣe mo fowó ṣe mo fara ṣe tó bá ti ń gbọ́ mo fowó ṣe mo fara ṣe fúnra wọ́n gbà wọ́n gbowó lọ́wọ́ rẹ̀ wọ́n tó gba nǹkan míì lára rẹ̀ láìláìláìlá àwọn èèyàn ń bẹnu ayé sá ẹlòmíì property ẹ̀ ni wọ́n fi gbà wọ́n gba property ìwé ilẹ̀ ní ìwé ilé ní ìwé ilẹ̀ ní àbílẹ̀ ẹlòmíì mọ́tò àbíyàwó rẹ̀ wọ́n tún fi gba property rẹ̀ náà ni wọ́n gba wọ́n tún gba gbé nìyẹn àfẹnitọ́lọ́ ọba tún fi àjẹnú àwọn aráabí wọn ò gbọ́ yóò bá wọn polówó ọjà kí n tó lọ sọ́dọ̀ àlejò mi ọ̀fẹ́ lọ́lú èbó kódà márẹ́jì wọ́n fi ń gbá àyàn bóyá ọkùnrin àbóbìnrin náà ló wà lọ́wọ́ rẹ̀ já lọ kóòtù ká lọ sí kóòtù wẹ́ẹ̀dì o nígbà bá ṣe kóòtù wẹ́ẹ̀dì bóyá ń gbò báyà ń pọ̀ ṣe mọ́ wọ́n bá dá property ẹ̀ sí méjì wọ́n gbà dànù nìyẹn. ọ̀rẹ́ mi kan ló sọ fún àwọn tán jọ sí ìyàwó ní wọ́n ní aṣọ ìlú lásán wọ́n ní aṣọ ọ̀dọ̀ ẹ̀ta àṣọ lásán o kínní kan ọ̀rẹ́ mi wá gbà ó wá pe ọ̀rẹ́ rẹ̀ lójú mi náà ni wá pé èmi ò gbọ́dọ̀ gbọ́ pé ẹ kọ́ra yín o adúwó tí mo náà ń báyìí gbọ́ pé ẹ kọ́ra yín ẹ̀dùn mi padà o èmi ò gbọ́dọ̀ gbọ́ pé ẹ kọ́ra yín mo ní ṣé wọ́n ń gbàdúrà kan kọ́ra wọn ni àbí ò gbọ́dọ̀ gbọ́ wọn ò gbọ́dọ̀ pa àwọn kọ́ra wọn o tá bá fi lè máa kọ́ra wọn wà ló ń ṣẹlẹ̀ o ọ̀rẹ́ ọ̀pá sọ fún wọn o mo ní kí ló dé àwọn náà ń gbọ́ wọn lè kọ́ra wọn adúwó táwọn náà náà ara sọ 100,000 arìnrìn àjò bóyá bíi 200,000 àtúndọ̀ǹta àtúndáwó lójú àgbo kéèyàn kan wọn ló ń kọ́ra rẹ̀ ayé lè kọ́ra yín o wọ́n gọ́ra join together ẹ̀jẹ̀ ń polówó ọjà ẹ̀jẹ̀ ń polówó ọjà mọ̀ mọ́ òun ní pẹ́ dé.

0: wọlé ẹkẹ wa.
1: Ẹ ṣe olóòtú. Wọ́n ní tí ewé bá pẹ́ lára ọṣẹ, ó ń dọṣẹ ni.
0: Yes, ẹ pa mi.
1: Èmi náà kí ọba mi, bàbá mi, arúgbó ọjọ́ àdàgbà má tẹ̀ pa.
0: Èmi
1: náà kí bàbá mi lórí ètò. Lórí ètò lónìí, orúkọ mi ni Alex Ariyo. Mo jẹ́ ara àwọn manager ní Ogunjọ Bitẹ́kọ̀. Actually, last week, mo lọ ṣe àwọn one or two things.
0: So I have to do one or two things.
1: Exactly. Bẹ́ẹ̀ni, ẹ ṣe gan.
0: Ẹ wo, ó ní ẹ ti rẹ̀ ráńgbọ̀n. Ìgbà tán sọ wípé wọ́n lọ sí one or two things. Kọ́ wọ́n jẹ́ wípé bàbá yìí tún lọ, ó tún lọ fi cream ra ojú Mascom, ó tún lọ tún fi wá. Ká ní nísìnyí, wọ́n níjà nísìnyí. Ní bá mi sọ nísìnyí ni already online. Ẹ dẹ́kun torí Ọlọ́run, níbo la tún já sí lọ́dọ̀ Alex báyìí?
1: Òkèrèdú ayé
0: gbogbo ẹ jọra wọn ni. Ẹ máa gbàgbé wípé lórí ìsọyìn ètò wa ni ètò Ogunjọ Bitẹ́kọ̀ half hour òun náà la wà. Gbogbo àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ míì ni àwọn èèyàn sọ wípé ọjà ìyá ni bàbá. Wọ́n sọ wípé kọ́ ẹ má yẹ kí n sọ yìí ọjà ìyá ilé ńlá gangan ibẹ̀ gangan la kalẹ̀ sí kó tó di pé dedenek hospital. Bóyá yìí ń bọ̀ wá láti bí irú Oyo State èyàn sá ti sọ wípé ń lọ sí Taiwo. Tẹ bá ti dé wájú owó ni boys. Bóyá láti Ọ̀ṣun ni èyàn sá Taiwo náà ni. Tẹ bá sá ti dé wájú owó ni boys. Ẹ tọ́ tààrà ẹ ń lọ sí ọjà ìyá number 24 Ogun. Ogunjọbí Legacy House ilé ńlá tó kalẹ̀ síbẹ̀ ibẹ̀ náà ni a ti ń jára wa sí wípé ó nídìí láti sùn ẹni tó bá ti sùn ó lè sún no stopping no dulling just keep on moving jí má sùn má má jẹ́ kankan náà candle sí ọ lẹ́sẹ̀ sókìtì ẹni nǹkan tí a ní láti bèrè irú last week ń sẹ àwọn kan ń bèrè wípé nípa gbogbo àwọn nǹkan tí wọ́n ti torí a tó ń fẹ́nu kan gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá a ní nílẹ̀ o àníṣe aláìmáa já wa sí torí kì í ṣe èèyàn kan ṣoṣo ló ń gbọ́ ètò àwọn míì ò tiẹ̀ gbọ́ rí wọn kàn ra yìí síwájú pé kí n gbọ́ diamond wọn kàn já sí. So jíjẹ́ táwọn náà wá já sí yìí kò nílò ká ẹ bẹ̀rẹ̀ pé bo lẹ já sí bí ayọ̀ lẹ já sí torí pé àwọn ọmọ wa pé a nílò láti túmọ̀ wo ìrìn àjò wọn ẹ̀kan lè sọ pé ọmọ lóhùn mọ́ fa kì ọmọ lóhùn nìkan ṣùgbọ́n tó bá dáa tó dùn tán tó ń gbogbo bọ́ sí dédé njẹ́ àwọn pé tiwa náà ni ó dà àjọjẹ ayọ̀ ọbẹ̀ àjọjẹ mọ̀kútúndùn rẹ̀ àjọjẹ gbogbo bó ṣe ń lọ òun náà ni tá a bá ti sọ wípé kí àárọ̀ wa kó da ọ̀sán wa kó da alẹ́ wa náà kó má bàjẹ́ òun náà ni gbogbo ètò yìí òun ni ó wà fún. So wọ́n sọ wípé àwọn ọmọ ni ọmọ kan bóyá ọmọ yẹn ṣì kéré ṣé kò ṣe kankan láti wá àbí kankan bọ́ ìgbà tí ọ̀rọ̀ yẹn wáyé wọ́n fún wọn lẹ́sìn wípé tí wọ́n bá dé ọmọ yẹn gangan ni yóò ẹ wọlé.
2: Ok ẹ ṣe olóòtú. Ogunjọ bí half hour ni a ṣe lọ́wọ́lọ́wọ́ lórí ètò báyìí a dẹ̀ wá polówó ń ta bẹ́ẹ̀ni training la ń ṣe ní Ogunjọ Bitẹ́kọ̀. We train people on web design. We train people on software development. We train people on graphics design, UI, UX design, even cyber security, na train awon eyan le lori. So gbogbo awon course ti a nse ko se en ti o le ko starting from the range of 12 years old upward.
0: Yes.
2: Beni, na awon ti a nko ni awon ise won yi ti owo de gun parara to wa economical friendly. So en to ba fe iru isin bayi awon mo to ti pari wa won po nle. Wọ́n pọ̀ ń lé dáadáa ẹ̀yin ò bí àrọ̀ yín.
0: Èyí sí wọn fi jókòó kalẹ̀ sílé ẹ ti wọ́n ta ẹ dápọ̀ ẹ tún lọ ní mọ́ knowledge kẹ tún mọ́ kí ló tún kọ́.
2: Yes. Ìrìn àjò kan tó wá ọ́fíìsì wa lé nísìn ọ kọ́ọ̀sì tọmọ ẹ fẹ́ ṣe ó ti rí admission a dẹ̀ ń ṣe kọ́ọ̀sì yẹn náà ní ọ̀dọ̀ tiwa náà. So yóò ti fun ní edge knowledge before kó tó wọ school. Irúnsìn July, August, September. Wọ́n wà ń lé. Kí yọ́n admission tó mọ wọlé yóò tó October, November. So ilé ìtàn fi jòkó lé yẹn. Let them come and learn tech skills. Ìyẹn ni ó ràn wọ́n lọ́wọ́ ní school. Kódà lómi ò ti mọ gbàṣẹ kó tó di pé kó parí school. Yóò mọ ẹmọ different ideas.
0: Ẹ tún wá máa wo bí irú ìrìn àjò yìí ṣe rí. Ẹ lòmíì gan yàtọ̀ fún pé sẹ́mọ̀ pé àwọn ọmọ tó ti ẹ̀wà ń sùkúrù ẹ sọ wípé bóyá àwọn gan wọn tún ti learn out or about computer nǹkan gbogbo kìíní yẹn wọn tún ti mọ̀. Ṣùgbọ́n àwọn míì wà tó tẹ jẹ́ pé wọ́n ti ẹ̀mọ àti lè darí ẹ̀ rárá.
2: Sẹ́mọ̀
0: wípé opportunity come but once. Irú bọ́ bá tún wá yẹn náà nísìn. Òye yẹn tún yé wọn sí.
2: Bẹ́ẹ̀ni.
0: La yàtọ̀ fún pé bóyá nǹkan tán bá ẹ sẹ́mọ̀ pé ẹ ti ní bọ́n bá ti ẹ̀wà.

0: gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin yẹrin.
1: Dúró náà kó tó ra multivitamin yẹn béèrè lọ́wọ́ ara rẹ ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé

0: ẹkú àkókò yìí ọ orúkọ mi ní Reverend P.R. Olawa olùdásílẹ̀ ìjọ Fante Independent Baptist Church Bánkẹ́ òkè odò Ìlọrin àkókò Bible 2 náà wọ́n dùn láti máa tẹ́ máa tẹ́tí sí ìwàásù yìí olùwà yóò ràn yín lọ́wọ́ ẹ̀sìn níbùkún níbẹ̀ olùwà yóò wà pẹ̀lú yín ojú sí ìbùkún fún ẹ amẹ́.
1: Ẹ kú àbọ̀ sí ètò wa lórí rédíò lónìí ní orúkọ Olúwa Jésù Kristì. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní mìíràn láti gbọ́ ọ̀rọ̀ rẹ̀. Àdúrà wa ni pé Ọlọ́run yóò fi ọ̀rọ̀ rẹ̀ bu bùkún ọkàn wa lónìí. Gẹ́gẹ́ bí a ṣe ń kà láti inú ìwé ìrètí Matthew orí kẹjọ ẹsẹ̀ ìkarùn-ún sí ìkẹtàlá. Nígbà tí Jésù wọ Kápánámù balógun ọ̀run kan tọ̀ ọ́ wá, ó bẹ̀ẹ́, ó sì wí pé Olúwa, ọmọ ọ̀dọ̀ mi dùbúlẹ̀ àrùn ẹ̀gbà ní ilé ní ìrora púpọ̀. Jésù sì wí fún pé èmi ń bọ̀ wá mú lára dá. Balógun ọ̀run náà dáhùn, ó sì wí pé Olúwa, èmi kò yẹ tí ìwọ bá fi wọ abẹ́ òrùlé mi, ṣùgbọ́n sọ kìkì ọ̀rọ̀ kan a ó sì mú ọmọ ọ̀dọ̀ mi lára dá. Ẹni tí ó wà lábẹ́ àṣẹ sáà ni èmi, èmi sì ní ọmọ ogun lẹ́yìn mi. Mo wí fún ẹnìkan pé lọ, a sì lọ, àti fún ẹnì kejì pé wá, a sì wá, àti fún ọmọ ọ̀dọ̀ mi pé ṣe èyí, a sì ṣe. Nígbà tí Jésù gbọ́, ẹnu yà á, ó sì wí fún àwọn tí ó wà tí ó tọ́ lẹ́yìn pé lóòótọ́ ni mo wí fún yín, èmi kò rí ìgbàgbọ́ ńlá bí irú èyí nínú àwọn ènìyàn Ísírẹ́lì. Mo sì wí fún yín, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni yóò ti ìhà ìlà oòrùn àti ìhà ìwọ̀ oòrùn wá, wọ́n sì bá Ábúráhámù àti Ísákì àti Jákọ́bù jókòó ní ilé ọba ọ̀run. Ṣùgbọ́n àwọn ọmọ ilé ọba ni a ó sọ sínú òkùnkùn lóde, níbẹ̀ ni ẹkún àti ìpayín kékeré yóò gbé wà. Ẹsẹ̀ kẹta lábí tá a ti ń dánu dúró, Jésù sì wí fún balógun ọ̀run náà pé máa lọ bí ìwọ sì ti gbàgbọ́, bẹ́ẹ̀ ni kí ó rí fún ọ. Àgẹ́gẹ́ bí ibi tí a ti kà fún wa ní àṣálẹ̀ yìí, àkórí ọ̀rọ̀ eléyìí tí àkórí ìwàásù wa ní àṣálẹ̀ yìí, ó ní ìgbàgbọ́ ńlá, irú ìgbàgbọ́ tó ya Jésù lẹ́nu, ìgbàgbọ́ ńlá, irú ìgbàgbọ́ tó ya Jésù lẹ́nu. A great faith, the kind of faith that amazed Jesus. Kíkà wa ni a ti rí láti inú ìwé Matthew orí kẹjọ ẹsẹ̀ karùn-ún sí ẹsẹ̀ kẹtàlá níbi tí a ti kà. Nínú ìwé yìí a rí ọkùnrin kan tí a pè ní ọ̀gá àwọn ọmọ ogun Rómù, ẹni tí ó ní àwọn ọmọ ogun ọgọ́rùn-ún lábẹ́ àṣẹ rẹ̀. Ó wá sọ́dọ̀ Jésù nípa ọmọ ọ̀dọ́ rẹ̀ tí ó ṣàìsàn gidigidi. Nígbà tí Jésù gbọ́ ọ̀rọ̀ rẹ̀, Bíbélì sọ pé ó yà lẹ́nu. Kò sọ wọ́n kí Bíbélì sọ pé ó ya Jésù lẹ́nu, ṣùgbọ́n nínú ìtàn yìí ó ya Jésù lẹ́nu nítorí ìgbàgbọ́ ọkùnrin yìí. Lónìí a fẹ́ kó ẹ̀kọ́ nípa irú ìgbàgbọ́ tí ó dùn mọ́ Ọlọ́run tí ó sì ya Jésù lẹ́nu. So today we'll be looking, we shall be examining the characteristics of this great faith. The characteristics of this great faith. Àwọn àbùdá tí ìgbàgbọ́ ńlá irú bẹ́ẹ̀ tí ó ní. Ìkíní, ìgbàgbọ́ ńlá jẹ́ ìgbàgbọ́ tí ó ní ìrẹ̀lẹ̀. Ìgbàgbọ́ ńlá jẹ́ ìgbàgbọ́ tí ó ní ìrẹ̀lẹ̀. Great faith is a humble faith. is a humble feat. Oga omogun yi je okunrin to ni ipo ati ase o le pase fun ogorun omogun sibe nigba to de odo jesu ko gberaga o so pe oluwa omo odo mi nsa isan ni le a ri pe arakunrin yi o mo pe bo le je pe oun ni ase lori eniyan jesu ni ase lori gbogbo lori ohun gbogbo o fi ara re sile ni waju jesu opo eniyan lo n padanu ibukun olorun nitori igberaga bele so pe olorun ko kan ni igberaga sugbon o fun eni onirele ni ori ofe arakunrin ati arabirin bi o ba fe ni igbagbo nla o gbodo ni okan irele igbala bere pelu irele ijinle mi bere pelu irele awon ise iyamu si bere pelu irele pelu so ohun ikeji ti o je abuda fun igbagbo nla o ni a pe ni igbagbo nla je igbagbo ti o ni aanu great faith is a compassionate faith igbagbo nla je igbagbo ti o ni aanu e je ka kiyesi pe oga omogun naa ko wa fun ara re o wa nitori omo odo re to njiya ti o nku lo fun aare lode oni opo eniyan ko bikita nipa irora awon elomiran sugbon okunrin yi ni ife ati aanu o ni ibanuje fun eni ti nsise fun igbagbo tooto a ma mu ife ati aanu jade eni ti o ni igbagbo nla o ma n gbadura fun awon elomiran o ma n gbadura fun idile re o ma n gbadura fun ijo re o ma n gbadura fun aladugbo re ati awon ti a ko ti mo kristi e wo aye wa loni opo eniyan lo saisan opo lo wa ninu ese opo lo ni ibanuje olorun wa awon eniyan ti o duro sinu ala ki won si gbadura fun awon elomiran so God is looking for who is going to stand at the gap to pray for these people. O iketa ti o je abuda fun o ta pe ni igbagbo nla o ni igbagbo nla gba a gboriyin atelewo Jesu. Great faith believes in the authority of Jesus. So igbagbo nla o gba ase nla ti Jesu. So great faith believes in the authority of Jesus. So a ri pe igbagbo nla yi o je igbagbo ti o ma n gbekele ase ti Jesu. O je igbagbo to ma n simile ase ti Jesu Kristi. So nigba ti Jesu so pe oun yo lo wo omo odo na san ogo omogun na so pe Oluwa emi ko ye ki wo ile mi sugbon so oro kan soso omo odo mi yo si san oni arakunrin yi so gege bi a se ka ninu iwe ere ti Matthew ori kejo papa julo ta ba wo ese kesan oni eni ti o wa labe onibalogun oro na down yen ni ese kejo re o si wi pe Oluwa emi ko ye ti iwo ba fi owo ti iwo ki ba fi wo abe orule mi sugbon so kiki oro kan a o si mu omo odo mi larada. So a ri pe ohun ti arakunrin so na ni pe o lohun ko ye le eni ti Jesu le wo abe orule re sugbon ko so kiki oro kan a o si mu omo odo mi na a o si mu larada. Kini itumo oro yi o tumo si pe okunrin na gba pe oro Jesu ni agbara o mo pe ko se dandan ki Jesu lo si ile re ki ise iyanu to sele o mo pe bi Jesu ba so oro kan soso ohun gbogbo yóò gbọ́ràn lé abẹ́ ọ̀rọ̀ rẹ̀. Ẹ̀yin olùgbọ́ tí ẹ̀ ń gbọ́ mi ní àṣálẹ́ yìí, sí àwa náà ń gbà pé ọ̀rọ̀ Ọlọ́run ní agbára, tí a gbà pé Ọlọ́run lè ṣe ohun gbogbo tí ó bá ti sọ. Ọlọ́run tí ó dá ayé pẹ̀lú ọ̀rọ̀ lè mú ohun gbogbo wá sí ìyanjú fún gbogbo ìṣòro wa pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀. Láìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wo Ọlọ́run. Ìwé ti Hebrew 11:6 ló ń ṣe eléyìí fún wa pé kò ṣeé ṣe láti láìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wo Ọlọ́run. Àbùdá ìkẹrin lélẹ̀ tí a ń gbé yẹ̀wò ní àárọ̀ yìí, a ní àṣálẹ̀ yìí nínú àpele àkórí ọ̀rọ̀ tí a pè ní great faith, the kind of faith that makes Jesus. Ìgbàgbọ́ ńlá irú èyí tí ó ya Jésù lẹ́nu. Ọ̀gá ọmọ ogun náà sọ pé ìkẹrin yẹn náà ni ìgbàgbọ́ ńlá mọ̀ pé ènìyàn kò yẹ, ènìyàn kò yẹ. Great faith recognizes personal unworthiness. Personal unworthiness. So, arákùnrin ọmọ ogun yìí, ó rí wípé ìgbàgbọ́ ńlá mọ̀ pé ènìyàn kò yẹ. Ìdí ni tó sọ pé ó ní èmi kò yẹ. Ọ̀rọ̀ yìí fi hàn pé ó mọ̀ pé kò sí ohun tí òun lè fi ṣògo níwájú Ọlọ́run. Ó mọ̀ pé kò tọ́ sí oore ọ̀fẹ́ Ọlọ́run. Lóde òní, ọ̀pọ̀ ènìyàn ń ronú pé wọ́n yẹ fún ìbùkún Ọlọ́run nítorí iṣẹ́ rere tàbí ẹ̀sìn wọn. Ṣùgbọ́n Bíbélì sọ pé gbogbo wa ni a ti ṣẹ̀ tí a ti kùnògo Ọlọ́run. Ìwé Róòmù 3:20 ló ń sọ eléyìí fún wa pé gbogbo wa ni a ti ṣẹ̀ tí a ti kùnà ògo Ọlọ́run. A kò gba ìgbàlà nítorí pé a yẹ fún, a gbà á nítorí oore ọ̀fẹ́ Ọlọ́run. Kò sí ẹni tí ó lè dúró níwájú Ọlọ́run pé òun tọ́ sí ìbùkún náà. Ìwé Efésù 2:8 ló jẹ́ kó yé wa tí ó ń sọ yìí fún wa. Ìwé Efésù 2:8 ní nítorí oore ọ̀fẹ́ ni a ti fi gbà yín là nípa ìgbàgbọ́, àti èyí ni kì í ṣe ti ẹ̀yin fún ara yín, ẹ̀bùn Ọlọ́run ni. So ẹ̀bùn Ọlọ́run ni. A kò lè gbára wa là nítorí pé a kò yẹ fún. A gbà á nítorí oore ọ̀fẹ́ Ọlọ́run. Kò sì sí ẹnikẹ́ni nínú wa tí ó lè dúró níwájú Ọlọ́run tàbí tí ó lè ṣe ògo pé ó yẹ fún ìbùkún náà. Ara tó ń gbọ́ mi ní àṣálẹ́ yìí, mo tá ń sọ fún wa ni wípé arákùnrin yìí ṣàkíyèsí pé òun kò yẹ fún oore ọ̀fẹ́ èyí tí òun lè rí gbà níwájú Ọlọ́run. Ṣùgbọ́n ìgbàgbọ́ ńlá tí ó ní, èyí ló fi sọ eléyìí níwájú Kristi nílé tí ìwé ìrírí ń tọ́ka sí, pàápàá jùlọ ìwé Efésù 2:8 tí ó sọ fún wa pé nípa ìgbàgbọ́ òun ni a fi gbà wá là. Kì í ṣe nípa iṣẹ́ ara wa tàbí nípasẹ̀ ìsìn wa tàbí nípa ohunkóhun. So nítorí náà, oore ọ̀fẹ́ ni. Lábẹ́ oore ọ̀fẹ́ yìí, òun lọkùnrin yìí ń bá Jésù sọ̀rọ̀. Ìdí ni tó fi wò pé èmi kò yẹ lẹ́ni tí ò bá wa bí òrùlé rẹ̀ lọ. Ṣùgbọ́n sá sọ kìkì ọ̀rọ̀ rẹ, mo sì mọ̀ pé yóò wo arákùnrin mi sàn kúrò nínú àìsàn rẹ̀. Oore karùn-ún tí à ń tọ́ka sí gẹ́gẹ́ bí ohun tí a pè ní àbùdá fún ìgbàgbọ́ ńlá, fún ìgbàgbọ́ ńlá, òun ni wípé great faith amazes Jesus. Ìgbàgbọ́ ńlá ó ya Jésù lẹ́nu. Ìgbàgbọ́ ńlá ó ya Jésù lẹ́nu. Bíbélì sọ pé nígbà tí Jésù gbọ́ ọ̀rọ̀ náà, ó yà á lẹ́nu. Nígbà tí Jésù gbọ́ ọ̀rọ̀ náà, o ya lenu a gege bi iwe ire ti Matthew ti a ti ka fun wa yen ori kejo ese tabawo ese kes ikeware o nigba ti Jesu gbo eno ya o si wi fun awon ti o nto leyin pe lo to ni mo wi fun yin emi ko ri igbagbo nla bi iru eyi ninu awon eniyan Israeli ninu awon eniyan Israeli so Jesu ti ri opo eniyan o ti se opo ise iyanu sugbon igbagbo okunrin yi o ya lenu o si wi pe emi ko ti ri iru igbagbo nla be ni Israeli bi Jesu ti si se ami ati se iyanu to laarin awon eniyan re bi opolopo ti ba gbe pe to ti won si tele to pelu orisise awon ise to se laarin won ko riru igbagbo nla iru ti arakunrin ti a pe ni balogun yi idi ni ti Jesu fi so emphatically ni waju gbogbo eniyan pe emi ko ti ri iru igbagbo nla be ni Israeli so ki se esin kan lo n dun mo Olorun ki se lilo sisosi nikan ki se jije omo egbe ijo ohun ti o dun mo Olorun ni igbagbo tooto ohun to dun mo Olorun ni igbagbo tooto so iyen ni wipe ohun to dun mo Olorun ninu ju o ni igbagbo ni tooto ti eniyan ni si tabi ti o ni niwaju Olorun abuda kefa ti igbagbo nla ni o ni a pe ni igbagbo nla ma n gba ibukun nla great faith receives great blessing great faith receives great blessing ni pari Jesu so fun ọga ọmọ ogun naa pe maa lọ gẹgẹ bi o ti gbagbọ bẹẹ ni yoo ri maa lọ gẹgẹ bi o ti gbagbọ bẹẹ ni yoo ri so yẹn ni ẹsẹ kẹtàlá ni Jesu si wi fun balogun ọrun naa pe maa lọ bi iwọ si ti gbagbọ bẹẹ ni ki o ri fun ọ a si mu ọmọ ọdọ rẹ larada ni wakati kan naa ni wakati kan naa gan ibi sọ fun pe ọmọ ọdọ naa si san ninu aisan rẹ so ọlọrun bukun awọn ti wọn gbẹkẹle igbagbọ kò ra ìbùkún ní tòótọ ṣùgbọ́n ó jẹ́ ọ̀nà láti gba ohun tí ọlọ́run ti pèsè so kí ohun tí a bá wa sọ lẹ́yìn àṣálẹ̀ yìí a ò sọ fún wa pé ìgbàgbọ́ ló ń ra ìbùkún tàbí òun ló níye lórí ìbùkún ṣùgbọ́n ohun tí a jẹ́ kó yé wa ni pé òun ní ọ̀nà láti gba ohun tí ọlọ́run ní fún wa tàbí ohun tí ọlọ́run ti pèsè fún wa tẹ́lẹ̀ rí so igbagbo nla ni a si so fun wa pe igbagbo nla o ma gba ibukun nla ni pari oro mi ni asale yi e je ka ranti awon eko wonyi o se pataki gege bi ohun ti a tin ba wa so e je ka ranti awon eko bi igbagbo nla ti o ni irele igbagbo nla ti o ni re great faith is humble ikeji ni pe igbagbo nla ni aanu great faith is compassionate igbagbo nla gba agbara o gba agbara oro Jesu great faith believes in the authority of Jesus ikerin labe ohun ti a ti so fun wa ni asale yi o ni pe igbagbo nla ma n ya Jesu lenu great faith amazes Jesus ati pe a so fun wa pe igbagbo nla ma n gba ibukun Olorun great faith receives great blessings so ara ninu Oluwa ti o ko ba ti gba Jesu Kristi gẹgẹ bi Oluwa ati olugbala rẹ lónìí ni ọjọ́ ìgbala rẹ ronú pe wàdà kí o sì fi ìgbàgbọ́ rẹ sinu Jesu Christi ene ti o ku fun ese wa ti won si sin ti o si jidide ni ojo keta ki olorun fun wa ni iru igbagbo ti o ya Jesu lenu ti o si mu ogo ba oruko re a gege bi on ti a ti nso ati yi ti a ti gbe yewo ni asale yi igbagbo nla loni gege bi o se gbo mi boya wo ko ti ni Jesu Christi gege bi olu atolugbalare o ti mo eni ti Jesu se oni lojo igbalare oni ni akoko na wa wakati yi ni ronukuwada kuro ni awon ona ise re ronukuwada kuro ninu awon iwa aito won ni gbogbo ronukuwada kuro ninu awon igbe aye ti o ngbe ti o dun mo olorun ninu ki o si wa gba Jesu Christi sinu aye re ko gba gege bi oluwa ti olugbalare ki o fi okan re ati aye re fun patapata nitori ninu agbara Jesu nikan oni igbala wa nitori ninu igbagbo ninu Jesu nikan oni ireti nla wa fun wa nitori ninu igbagbo ninu Jesu nikan ohun la to le se akiyesi wipe o lo ni agbara lori eto aye wa gbogbo vat ohun lo le soro jade tase tase to le ba isoro aye wa wi so nitori na faye re fun loni tabi iwo n gbo mi onigbagbo ni o tele sugbon o n lati mu ki igbagbo re ko tubo lagbara si ninu olorun egbon kan ti Jesu so o ni ni aarin awon omo Israeli bo ti ba won gbe pe to bo ti se orisisi ise iyanu to laarin won bi ohun ti bi opolopo ti tele ohun leyin to sibẹsibẹ ohun ori igbagbo ti o dabi iru eleyi ti arakunrin ti a pe ni balogun yi a ri pe balogun yi ba se so fun wa naa ni pe o ni opolopo awon omo ogun eleyi ti o le pase fun pe e se le kan si se lo ba kan si lo be sugbon o wa si abe atelese ni to gbagbe alase ni ni abe ni ti gbogbo ase yoku ti o teriba fun idi ni to wa si abe atelese Jesu to si wa so niwaju re pe arakunrin omo odo mi nsa isan imi si mo pe iwo le mu larada igbagbo nla ni ki wa se yen nikan sugbon arakunrin igbagbo wipe ko digba ti Jesu ba se wonu ile ohun wa ko kan sa so kiki oro re ni o gbagbo ninu oro re abajo ti gbe le so pe ni atete ko si ni oro wa oro si wa pelu olorun olorun si le oro na o ni nipa oro na la nipa se oro na la da un gbogbo leyin re ko si nkan miran ta da mo so yen ni pe nipa se oro la ri da un gbogbo oro yen lagbara to be ke nitori pe nipa se oro olorun fi da aye oro na ni arakunrin gbekele to gbagbo pe ki Jesu so won si gbagbo pe yóò mu arákùnrin larada so ro béèrè lọ́wọ́ ọlọ́run ní àṣálẹ́ yìí pé kí ọlọ́run kó ro ìgbàgbọ́ rẹ lágbára kó tún ìgbàgbọ́ rẹ ṣe kí ó mu kí ìgbàgbọ́ rẹ kó túbọ̀ sanra sí yóò sì dára fún wa ní orúkọ Jésù Kristì olúwa wa ẹni tí ó ti ń bá wa sọ̀rọ̀ òun náà ni olùṣọ́àgùtàn Jéjé Malik láti inú ìjọ Fonte Independent Baptist Church Ṣàó ní ojú ọ̀nà ìdíkò tó lọ sí express bẹ́ẹ̀ náà ni a ní ìjọwa tó wà ní ìlú Ìlọrin ní Tanki Òkè Odò ní opposite Educational Resources Center nílùú Ìlọrin fún ìmọ̀ràn tàbí ìbéèrè a lè pè sórí aago yìí 0069452428 lẹ́ẹ̀kan sí 0069452428 tàbí kẹ́ẹ̀pẹ̀ sórí 090 16 090-16-53-5627. Ẹ̀jẹ̀ ká gbàdúrà. Olúwa Ọlọ́run wa, a dúpẹ́ fún ọ̀rọ̀ yín tí ẹ ti tún rán jáde sí wa ní àṣálẹ́ yìí. A dúpẹ́ fún gbogbo ọkàn tó ti gbọ́. A dúpẹ́ fún àwọn ọkàn tí ẹ fọwọ́ tọ́ lọ́wọ́lọ́wọ́. A gbàdúrà pé kí ẹ̀yin Ọlọ́run kí ẹ túbọ̀ rú gbàgbọ́ wa lágbára sí. Kí ìgbẹ́kẹ̀lé wa kó túbọ̀ lè pọ̀ sí ní inú ẹ̀yin Ọlọ́run. Fún gbogbo ọkàn tí ò ti mọ̀ yín, gẹ́gẹ́ bí wọ́n ti gbọ́ ọ̀rọ̀ ní àṣálẹ́ yìí, olú ẹ̀fọ́ tọ ọkàn wọn, ẹ̀wọ́ ayé wọn rí, ẹ sì bá ọkàn wọn pàdé, kó sì dára fún gbogbo wa. Ní orúkọ ńlá ti Jésù Kristì, Olúwa wa. So, ní ọjọ́ mẹ́jọ, a ó tún tẹ̀síwájú. Bí Jésù bá ti dé, ní orúkọ ńlá ti Jésù Kristì, Olúwa wa. Ẹ ṣé.

0: music lives. Okay.
1: Okay. Tí kò lẹ́ja bá kàn nínú.
2: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
1: Ètò eré ìdárayá.
3: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
1: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
3: Akinyin o.
4: Akinyin àlùyìn lọ́gbẹ́nu.
3: Bàrìbà.
4: Lórílẹ̀-èdè Nàìjíríà.
1: Mélòó mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
5: The time is 9:00.
6: Ago mẹ́sàn-án ti lù.
7: Kásùn láyọ̀, ètò tí a ṣàgbékalẹ̀ fún àtúntò ìdílé. Kí ló yẹ kí n lọ́kọ láyọ̀ ó mọ̀? Ìdílé ò gbọ́dọ̀ dàrú. Aagogo mẹ́sàn-án àṣálẹ̀ ọjọ́ Monday lórí ìkànnì Diamond 88.7 FM. Ìrìn àjò ìfẹ́ ní abala àkọ́kọ́ tá a ti ń fi ọ̀rọ̀ wá lọ́kọ láyà lẹ́nu wò.
8: Inú mọ́tò lèmi àtọkọ mi ti pàdé.
7: Abala kejì ìdílé aláyọ̀ ni. Abala yìí láti ń gbàlejò àwọn ọ̀mọ̀ràn tó mọyínú gbénú kara wọn.
9: Owó jẹ́ ìkan lára àwọn èròjà tí ó gbọ́dọ̀ wà nínú ohun tí a fi ń ṣètò ìfẹ́ yìí.
7: Ẹgbà mí mọ̀ràn lábala kẹta. Bí ọ̀rọ̀ bá kọ òkè tó kan ilẹ̀, ó níbi ká gbé kà sí.
10: Ẹ dákun, ẹgbà mí ní mọ̀ràn yìí tí yín náà ní bàjẹ́.
7: Ẹ̀yin olólùfẹ́ ó yẹ tó súnmọ́tò sí. Agbólóhùn bí ọ̀jẹ̀, olóyèdè Ṣèyí Jacob Àkọ́bí látọ́kọ ètò Kásùnláyọ̀. Gbogbo ọjọ́ ajé Monday ní aago mẹ́sàn-án àṣálẹ̀ lórí ìkànnì Diamond 88.7 FM. Ẹ máa gbọ́ gbádùn.

olólùfẹ́ Èkùrọ́ lalábákú ẹ̀wà bójú ń rọ bóòrùn ń ràn bí ètí máa ń ṣẹ́ bí òjò ń kù lákọ lábo tí ara ń ṣẹ́ wàràwà tímí ní tiẹ́ lójoojúmọ́ ayé olólùfẹ́ ṣé bí ojú ò bá kúkú ti ti ẹ̀yìn ìgbẹ̀tì ojú ò nílé ti Èkó láéláé bójú ò bá ti ti olólùfẹ́ mo gbàgbọ́ pé ojú ò lè ti fẹ́ ẹ̀ka lẹ́sà ẹ̀ka lẹ́mà ẹ̀ka lẹ́mbi gbogbo tẹ́ ẹ ti láǹfààní àti máa gbọ́ wa lálẹ́ òní o ṣé àlàáfíà ni mo bá yín ṣé ilẹ̀kẹ̀ ń fọwọ́ yọ. Ṣé inú ìdùnnú àtayọ̀ ni mo dé bá yín lálẹ́ òní? Kásùn láyọ̀ alẹ́ ọjọ́ Monday. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé abala mẹ́ta lètò òun gbé dání. Abala àkọ́kọ́. Òun náà ni ìrìn àjò ìfẹ́.

emi o ma ju si yin eyin o ma da pada ka ma ki gbugbu awon ti a jo nwole ba se nwole sheyi je ko bu yin na ni o akobi molebi bo ba ti dale ojo monday bayi ọmọkùnrin dúdú bíi kóroṣin yẹn náà ni tí gbogbo yín panu pọ̀ pé ní balógun ọ̀fẹ́ ṣe mo bá yín dáadáa ayọ̀ bàbá ayọ̀ ọkọ̀ ayọ̀ rèé lábala ti ìdílé aláyọ̀ lónìí ajọgbe n to da yẹ wo irin ajo ofe nla fi ṣide eto ṣe wari abala egba mi nimoran ṣo le ṣẹlẹ ṣa ṣo ti gboru eri wọn ba mi fun yawo mi loyun wọn tun ni apin owo ti wọn o fi sẹyun san emeko o eni o sele si lo n bere imoran oga nla se lafia ni ajibashir victoria jeje ade komolafe e ma seun oju oni tiyin oju ki tina le adawari tutu Akintola Gbenga David Adedeji O Adedayo E seun o adupe ki a te si waju bayi Oluwa Gbemiga okike ẹ ṣeun mo dúpẹ́ lábala àkọ́kọ́ lálẹ́ yìí lábala ìrìn àjò ọ̀fẹ́ kí ni nǹkan náà tí ó lè pẹ̀tù sí yín lọ́kàn kíákíá tí máa mara yín rọ̀wọ̀ tí máa mú ìbínú kúrò lọ́kàn yín nínú ìrìn àjò ọ̀fẹ́ lákòókò tí inú yín bá ṣe bí ẹni ru lákòókò tó bá ṣe bí ẹni pé inú yín ó kàn dédé ru àbí nǹkan tó bí yínú ṣẹlẹ̀ nínú ìrìn àjò ọ̀fẹ́ kí ni nǹkan náà tó lè mú yín wálẹ̀ ní tàwọn alákọ̀wé tó bá ti jóbìnrin ni tó bá ti ń you see kíní kan tó bá ti ń sọ̀rọ̀ tí ń sọ̀rọ̀ tí ń sọ̀rọ̀ bá ṣe máa ń wonú fíìmù ni èmi náà ṣe irú ẹ̀rí ìjọ kan ó bù mí lọ́wọ́ why you do that why can I can do why is it àwọn eléèbù tí ọkùnrin bá ti sún yóò ẹ̀kan rí pé ọkùnrin yẹn yóò máa súnmọ́ tó bá ti ń súnmọ́ ẹ̀kan ní sinima yóò kàn náwó sí báyìí yóò fi ẹnu sí lẹ́nu nǹkan ara rẹ̀ ó bá wálẹ̀ ǹjọ́ mo ti ra ẹ̀rẹ̀ láfíríkà ìgbà tí mo jẹ ẹ̀yìn ọdún kẹta ẹni ó gbá mi létí tó ń bá mi jiyàn pé no mi ò gbá etí ẹ̀ náà you have done the right thing ẹni olùmìdí calling samuel

0: kò gbére gbé àwọn tí wà lẹ́lẹ́rìn jàre ṣe láàfíà. 091-365-56952 091-365-56952 Kí ni nǹkan náà? Tó máa mú yín wálẹ̀ nígbà tí inú bá ti bí yín tí parameter yẹn bá ti ń hi Yes, sir.
1: Ẹkún tí èmi.
0: Àdúpẹ́ o.
1: Ẹ ti kú ọjọ́ òbí àná.
0: Àdúpẹ́ sà.
1: Ẹ sọ̀pọ̀ láyé.
0: Àmì o.
1: Ẹyin ò ní dúbàjẹ́ o.
0: Kí ni nǹkan náà tó máa ń mú yín lọ́kàn balẹ̀ tí inú bá bí nínú ìrìn àjò fẹ́?
1: Ẹ kò sí nǹkan tí máa ń mú mi lọ́kàn balẹ̀ ju pé tí mò ń bá ń bínú tí ìyàwó mi bá tẹ̀ wọ́n bá ti bẹ̀ mí. O ti tán náà nù.
0: O ti tán náà ni ẹ.
1: Bẹ́ẹ̀ ni.
0: Kó kàn ṣàbẹ̀ yín pé máa bí inú na.
1: Lóòótọ́ ni mo tẹ ẹsẹ̀ tí mo tẹ ni mo tẹ̀ rí. O ti parí nù.
0: Ẹ ṣeun. Ọlọ́kàn tuntun bí àdàbà làwọn ń tiwọn. Adédèjì O Adédayọ̀ wọ́n ní if she cook my best food, I will just forget everything. Abayo fẹ́ràn ìwà gan. Hello, ẹ̀kálẹ́ o.
2: Hello, ẹ̀kálẹ́.
0: Ẹ̀kálẹ́ sà, yes sà.
2: Bàṣírù látòsí rẹ̀ jọ ọ̀gá náà orí àkọ́bí.
0: Ọ̀gá ńlá o.
2: Ọ̀gá o.
0: Ṣé dáadáa ni? Kí ni nǹkan náà tí ìyàwó ọ̀gá ńlá máa fi mú yín lọ́kàn wálẹ̀? Tó bá dàbí ẹni pé wọ́n ti tẹ̀là.
2: Òdìyé mi ẹ̀ jẹ́rìí kí wọ́n ọba bẹ̀mí kílẹ̀ bí ọtí ọba ṣẹ́ sọ́yìn sí. Lọ́nà tí wọ́n sọ́dọ̀ tó bá ti bẹ̀mí sí ẹ̀dá kan náà bínú ẹ̀ka ní ẹ̀ka. Tó ní tí wọ́n á rántí mo lè gbé mo ti kò máa tí wọ́n á rántí gbà ẹ̀fẹ́ káàbí fẹ́ láǹgbà wọn. Ní tí wọ́n á rántí tó àmọ́ tó wá pé ọba ń lagídí náà wípé kò sí ẹ̀kẹ́ tó fún mi wọn ìpínlẹ̀ olóko ni bísí àtúntò ènìyàn náà wípé kẹ́jù kan lọ.
0: Tó bá ti agree pé ó tọ́ ní nǹkan yẹn mo mọ̀ pé mo jẹ̀bi tó bá ti mẹ̀ṣẹ̀ lẹ́ṣẹ̀ tó wá bẹ̀bẹ̀.
2: Bẹ́ẹ̀ni báwo obìnrin sọ́bọ̀ gan-an wọ́n takú gan-an ni pé kò sí ọ̀ṣẹ̀lẹ̀.
0: Pé kí ló fẹ́ ṣẹlẹ̀ gangan.
2: Ilé yìí wà kí tara ọtọ́lọ ni ó jura wọn lọ yẹn àgbà ó jura wọn lọ. Mo ti gbálé gbé wọn kọ́lé gbé mo ti kọ́lé.
0: Gbà yẹn lẹ́wà sọ fún pé stop ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n tó bá ti bẹ̀bẹ̀ ẹ̀ máa ní. Pé eré ìbílẹ̀ tọjọ́ yẹn gan máa tún dún yàtọ̀. Ojú máa rọ̀. Ara fẹ́ sán, òjò fẹ́ rọ̀. Alright, ẹ ṣeun gan ni.
2: Mọ̀lẹ́bí.
0: Hello, ẹ̀kálẹ́ o. Ẹ̀kálẹ́. Orúkọ yín. Ẹ má ṣe.
3: Long life o,
0: àmì, àmì, àmì Jésù. Mọ́mí Destiny. Tí dádì Destiny bá mistakenly tẹ̀là, kí làwọn nǹkan tí wọ́n lè ṣe fún yín tó máa ń jẹ́ kí ọkàn yín tutù pẹ̀sẹ̀?
3: Ó máa kì yín lórí kì.
0: Bí ìyá Destiny Ìlàrí ọmọ bẹ́jì yẹ kú atálàálọ̀. Ṣé dádì ṣáà mọ gbogbo nǹkan tẹ́ ń sọ yìí? Ṣé ń gbọ́ wa bá ṣe ń sọ yìí? Ok. Ẹ já wọn sí tó bá pẹ́ tí ìfijọ́ kan já wọn sí dáadáa rí. Ẹ ṣeun. Ilé yín ò ní dàrú.

0: Hello. Hello. Se eni ba mi sun die ko jagere o. Se tun mu.
1: Oda.
0: Baba omo Tayo e ka le yi o. Gbogbo awon adura te fi ranse e ma seun. Hello, e ka le o.
2: E ka
0: le ma.
2: E
0: se o, Edumare n to. E seun o, ami o. Kini nkan ti o ma mu yin lokan bale to ma mu yin wale nigba to pada bi pe inu bi a ke sha rin kori maji boya ti dadi ba se nkan to bi yin nu
2: wa ti se ka to bi mi nu wa ma wo mi a to ma wo ra wa ma wa so si a so you can't say common story you can't ma wa ni a ya common story
0: wọ́n tún fi common síwájú sorry bó ṣe yẹ kó máa rí náà nìyẹn ìjà ìfẹ́ eré orí ìtàgé ni ìjà gidi oníṣẹ́lẹ̀ láṣẹ Edumare but normal kí ni nǹkan yẹn tó yẹ pé ẹ̀yin gan mọ̀ pé ẹ máa expect kan ṣe tó máa ti sọ sorry ẹ máa ń fẹ́ kan sọ sorry torí ẹ mọ̀ páwa ọkùnrin ò ní fẹ́ kọ́kọ́ gbà bi oni dan fun eko ni bi oni dan fun eko ni bo je bi yo kokko ni ki lo se ori mi ni ori ran ni e ti je bi now e ma tu fi gboju si ife yin adale o e bara yin kale

ẹ̀jẹ̀ ń rọra bomi là ń ránpẹ́ báyìí. Adébáyọ̀ Sunday. Wọ́n ní ìyàwó tàwọn kan ní wá eré là ń ṣe náà. Eré mò ń bá ẹ ṣe. Kò tí tó nǹkan téèyàn ń bínú lé lórí. Jẹ́ àwọn èèyàn wa lórí WhatsApp.

Ẹyin ti ẹ n fọrọ ranṣẹ lori WhatsApp ẹ dakun ẹ ṣe favor kan fun mi ẹ ma ba wa fi orukọ yin si ẹ ṣeun ẹ jẹ n gbe kan na awọn olorin wa wole ka tẹ siwaju sabala to kan lori eto ẹ ku kalẹ.

Bẹ́ẹ̀ni o, ìfẹ́ wa á dalẹ̀ láṣẹ Ìdùmàrè. Ẹ káàbọ̀ padà sí abala ẹlẹ́ẹ̀kejì lórí ètò yìí. Ìdílé aláyọ̀ lápẹ́ abala yìí. Abala ìdílé aláyọ̀ la rọra wọ̀ ní wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ yìí. Àlejò wa ti wà ń kalẹ̀. Ohun tí a máa gbéyẹ̀wò níṣe pẹ̀lú ọ̀rọ̀ ìṣúná.

0: Oda, ẹjẹ́ ń pe àlejò wa wọlé láì fi àkókò ṣòfò. Ẹjẹ́ kí ń pe àlejò wa tòní wọlé. Ẹ kú kalẹ̀.
1: A tún ti bọ́ sí abala míì báyìí lórí ètò wa ètò yín Kásùnláyọ̀ ti ọjọ́ Monday. Abala tá a wá bọ́ sí yìí ni abala tó jẹ́ wípé èmi àti yín a máa gbádùn ara wa dáadáa. Ẹ pe àwọn tí wọ́n ti wà nílé ọkọ àti àwọn tí wọ́n ti níyàwó nílé kí wọ́n súnmọ́ di rédíò báyìí. Ìwọ tó sì jẹ́ wípé bachelor ni ẹ súnmọ́ bí o. Àwọn obìnrin tó ti tó ọkọ fẹ́ ẹ̀yin náà súnmọ́ bí torí pé gbogbo wa ni ó ṣe láǹfààní. Ẹ sọ fáwọn ọmọ kéékèèké kí wọ́n lọ sùn. Abala tá a bọ́ sí náà ni abala ìdílé aláyọ̀. Lábala yìí ohun tí a máa ma gbéyẹ̀wò ni tí ó ṣe gbogbo ìdílé láǹfààní àti àwọn tí wọ́n múra láti ní ìdílé tiwọn tí wọ́n fi ní ìdílé aláyọ̀. Kákó sọ pé ká ba lè ní ìdílé aláyọ̀ la fi pe abala yìí ní ìdílé aláyọ̀. Alálejò pàtàkì lórí ètò yìí lálẹ́ òní. Ẹnu oníkan láti gbọ́ pọ̀ wọn ẹnu ọlọ́fà láti gbọ́ mọ̀ ta. Ẹnu wọn náà lẹ́ẹ̀tì gbọ́ orúkọ wọn. Ẹ kàálẹ̀ sá.
2: Ẹ kàálẹ̀ o. Ẹ ṣeun. Gbogbo àwọn èèyàn wá nílé.
1: Àdúpẹ́.
2: Orúkọ tèmi ni Ọ̀gbẹ́ni Òkéṣọlá Ayọ̀ mi pọ̀ sí.
1: Alàgbà Òkéṣọlá Ayọ̀. Ohun tí a jọ fojú sunkún wò lálẹ́ òní náà ni ètò ìṣúná nínú ìdílé. Àwọn èèyàn a máa sọ oríṣiríṣi ọ̀rọ̀ tó bá di ọ̀rọ̀ owó. Ó láìkò owó jù ṣètòrí owó ló ṣe fẹ́ mi ni kò mówó ná ìnákúná ẹ ti pọ̀ jù àwọn ọ̀rọ̀ yẹn la fẹ́ dáhùn sílé ni. Ibi tí a sì ti bẹ̀rẹ̀ náà ni pé àwọn èèyàn máa ń sọ̀rọ̀ kan pé owó kọ́ nífẹ̀ ṣe lóòótọ́ ni. Kí lẹ rí sí ọ̀rọ̀ yẹn?
2: Ẹ ṣe olóòtú. Ṣẹ̀rí àwọn tí wọ́n sọ wípé owó kọ́ ni ìfẹ́. Wọn ò ṣì rí lóòótọ́. Owó kọ́ ni ìfẹ́. Àmọ́ gẹ́gẹ́ bí èmi ṣe máa ń sọ fún àwọn èèyàn.
1: Àmọ́ wo ló tún wá wà ń bẹ̀?
2: Òun náà la fẹ́ ṣàlàyé yìí. Ìfẹ́ dàbí irúgbìn ni. Èyí táwọn òyìnbó ń pè ní seed. Ṣẹ̀rí irúgbìn dára lóòótọ́. Àmọ́ irúgbìn tí a bá fúrúgbìn tí kò rí ààyè tí ó dá láti dàgbà. Irúgbìn bẹ́ẹ̀ kò sí bí irúgbìn náà ṣe lè dára tó á padà kú ni o. Ó dẹ̀ ní àwọn ohun èròjà tó gbọ́dọ̀ kóra jọ láti lè mú kí irúgbìn kó dàgbà kó dẹ̀ ṣe dáadáa. So nínú ohun tá à ń pè ní ìfẹ́ yìí owó jẹ́ ìkan lára àwọn èròjà tí a gbọ́dọ̀ tí ó gbọ́dọ̀ wà nínú ohun tí a fi ń ṣètò ìfẹ́ yìí kí ìfẹ́ ilé dàgbà kó dẹ̀ lè ṣe dáadáa.
1: Nítorí náà bẹ́ẹ̀ ṣe sọ pé owó kọ́ nífẹ́ yẹn owó wà lára tí ò ní jẹ́ ìfẹ́ okú.
2: Bẹ́ẹ̀ ni o.
1: Kódà a jẹ́ wípé owó ṣe pàtàkì nínú ìrìn àjò ọ̀fẹ́.
2: Bẹ́ẹ̀ni.
1: Tá a bá wá ń sọ lọ tá à ń sọ bọ̀ bóyá àwọn tí ọkùnrin ó pàdé obìnrin tó fẹ́fẹ́ àbí obìnrin lórí ọkọ̀ tó fẹ́fẹ́ ìgbà wo ló yẹ kí wọ́n tó mẹ́nu lé ọ̀rọ̀ ìṣúná. Báwo la ṣe ṣàkóso ọ̀rọ̀ ìṣúná bàbá tá a bá rí àwọn obìnrin àbọ́kùnrin wọ́n pàdé tẹ́yìn alákọ̀wé wọn pè ní courtship àbí wọ́n wà ní relationship n tí wọ́n mọ̀ bára wọn sọ náà ni pé wà o má jẹ́ àṣekọjá ìyára wa o ọmọ mẹ́fà la fẹ́ bí o ọmọ mẹ́jọ ni o ọmọ méjìlá lèmi fẹ́ bí o wo èmi ò lè gbé ní abúlé o ìgboro ni mo fẹ́ ká a máa gbé o. Nínú àwọn oríṣiríṣi plans tí wọ́n máa ń yà fúnra wọn ní lọ́kọláyà nínú ìgbéyàwó ìgbà wo ló tó yẹ ká mẹ́nu lé ọ̀rọ̀ báwo là á ṣe ṣe àkóso ìṣúwó náà wa nínú ìdílé.
2: Olóòtú ṣẹ́rí kò sí ìgbà tó pẹ́ jù kò dẹ̀ sígbà tó yá jù láti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa ètò ìṣúwó náà nínú ìgbéyàwó.
1: Tí mo bá rí ọmọ gé lónìí mo lè mọ bá a sọ lọ́la pé wá bó la ṣe ṣètò owó wa.
2: Ṣẹ́rí ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé nínú ìbánidọ́rẹ̀ẹ́ àbí ìgbéyàwó ohun tá à ń ṣe tó pọ̀ jù òun ni ètò ìṣúwó náà. Pátápátá ẹ̀ ká sọ pé èèyàn kan ní bí á bí ọmọ 60 kátẹ̀ ló wọ́n fẹ́ bímọ wá bímọ bí 80. Ṣẹ́rí iye ìgbà tó máa fi sọ̀rọ̀ owó ó ju iye ìgbà tó máa fi sọ̀rọ̀ ọmọ lọ. A lè máa bímọ lójoojúmọ́ a lè máa bímọ lóṣooṣù ṣùgbọ́n ojoojúmọ́ là ń ná owó. So kí ló wá dé tó ẹ pé ohun tá à ń ṣe lẹ́ẹ̀kan láàrin bí ọdún mẹ́ta òun là á kọ́kọ́ máa sọ ohun tá a wá nílò lójoojúmọ́ a wà fi sí ẹ̀yìn kò yẹ kó rí bẹ́ẹ̀.
1: Ó túmọ̀ sí pé ká tó fẹ́ra wa sílé o ye ka ti ma so
2: beni
1: nipa eto suwo na
2: beni
1: nigba ta ba ti wa fera wa le bayi ta boya aran ti so ori opolopo awon ti won gbo wa nle daddy ati mommy o ma fera won se ye bayi pe
2: ah de so to
1: se mi gbo se so to wo ati pe awon mi na e ba di pe e pade e ti fe ma fe ra o e ti gbagbo pe e ti jo fe nu ko pe iwo ni ma fe nkan kan a di pe ma binu show ni change ise to nse bayi iyawo lo nso foko be mommy mi okunrin mi wa be mommy mi Cecilia ti like owo ju ah ah ruka ya o ba mi so nkan mi a foro owo e kile yiri si yen
2: ah
1: ndori o ma nje ko obirin mi wo pe ko ma ro pe mo like owo ko ma ro pe owo nikan ni tori owo ni mo se fe fe ohun o
2: yari ah
1: iru mi bayi awo ma so nge ki se tori owo mo se fe o
2: ah won o si wi
1: okay
2: ko se tori owo lo se fe yin amo ah owo pelu ohun to mu won duro ka ma ton ra wa ohun ti mo fi so ni bere wi pe ko si igba to yaju ko de si igba to peju lati soro eto osuwo na ninu igbeyawo eri ti a o ba so lati ibere sugbon ta ti wa ninu igbeyawo bayi ti a wa ngbo iru eto bayi lori radio ti won se idanileko fun wa a le pe ra wa joko bayi ka de bere si ni so lori pe bawo la se fe se eto osuwo na wa ah iye ah kini iye owo ti on wonu apo wa ni ore kore kini iye owo ti on jade kuro ninu apo wa lore kore ka wo se a npa iye owo to toye ta na abi a npa ju ye ti a na lo gbogbo awon nkan bayi la gbodo gbe yewo ni asiko ti aba koju to ba koju wa
1: eyin fun awon ti gbogbo yi eyi le ta tin so boy fun awon ti won ti loko ti won ti laya ti won tin fe bere rin ajo yen ni oro yi ba wi pupo sugbon eleyi awon tan ti mari tabi ton sise mari tabi ton ti mari fojo pupe loro eleyi ba wi kini ero yin lori oro joint account
2: ah seri oro ti oloyinbo ma so po sensitive ohun loro te bi re yen ah gege bi won ba iriri temi ti ri
1: okay
2: ati experience temi gan
1: iriri yin so
2: ninu igbeyawo seri joint account ko n se ohun to buru
1: okay
2: amo o tun le je ohun to buru ti a o ba fi ogbon ki a fi se eto don pe ni manage joint account o dabi igba kan ti arabirin kan wa bere imoran lowo mi ni pe o fe mari o ki lo fe se si joint account o mo lo da ti e ba ma se joint account ti a ba ti fi nkan kan pe ori account yen wahala le wa o
1: okay
2: ta ba ko ni gba ka kojo ma pawo papo ka kojo ma pawo papo iwo need ti bi omun be iwo need to omun be in to sele ni pe gbogbo a le jo ni need kan na papo at the same time
1: okay
2: to ba de ya party kan le ma fi pe ah eni bayi lo na owo ju ninu owo ta jo npa eh family bayi lo na owo ju ninu owo ta
1: jo npa e se o e ka bo lati ibi ta jo ra fe se ra jo ranpe yen tori eyin ololufe na ni mo se
2: account yi o capital project wa la fe ma fi sibe o
1: o tun mo se pe won mo da owo jo sinu account
2: yen sinu account yen ni
1: gbogbo owo se nbo ni won mo da jo sibe
2: koko dara to
3: ko yi o iroyin ayo ni mo mu wa fun gbogbo eyin agbe oni nkan osin ile ise bi and freedom nigeria enterprises ni sure plug to ba je tin nkan osin lorisirisi eyin agbe olosin eja olosin adiye agutan ewure agbo malu eoro elede ati bebe lo e kan si ile ise bi and freedom nigeria enterprises fun gbogbo livestock feed poultry feeding ingredient ati general contract o tan sibe o won tun she pack smoked fish gbogbo eyin iyawo ile olu ile ise won wa ni adojuko Saint Mary Catholic Church Asadam Road Ilorin Ipinle Kwara ele kan si won lori awon ero ibanisoro yi 08034182374 ati 07039107071 B&G Freedom Nigeria Enterprises awon gogo lori agbe
2: won ba nkan ti sugbon ibi ti won ti le get e wrong ohun ni pe ti won o ba ti ni ohun ton pe ni financial literacy latile se ti won ba ti ni financial literacy
1: yawo le ni financial literacy e ko isuwo na na la se menu le lale oni o da lori oro joint account yen ni ma fi wonu ile pe ki le ro po ma sele abi so ye ko fa awuye wuye ti yawo ba n gbowo jo ko lo tori nu agbaye ti mo se lekan yen owo ti awo
2: gbe dokolo ben ti ari ko ye ko fa awuyewuye
1: a ma sele be
2: a ma sele
1: be one of those things
2: a ma sele be
1: iyawo le lowo
2: dokolo
1: iyawo le owo osu iyawo le ipoju tokolo iyawo le ma rowo ni business eju tokolo
2: ben
1: ko
2: ye ko da wala
1: affect isuwo na won
2: ara at all ohun ni won se gbodo ni ohun ton pe ni financial literacy iye elo la no si nkan bayi elo la nda si nkan bayi elo la ntoju fun nkan bayi ti gbogbo kini e ba ti to ba je pe won ti se eto e lati le tele iye ti won ba nfi sinu joint account won ni da wahala le
1: oda e je ki n sare mu ki n fun awon olorin wa ilaye ki won fun wa lorin ni iseju kan e wo kasun layo tale ojo monday le n gbadun yi loko laya e sumo to si e je ajo keko tori wipe abala to tun kan leyin eto yi la yin abala ta wa yi e gbadun e dada mo n bo na

àwọn àtẹ̀jíṣẹ́ tẹ́ ti fi rán ni tipẹ́ tipẹ́ ọ̀pọ̀lọpọ̀ nu wọ́n ṣẹ̀ wá wọlé báyìí ni o. Madam yìí ni Eka Lesa, orúkọ àwọn ni wọ́n ti ṣàdúrà púpọ̀ fún wa. Mrs. Adesola, wọ́n ní nǹkan tó máa ń múnú àwọn ọ̀rọ̀ táwọn bá bínú ni pé tọ́kọ àwọn bá ti ní ó yá máa dìá má bínú tó fa àwọn mọ́ra tó ní ó yá máa bọ̀ bọ́ sí bí tó wá fi ẹnu kọ àwọn lẹ́nu ara àwọn máa balẹ̀ wẹ̀ sí inú àwọn awá rọ̀. Miriam Sadiq, wọ́n fàdúrà ránṣẹ́ sí wa, wọ́n ní àwọn ń gbádùn ètò yìí o, ọlọ́run wọn máa tún ilé àti ọ̀nà àtiwà náà ṣe àmì o, ilé yìí ò ní dàrú o.

0: Ẹṣeun, ẹ jẹ́ kí n wá pé ẹni ọ̀rọ̀ kan lálẹ́ yìí wọlé.
1: Ìwọ ni mo fẹ́ràn jù ní gbogbo ayé ṣùgbọ́n.
0: Ẹ ṣeun kó tó di pé màá pe àwọn tọ́rọ̀ kan wọlé. Ẹ má gbàgbé pé ní nǹkan bíi ọjọ́ díẹ̀ sẹ́yìn lórí ètò yìí gbogbo ẹ̀yìn tẹ̀ ń fọkàn bá wa bọ̀. Ọmọkùnrin kan pè wọlé, orúkọ wọn ń jẹ́ Emmanuel. Nígbà tá a sọ̀rọ̀ ọmọkùnrin kan tó ní mọ́mì tó tọ́jú òun kì í ṣe ìyá òun, ṣùgbọ́n ìyá òun gbà tó òun mọ̀ wọ́n, òun máa ń yọ́ ẹ̀ ó máa ń jí ẹ̀ lọ kí wọn ó máa ń yọ́lẹ̀ lọ kí wọn.

0: ọkùnrin kan náà wá pè wá pé ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí bí kókó orí ọ̀rọ̀ òun náà ṣe rí ni. Nígbà tí ó fi kòlẹ̀ ọ̀rọ̀ ẹ̀ lọ́jọ́ náà, ọkàn àwọn abiyamọ bíi méjì mẹ́ta pa mí. Ọmọkùnrin yìí wà lórí wheelchair, kò lè rìn. Àwọn èèyàn kan wá pè náà lọ́jọ́ yẹn, mo ní tó bá ti dẹ̀yìn ètò kọ́mọkùnrin yẹn gbìyànjú kó jẹ́ àjọ sọ̀rọ̀, àmọ́ bó ti ṣe rí kò padà reach out títí di àárín ọ̀sẹ̀ tá a wà yìí. Mo rò pé wọn ò rí nọ́mbà mi gbọ́yé ní àkókò náà. Nítorí náà, Emmanuel ó nílò ìrànlọ́wọ́ yín o, ẹ̀yin ọmọ Nàìjíríà. Kìí ṣe nǹkan tí ètò yìí wà fún nìyẹn, ṣùgbọ́n ti ẹ̀yí ó bọ́ sí ọ̀gangan ohun tí à ń bá bọ̀, tó sì lè jẹ́ ọ̀nà kan gbòógì tètò yìí náà fi kópa tó dà nínú ayé ọmọkùnrin ọ̀hún. Gbogbo ẹni tí ó bá ní nǹkan pàtàkì tí wọ́n lè ṣe fún Emmanuel, tí òun náà yóò fi lè rí nǹkan kan fọwọ́ pa, tí ó fi lè rí nǹkan kan ṣe, ẹ lè já sọ̀rọ̀ lẹ́yìn ètò. Ẹ lè pe atọ́kùn lẹ́yìn ètò, tàbí fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ohun tí mo wí yẹn lórí 07037944104. Àbáyọ̀mí búrẹ́dì ní ká fún àwọn olólùfẹ́ ètò yìí tí wọ́n ń gbádùn wà dáadáa ní búrẹ́dì. Bákan náà ni a ní amọ́gbàgbé àti bá wọn sọ fún èèyàn pé àwọn ń fẹ́ alágbàtà o. Ní gbogbo àdúgbò yín bíi tẹ́ ẹ ti ń jẹ́ tẹ̀ ń gbádùn ẹ̀. Bẹ́ẹ̀ bá fẹ́ jálágbàtà, àwọn ẹ lè pè wọ́n lórí 07066722755, 07066722755, 07066722755. Àbáyọ̀mí búrẹ́dì, ẹ̀yin tí ẹ bá nífẹ̀ẹ́ sí èèyàn méjì mẹ́ta àkọ́kọ́ tí wọ́n bá yọjú sí wa ní àárọ̀ ọ̀la kó tó dàgò mẹ́sàn-án àárọ̀, ìbéèrè àkọ́bí lẹ́nu géètì, ẹ̀yin náà láǹfààní àti jẹ búrẹ́dì aládùn tí ń wálé àti lè ṣe Àbáyọ̀mí búrẹ́dì. Ó dá bàbá ẹ kú kalẹ̀, ẹ mọ́ bínú. Ẹ dákun, mo fẹ́ rọ gbogbo ẹ̀yin tí ẹ ń pè lójú òpó yìí lọ́wọ́ báyìí, ẹ mọ́ tí ì pè, ẹ jẹ́ àjọ gbọ́ ohun tí bàbá yìí ń fẹ́ ìmọ̀ràn wa lé lórí.
1: Torí kẹ́mọ́fẹ́ bá mi sọ ni pé àwọn ìyá tó mi iṣẹ́ tí mò ń ṣe iṣẹ́ ìránṣẹ́ ni, àmọ́ alágbàtà kan jẹ́ pé ìpòrí ìlú náà ó wá fi àmọ̀ kọ́ra yóò àfi kankan, ó dà fi ṣe kan fún jẹ́ pé ìyàwó mi jẹ́ pé ó di pé ìyàwó mi lóyún ìgbà tí ìyàwó wá lóyún yẹn. Ìwọ wá ń sọ fún mi pé kí n bá pé kí n mú agbára, pé kí n mú owó, pé kí n wá owó wá sí wá fa tàn wá, tí wọ́n fa tàn wọ́n fa tàn tí máa wà pé kí wọ́n bá ń fi owó pín kí wọ́n bá ń fowó pé kí wọ́n bá ń fowó pé ká lọ sẹ́yún. Mo sáà ní, èmi ò sáà mo wá ní ìgbà tó yá, mo wá ní.
2: Báwo ni ìfọwọ́sẹ̀ jẹ́ sí.

0: náà.
1: Ọ̀rẹ́ yín tó jẹ́ wòlíì ló wá fúnyàwó yín lóyún.
0: Ó ní ó ní wá fún kẹ́ pé ìgbà ó wá ní kí kìnìún mú pé káwá ló
1: ká lọ. Nígbà tí ẹ mọ̀ pé ọ̀rẹ́ yín ló fún lóyún, ó ti jẹ́ ẹ ti mọ̀ póun ló fún lóyún fúnyàwó yín lóyún.
0: Kẹ́rí tẹ́ẹ̀mù gbà yẹn. Tẹ́ẹ̀mù gbà yẹn náà kò ráyè mí, èmi ò ráyè dúró lé náà.
1: Ok.
0: Ìráyè tó bá yẹ pé wá rí pé torí ìgbà àyè máa tiẹ̀. Ìjà kan tẹ̀ láyé máa tẹ́ pé kò fẹ́ pé àfẹ́gbá torí pé àwọn fámìlì ẹ̀ gan látọ̀dọ̀ àwọn fámìlì ẹ̀ wà látẹ̀lẹ̀ tẹ́ pé àwọn méjèèjì wọn ò mọ.
2: Ṣé ẹ gbọ́? Èmi ò gbọ́ rí o. Kéèyàn ó báyàn fúnyàwó èèyàn lóyún, kó tún ní ẹ̀jẹ̀ adáwó pọ̀ kájọ ṣe ẹ̀mọwó wá máa bá yín fikún ká lọ fi ṣẹ́ oyún inú ìyàwó yín. Mo wá bí wọn ò pé kí lẹ̀ ń fẹ́ ìmọ̀ràn lé lórí gan. Bí tó kàn yín papọ̀ nù, ẹ ti gbéra yín lọ sífù dìfẹ́ǹsì. Ẹ ti dé wẹ́kọ̀m. Bàbá alàgbà yìí ní àkọ́bí ọkọjá bẹ́ẹ̀. Wọ́n ní ìyàwó yìí àwọn ò ṣẹ̀ṣẹ̀ fẹ́ o, ó ti bímọ méjì síwájú. Obìnrin làwọn ọmọ méjì síwájú. Èyí tí wọ́n ní káwọn lọ sẹ́dànù yìí ó jáde ojọ́kùn. Ẹni ọ̀rọ̀ ṣẹlẹ̀ sí gan lẹ́gbọ́n wọn yẹn.

0: wọ́n ní n tí wá ń kọ àwọn lóminú báyìí táwọn fi ń fẹ́mọ̀ràn ọmọ nàìjíríà ni pé ọkùnrin ọ̀hún sì ń dúnkokò pé òun ò gbọ́mọ òun bọ́mọ bá pé ọmọ ọdún kan àkọ́kọ́ ẹ̀ẹ̀kejì ni wípé obìnrin yìí ó kó lè ṣe lemọ́lemọ́ kó mọ́ lọ sábẹ́ ẹ̀sìn lọ́dọ̀ wòlíì tó jẹ́ èèyàn àwọn bí a ká sọ pé àfúrásì tó fún ìyàwó wọn lóyún wọ́n láwọn ń fẹ́ mọ̀ràn kí ni káwọn ò ṣe àwọn fẹ́ kí ọkàn ìyàwó àwọn ó balẹ̀ sínú ilé ọkùnrin yóò jọ́kàn rẹ̀ ó balẹ̀ o wọ́n láwọn ọmọ tó tẹ̀ nínú ọpọlọ ìyàwó àwọn tó jẹ́ pé bí ò rí ọ̀ràn rọjú ìyàwó táwọn fẹ́ táwọn mọ̀ níyàwó àwọn gidi gan ọ̀rọ̀ pọ̀ ńbẹ kí ni mọ̀ràn yín fún bàbá yìí ìránṣẹ́ ọlọ́run ni wọ́n ìránṣẹ́ ọlọ́run lẹ́nì kejì náà ti ń da ọ̀rọ̀ rú mọ́ wọn lọ́wọ́ yìí àmọ́ o ẹtí á wí là wá gbọ́ o ibi wọ́n sọ̀rọ̀ sí kí ni mọ̀ràn yín tó bá jẹ́ pé èèyàn yín ni wọ́n kí ni mọ̀ràn yín tó bá jẹ́ yín gangan irú ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ sí kí lẹ̀ ṣe wọ́n ní àwọn ń fẹ́ kí ìyàwó àwọn bọ́ lọ́wọ́ àjàgà tọkùnrin yìí ti bọ̀ torí gbogbogbà ni mọ̀ ń ṣe ìyàwó àwọn bíi pé kó lọ síbi ìsìn rẹ̀ tó bá sì ti lọ sọ́dọ̀ ọkùnrin ọ̀hún tí ó báyìí dé báyìí nẹ́tíwọ́ọ̀kì ó tún ti dàrú ẹ̀lú ẹ̀ka alẹ́ o 0913655 6952 àbálà yìí ọ̀hún ò yẹyìn bọ́ba yẹyìn ẹgbà ìránṣẹ́ ọlọ́run yìí nímọ̀ràn ẹ̀ka alẹ́ o ẹ ṣeun. Ẹ bá mi sún ẹnu mọ́ microphone yín ẹ̀ díẹ̀ sí. Mo ti ń gbọ́ yín.
1: Ẹ ní ìyàwó létí lemọ́lemọ́ rẹ̀ bá ti sọ.

0: pẹ̀lú àwọn aṣáájú ẹ̀sìn. Ó bá aṣáájú ẹ̀sìn lé ju ọkọ lọ kí ọkọ tó yọ̀ǹda ẹ̀.
1: Kọkọ yọ̀ǹda ẹ̀.
0: Ó yọ̀ǹda ẹ̀ torí ó ti mọ sẹ́lẹ̀ mi. Ó bá jọ̀sà ká kó jọ̀sà, yóò bá jọ̀sù kò kójú fún. Ó tẹ pámọ́sẹ̀ kó tọ́jú àwọn tó ti bí fún pẹ́lẹ̀. Ọjọ́ náà ò bá yọ.
1: Kẹ́ kí bàbá yìí ó yọ̀ǹda ẹ̀ fàlágbà tì í.
0: Yọ̀ǹda ẹ̀ fàlágbà, ó mọ̀sẹ̀ ní ara rẹ̀ nílùú. Ìyẹn mo ṣe jẹ́ máa bẹ́ tó yẹ.
2: Mo ní kó yọ̀ǹda ẹ̀ fàlágbà tòun yẹn. Ìyàwó tó bá ti ń mú kó dàbí ẹni pẹ́lòmíì ló kì bẹ́ńdẹ́ sí ń kùn. Ọmọkùnrin tá à ń wí yìí. Hello, ẹ kalẹ̀ o. Ẹ bá mi gbóhùn sókè díẹ̀ sí ẹ dákun. Ẹ kalẹ̀ máa o. Ẹ ṣeun, ẹ bá mi kàn sún ẹnu mọ́ ibi ìdí fóun yín yẹn dáadáa. Kí ni ìmọ̀ràn tí ẹ fẹ́ fún wọn?
3: Ìmọ̀ràn tí mo ṣe ìgbà tí wọ́n ti mọ̀ pé ọ̀rẹ́ àwọn ò yẹ kí
1: wọ́n. Ó yẹ kí wọ́n.
3: Kí wọ́n yọ̀ǹda rẹ̀.
1: Ok.
3: Bẹ́ẹ̀ni ibi tí wọ́n lè fi ìwé. Ìgbà tó sì ti ń di ọ̀rọ̀ àwọn ò gbọ́mọ àwọn ò gbọ́mọ. Ó lè padà kí n tí ò dá fún wọn.
1: Wọ́n ti ẹ̀tún sọ pé àwọn ti gbéra àwọn lọ civil defense.
2: Ẹ ṣeun. Wọ́n ń tíyàwó àwọn bá ti lọ síbi ìsìn ẹ̀ tó bá ti dé nẹ́tíwọ́ọ̀kì rẹ̀ máa dàrú bí ipò ní n tó gbé fún jẹ lọ́hùn. Àmọ́ tó bá wà nílé táwọn bá jọ wà nílé gbogbo nǹkan ó máa lọ ní mẹ̀lọ́mẹ̀lọ́. Pé ìyàwó àwọn tó bá bẹ̀rẹ̀ sí ṣìwàwù ń gbà míì táwọn bá ní òṣìṣẹ́ báyìí yóò ní báwo ló ń ṣe bẹ́ẹ̀. Hello, ẹ kalẹ̀ o.
4: Hello, ẹ kalẹ̀.
1: Ẹ kalẹ̀ ma.
4: Ẹ kú ìsìn.
1: Ẹ ṣeun.
4: Ọlọ́run mi dé tòde.
1: Àmì o.
4: Pásítọ̀ yìí ń bẹ̀.
1: Orebo lójú òpó. Ẹ bá ń tún mú ẹ dákun bẹ̀rẹ̀ bá láǹfààní àti padà pé wọlé 091-36556952. Ẹ bá ń lọ sórí ọ̀rọ̀ sánsan. Ẹ kalẹ̀ o.
5: Ẹ kalẹ̀ o.
1: Yes, sir.
5: Ẹ kú ètò.
1: Èdùmàdè ló ń tó.
5: Ọlọ́run mi dé tó jẹun.
1: Àmì o.
5: Láti ògbómọ̀ṣọ́ ni a ti fẹ́ dá sétò. Ẹni tí èmi rí sí ọ̀rọ̀ yẹn. Òun náà ni wípé ó kàn dùn mí fún irú alàgbà yẹn ni. Kò yẹ kí irú wọn gan kí wọ́n máa fọwọ́ sọ̀yà pé alàgbà tàbí wòlíì làwọn.
1: Èwo nù wọn.
5: Irú ẹni yẹn ẹni tí wọ́n fún ìyàwó rẹ̀ lóyún yẹn.
1: Ó kè irú bàbá yẹn náà.
5: Bẹ́ẹ̀ni.
1: Kí ló dé?
5: Nípa ẹni tó jẹ́ pé ó jẹ́ pé tí wọ́n ń ṣe ni ó yẹ láti rí pé kí àwọn gangan náà ò tiẹ̀ fira wọn hàn gẹ́gẹ́ bí alàgbà. Lẹ́yìn náà wàá ní wípé.
1: Lọ́nà wo àwọn kọ́ ni wọ́n fún yàn lóyún ìyàwó wọn ni ẹni tí wọ́n pè lọ́rẹ̀ wọn tó jẹ́ wòlíì bá wọn fún lóyún.
5: Ó yẹ bẹ́ẹ̀ ni mo gbọ́ yíyẹ.
1: Ó wá tún wọ́n ló tún wá pe àwọn pé ọ̀rẹ́ já mówó díẹ̀ wá ó káàbọ̀ lọ ṣẹ́kínní àbọ̀ fowó kún.
5: Nígbà tó rí bẹ́ẹ̀ náà ló jẹ́ kó máa sọ bẹ́ẹ̀ fún wọn.
1: Kí wọ́n ni wọ́n ṣe báyìí.
5: Ìmọ̀ràn kí ni wàá rí fún wọn. Ó ní wípé ẹnì kan tó bá jẹ́ bí ẹni tó jẹ́ wòlíì ẹgbẹ́ wọn báwọn kí wọ́n lọ fi ọ̀rọ̀ tó létí ọba wọn ti fẹ́ tọ̀. So ó ní ni mo fi eyin ti ti mo si salaye gbogbo edun okan won fun won so ibe ni ki won o se ni si ki won se pele pele pelu oro eniyan o koda to ba je gbe won ba le koko fi obirin yen le ko wa lodo eni to fun lori to bi mo fun koko ko wa nbe na to kan won ba nbe lara obirin yen so nigba to ba ya emi re o pada si kuro lara eniyan
2: nibaba ku lemu esun aba n pede kan won ni ngba won ba ko sebo pe ki won tun wa wole to gaju an mejeje lo ki won ba won seto le lori ekale o ekale ma edakun e ba nsunmo ibi
6: hello
2: ehn ekale o ami o
6: seri yawo uma seri de nbe pastor alanga yo lo ti do uno dale seri ko soju lasan ni kin bo be yin ni to ba joju lasan ni ko ni dele o tun ma ti wa ti o ba ti lo ti be ko ni ti wa ko de ni soju lasan ni pastor won lo o ni lati jade ti ora la re ko le mo ju ka tun de la ni wa ti pastor ni ti ko ko ka ya wo
2: ti o ko ya wo ko jade soro ara e
6: ka ko wa won ko so ju won lo
2: to ju won lo
6: le da won le ju arin
2: pe oro to wa nle yi ti nkoja oju lasan ni woye tin e seun awon na n gbo wa bayi o

0: Hello, Ekale.
1: Hello, Ekale.
0: Yes, sir. Wọn ò rántí sọ bẹ́ẹ̀ fún wa.
1: Wọn ò bá wá sọ bẹ́ẹ̀. Kọ́kùnrin òun yọ̀ǹda rẹ̀. Àìyọ̀ǹda rẹ̀ kò sí nǹkan tí ó lè ta bẹ̀rẹ̀ bódì.
0: Pé tí kì í bá ti ṣe pé obìnrin yẹn ni ó ń gbọ́ bùkátà gbogbo bùkátà nù lé.
1: Bẹ́ẹ̀ni.
0: Kì wọ́n yọ̀ǹda ẹ̀.
1: Kẹ́ yọ̀ǹda ẹ̀.
0: Lọ́dà.
2: Àwa níbẹ̀ lágbára náà yóò bá pani lára ìyàn gbọ́dọ̀ sí nínú ìtẹ́.

0: Hello, Ekaleo.
1: Levi.
0: Yes, sir.
1: I should let us just.
0: Ekaleo. Ekaleo, sir.
1: Yes, we live on the dark.
0: Ami.
1: I'm but to him. Gelevi or the town, so Lataro. Or a gimmay, only go Jerry Mar. Latala. To remember the little look of pay and the phone and looking that wouldn't as it be.
0: Wọ́n ṣàlàyé ìtìyẹn náà fún mi. Wọ́n ní àwọn ń gbìyànjú àti lọ san owó orí ìyàwó àwọn. Pé ṣùgbọ́n àwọn òbí rẹ̀ pàápàá jùlọ mọ̀mọ́ rẹ̀ ní kínní. Àwọn ò tí ì ṣetán táwọn fẹ́ gba nǹkan lọ́wọ́ rẹ̀. Wọ́n nígbà tí ọ̀rọ̀ ti wá kúrewé tó kúregbò tán ni wọ́n ń sọ fáwọn pé wá ṣẹ̀tọ́ òkàn lè máa fẹ́ ọmọ wa bá nǹkan ọmọ ṣẹ̀tọ́ lórí ẹ̀. Wọ́n ní gbogbo àwọn táwọn sì fọkàn sí pé yóò lè ṣùgbà wọn nígbà tọ́rọ̀ sì ṣe kinní. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ nù wọn ni wọ́n ti lọ ìlú òyìnbó, ọ̀pọ̀lọpọ̀ ti tiráfù, ọ̀pọ̀lọpọ̀ sì ń tòsí mọ́. Ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀. Ní gbólóhùn kan, wọ́n fẹ́ san, wọn ò tí ì san nǹkan orí ìyàwó wọn ọ̀hún. Kí bàbá wọn kún fàdúà.
1: Àdúà ni ó.
0: Ìnìmọ̀ràn tí ń.
1: Bẹ́ẹ̀ ni ó kún fàdúà kó filẹ̀ fún gbàgbé ẹ̀nà.
0: Ẹ ṣeun. Kó gbàgbé ẹ̀nà yẹn orí bá kan. Ìyàwó ṣe é gbàgbé ṣáà.

0: Hello, Ekale.
1: Hello.
0: Ekale. Yes.
1: Nkankan
0: wà ń bẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Bí.
1: Tọ̀ ẹni pé bíi nísìnyí ìyàwó tó ti bímọ tó ti lọ ọmọ méjì kan tó ti bímọ bóun la ṣe bòbó ṣe ń ṣe tó ṣe ń bímọ tẹ́lẹ̀.
0: Ok, àwọn ti ṣáájú gan-an pé bóun ló ṣe bí àwọn méjì ìta kọ́kọ́. Ẹ mọ́ tún já túṣu dé gbogbo ibẹ̀ yẹn o. Èyí tó wà ní lẹ́yìn ni ẹ jẹ́ àyànjú náà o. Kí ni kí dádì yìí ó ṣe o? Ẹnì kankan ò bá wọn du àwọn ọmọ méjì ìta kọ́kọ́. Eléyìí ni wọ́n bá wọn du. Ọmọkùnrin yìí ni wọ́n ń du. Ẹ kaalẹ́ o. Yes, sir. Mi ò gbọ́ yín mọ́, sir.
2: Ìpètò náà ṣọgbà rẹ̀.
0: Àmì o.
2: Mo fẹ́ kí ọmọ Nàìjíríà yìí gbà mí ní ìlú.
0: Àyẹ̀ ò wá sọ̀rọ̀ òkè díẹ̀ sí i. Àwọn tí wọ́n fẹ́ gbà yín mọ̀ràn ọ̀gbọ́n ń tẹ̀ ń wí.
2: Ṣé tí n bẹ̀ ń bọ̀?
0: Díẹ̀ díẹ̀.
2: Ẹ̀sà. Mo méjì sí láti ọdún ní

0: ẹ káwọn ọmọ nàìjíríà gbà yín mọ́ràn ẹ wá ń sọ̀rọ̀ bí ẹni tí ń sùn ẹ ní ìfẹ́ obìnrin kì í wá sí yín lọ́kàn ẹ tún wá jẹ́ agbọ́ àwọn nǹkan tó kù tẹ́ ń sọ ṣé mo kí n tó bá fi mú èmi tí mo di kinní àdìmọ́tì yìí tí wọn ò gbọ́ ń tẹ̀ ń wí wọn ti ń gbọ́ wá nílé yóò fẹ́ nira fún wọn àti ẹ̀ ti gbọ́ rárá Elu e kale o. 0913655-6952. Kini ki baba yi o se? Won fe ki yawo won o bo. Awon si n fe yawo won lo. Won fe ki yawo won o bo. Wọ́n sì ń fẹ́ kí ìdúnkokò mọ́ni kó dópin láti ọ̀dọ̀ ẹni tí ó pera rẹ̀ ní wòlíì èèyàn wọn. Hello, ẹ kalẹ̀. Ẹ ti wọlé o. Hello. Ẹ̀kalẹ́sà.
1: Ẹ̀kalẹ́sà.
0: Ẹ̀ṣẹ̀un.
1: Ọ̀pọ̀lọ yóò ní ìjọba lágbára ọ̀dọ́.
0: Àmì.
1: Ọ̀pọ̀lọ tẹ́ fi ń darí wa àtọ̀yí àti ọ̀pọ̀lọ ó tún máa fà ní kéèké.
0: Ẹ̀ṣẹ̀un.
1: Ọ̀rọ̀ lórí bàbá wòlíì tí wọ́n fún ìyàwó wọn lóyún. Tí wọ́n pa ọkàn wọn pọ̀ pẹ̀lú àwọn ọmọ méjì tó ti wà lọ́wọ́ wọn.
0: Síwájú.
1: Iwájú kí wọ́n yọ̀ǹda ìyàwó mi kí wọ́n ní di ọkàn wọn mú gidigidi. Bí bẹ́ẹ̀ kọ́ kí wọ́n bá ní àwọn fẹ́ gba obìnrin papọ̀ padà kí wọ́n mọ̀ pé inú ewu ni ẹ̀mí àwọn wà.
0: Ìyàwó wọn lọ́kàn lódò láìnú tí wọ́n wí àwọn nígbàgbọ́ pé ìyàwó àwọn ṣe fẹ́ràn àwọn bí ìgbà pé èèyàn kan ń ṣe àyídáyídá ọkàn rẹ̀ sí wọn ni.
1: Èṣù ti wáyé ó ti wáyé. Àmọ́ kí wọ́n lé èṣù yẹn fún iwájú.
0: Kí wọ́n lé. Lọ́dọ̀
1: tí àwọn aráalé kí wọ́n lé síwájú bí ọ̀dọ̀ táwọn aráalé yòókù ti sọ síwájú. Ilé wípé tí ìyàwó wọn bá ní ìfẹ́ wọn padà kí wọ́n ṣàkọ́jú ọ̀dà àdènà fúngbà yìí.
0: Ọ̀dà ẹ ṣeun. Wọ́n
1: kan ra wọn lójú ara Ọlọ́run kò wá máa tó.
0: Àmì.
1: Ó dáwọ̀ sọ.
0: Àmì ẹ ṣeun. Wọ́n ní kí wọ́n má kan jú o. Jẹ́jẹ́ àlàjì mo rọ́wọ́ yín. Àfẹnjù kápẹ́ntà jẹ́jẹ́ àlàjọ. Lẹ́gbẹ̀jìlá ìjọ mẹ́jọ òní á farabalẹ̀ mú ètò ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́. Ismail jẹ́jẹ́ àlàjọ. Mo rọ́wọ́ yín. Hello, ẹ kalẹ̀ o.
2: Hello, ba.
0: Yes, sir.
2: Ẹ kalẹ̀ o.
0: Ẹ kalẹ̀, sir.
2: Láti ìjọba sùúrù lérè.
0: Láti.
2: Ìjọba sùúrù lérè.
0: À ń gbọ́ yín.
2: Lérè ṣáájú.
0: Ìyẹn ọ̀rọ̀ ẹ ṣeun.
2: Ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn lágbára gbọ́ pàápàá. Ọkẹ́ ikú ń bẹ̀ fà. Ìdí àwọn èèyàn ń sọ látàárọ̀ ìyẹn yẹ kó rí o. Ìfẹ́ yẹn ò yí padà mọ́ o. bí mọ̀ láti ní o.
0: Ẹ ṣeun. Ojú tí ẹ̀yin fi ń wò ó, ó dàbí pé ó yàtọ̀ sí ojú tí ọlọ́rọ̀ gangan fi wò ó. Àwọn ò ní ìkùnsínú kankan síyàwó wọn bí ti wò ó mọ̀. Wọn ò sì nígbàgbọ́ pé bóyá ìyàwó àwọn lè ṣe àwọn níjàmbá kankan. Ntí ó ń kọ wọ́n lóminú, tí wọ́n sì ń fẹ́ ìmọ̀ràn lé lórí náà ni pé ìyàwó àwọn yìí báwo làwọn ṣe gbà á kúrò lọ́wọ́ ọ̀rẹ́ àwọn tó jẹ́ wòlíì tó dàbí ẹni pé ó ń ṣe àwọn àyídáyidà kan sí bí ìgbà tí èèyàn ń tọwọ́ bọ ìyàwó wọn lọ́pọ̀lọ́. Àwọn ò rí níwòye wípé bóyá ìyàwó àwọn ó wọ́n fẹ́ràn ìyàwó wọn, wọ́n sì fẹ́ kó di tàwọn padà, wọ́n fẹ́ ìyàwó wọn padà, wọ́n fẹ́ kọmọ ó jẹ́ tàwọn náà. Ẹ kalẹ̀ o.
3: Ẹ̀lú àkọ́bí.
0: Ẹ kalẹ̀ mọ́mí.
3: Ọkàn mi náà wà pẹ̀lú ẹ o.
0: Àmì o.
3: Mo ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé òní sínú màálù òní sínú àgbára ẹ̀jẹ̀.
0: Mo rọwọ́ yín lánàá.
3: Iṣẹ́ ọmọ wa gíná fún ọjẹ́ lágbára Ọlọ́run.
0: Ẹ ṣeun.
3: Ṣé ẹ rí bàbá yẹn ìmọ̀ràn mi fún ni pé Ọlọ́run kó ṣàánú àwọn obìnrin. Ṣé ẹ bá àwọn ọ̀jọ̀gbọ́n tí èmi rò pé lásán ni máa yẹn fi ní bá wúmọ̀ ẹ láti sọ̀tọ̀. Ṣé ẹ kọ́ fídẹ́ẹ̀ tó tún wá wà tí ọkọ̀ náà tún wá sókè dàmọ̀ sọ́mtìmì láwọn ọlọ́mọdé ayọ̀ lẹ́rù káfàdà lákàmọ̀tẹ̀ ẹjọ́ dá sí o. Nǹkan kan wà ń bẹ̀ ni tí máa yẹ ìtún tó nífẹ̀ẹ́ wò nù. Ẹ wá bọ̀ pé kán pa ọkọ̀ fúnyàwó ẹ̀ ló ti ní kó mú wá fẹ́ fi ṣẹ́ yín. Ọlọ́mọdé aṣàgbápọ̀ àgbápọ̀ ní kò gbígbá o. Ọ̀nà kọ́nà tó bá mọ̀ pé òun lè gbà á dà kó bí àwọn yẹn kó pe lóhùn kó nǹkan. Wọ́n ti sọ́mọ méjì lẹ̀ ìdí lọ́wọ́ ló fẹ́ dàrò yé ní ìsìn. Kó pe lóhùn kan pé kí ní ìṣẹ̀lẹ̀ kó tó òdodo ọ̀rọ̀ fún òun kó tó di pé kódà kó dẹ́rù bá kó fi kí nífẹ̀ẹ́ dẹ́rù bá pé báyìí kó lọ ọgbọ́n ọkùnrin.
0: Wọ́n ti bí ẹlẹ́kẹta o. Mo ní wọ́n ti bí ọmọ ọ̀hún ọkùnrin làǹtìlanti ni wọ́n fi bí.
3: Kó halẹ̀ mọ́ ìyàwó náà kó dẹ́rù bá pé báyìí ní òṣèlè báyìí ní òṣèlè ń jìyà wọn. Bàdá àti ìyàwó yẹn náà mọ̀ wọ́n ti jù yóò mọ̀ jù nẹ́sìn. Yóò lè lọ fún pásọ̀ kí pásọ̀ báyìí tí bá fẹ́ ní ìṣọ́ ọmọ ní bákan ni. Tóòótọ́ o ó lọ́ọ́ ìyàwó àmì mi rò pé àwọn yẹn fẹ́ràn rẹ̀ o. Confidence ó ìwà pẹ̀lú pé ó lọ́mọ lọ́gbọ́mọ sọ́dọ̀ inú ilé rẹ̀. Ọlọ́run

Bẹ́ẹ̀ni o, ẹṣin ta, ta, ta, ó kú. Èèyàn rìn, rìn, rìn, ó sọnà. Kò ì tí ì sí ń tójú ó ìrírí. Onísùúrù ló láyé. Àwọn èèyàn ti gba bàbá ọkùnrin nímọ̀ràn. Àmọ́ wọ́n ní àwọn ọmọ tó ṣe fún ìyàwó àwọn o. Ìyàwó àwọn ò bá ì tí ì rí, ara rẹ̀ ibalẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti ní bóyá kẹ́ fi ìyàwó ọ̀hún lẹ̀kẹ́ yọ̀ǹda fún ọ̀rẹ́ yín tó pera rẹ̀ ń wòlíì. Àwọn èèyàn kan ní kẹ́ lọ bá àwọn tí wọ́n tún jẹ́ àgbà wòlíì, tí wọ́n ju ẹ̀yìn méjèèjì lọ, kí wọ́n dáná àdúà. Kétò kànlá níbi ọba wà, kó mọ̀ pé nítorí yìí ní jẹ́ná mọ̀. Àwọn kan ní ẹ mọ̀ kún fàdúà náà ni ó. Bẹ́ẹ̀ làwọn kan ní ẹ mójútó àwọn méjì ìṣáájú tó bí fún yín, kẹ́ máa tọ́jú wọn, kẹ́ yọ̀ǹda rẹ̀, kó lọ bá ẹni tẹ̀ni ó ń fi nǹkan ṣe yìí. Gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ìtẹ́ ẹ wí làwa ń fèsì lé lórí o. Tó bá jẹ́ pé láwọn nǹkan kan tẹ́ ẹ fi pamọ́, yóò máa ṣe kì lọ́kàn yín. Ṣùgbọ́n tó bá jẹ́ pé bó ṣe rí náà lẹ ṣe sọ fún wa yìí, Ọlọ́run ó kọ yín mọ̀ ṣe o. Àwọn èèyàn ti gbà yín nímọ̀ràn, ẹ gbé yẹ̀wò dáadáa. Ṣé tẹ́ ẹ bá ní kẹ́ tẹ̀síwájú pé dandan gbọ̀n ẹ fẹ́ gba ìyàwó yín àtọmọ yí padà? Ṣé kò sí ewu púpọ̀ fún yín ṣá? Tẹ́ ẹ bá sì ní kẹ́ yọ̀ǹda, ǹjẹ́ ṣetán láti tún wá ṣẹ̀ṣẹ̀ máa tún fẹ́ wáyàwó míì bí? Ẹ̀rí kò wọnú ara wọn. Àwa ìwọ̀nba ń tẹ́ wí fún wa làwa gbọ́. Ó ní kékeré nínú ta mọ̀mọ́. Ọ̀rọ̀ gbéyàwó fẹjú òkẹnú gidi gan ni. Torí náà tó ti kọ̀ wájú sí yín báyìí, ẹ dákun ẹ̀tá. Ẹ̀yìn lọ́kọ sí yín ẹ̀tá. Bá ti wá pẹ̀ yín nìkan ìtẹ́rù ara yín pa. Àwọn àmọ̀ràn tó wà ńlẹ̀ yìí kò séyìí tí ó ṣe àsàdànánú ẹ̀. Ẹ gbé yẹ̀wò, ẹ ṣeun gan ni. Ẹ mọ̀ gbàgbé Emmanuel o. Emmanuel orí wheelchair ló wà, ó nílò ìrànlọ́wọ́ wa. Kì í ṣe pé ó ṣàdédé fẹ́ tọrọ o. Ọjọ́ náà tó pè wọlé tó ṣàlàyé ń tójú rí, kò tó dìpọ̀ òun náà wá sá kúrò nílé. Tòdìbò sá kúrò nílé. Emmanuel tó bá ní tí ẹ fẹ́ ṣe láti fi ṣe ìrànlọ́wọ́ fún ọmọkùnrin ọ̀hún, ẹ lè já sọ̀rọ̀ lẹ́yìn ètò lórí 070-3794-4104. Kásùn láyọ̀ alẹ́ ọjọ́ Monday. Abala kẹta lórí ètò yìí ni abala ẹgbà mi nímọ̀ràn. Títí ọjọ́ mẹ́jọ táwọn aláǹfààní àti pàdé, mo ní nǹkan pàtàkì tí mo fẹ́ tà. Ọlọ́jà tí mo fẹ́ tà ní pápápá. Tá a bá ti wá ti ọjà dé, àwọn orin aládìídùn tó wùn yín, fẹ̀yìn àtolólùfẹ́ yín ni ọmọ gorí afẹ́fẹ́. Títí ìjọ mẹ́jọ tèmi àti yín ọmọ pàdé lórí ètò ìyàbúrò ní ṣe yín o. Mi ò ní gbúrò bí sí yín, ẹ̀yin náà ò ní gbọ́ bí sí mi. Ó dà rọ̀ ká sùn láyọ̀ o.